wa gba ope wa olorun gba ope wa lori alaboyun gbogbo lori gbogbo eyan to je alaye lori awon to fun lanfani ati gbo ohun oluwa laaro yi olorun ayiraye e gba ope wa ogo fun olorun loke ohun ogo fun olorun loke ohun ogo fun olorun loke ohun gbogbo eni to lanfani ati gbo ohun oluwa lenu mi loruko jesu aye o ni da o duro ami adua ni ke ma se mami aye ko ni da o duro gbogbo nti aye pinu lati fi da oduro ni odun yi ni osu yi ni ose yi loruko jesu emi mi ma ko ni gba dadi gbogbo nti aye pinu lati fi da oduro ni ose yi ni osu yi ni odun yi ara mi si o gege bi agbenuso oluwa ara mi si o gege bi iko eledumare loruko jesu ohun gbogbo ta pinu lati fi da oduro loruko jesu ayeraye ko ni gba oro jade lenu mi laaro yi mo ran sinu odile yi mo n wo ikọ olodumare kan aye fe da ise iranse re duro ṣugbọn laaro yi baba mi ni ki n sọ fun ọ pe ọwọ ta ran lati da oduro lorukọ jesu ọwọ yẹn gbẹ laaro yi mo n wo mama kan ninu ẹmi aye n pinnu lati da oduro lorukọ jesu ọwọ ti a fẹ fi da oduro laaro yi ọwọ yẹn ko ma gbẹ gbogbo majemu idaduro lori rẹ lorukọ jesu majemu yẹn o ya ko ma baje gbogbo majemu idaduro lori ọmọ rẹ loni ni o majemu idaduro yẹn o ya ko ma baje ẹ pariwo gbogbo ẹ tó ń gbò mo olúwa lẹnu mi ẹ sọ pé èmi ò ní ṣe dáduro ẹ sọ pé agbára ayé kò ní dá mi dúró ẹ pariwo pé àwọn ọ̀tá kò ní rí mi dáduro ẹ sọ báyìí wípé ẹran ara kò ní dá mi dúró ẹ pariwo pé ẹ̀ṣẹ̀ kò ní dá mi dúró ẹ bá mi sọ̀rọ̀ pé ọ̀rọ̀ òdì táyé ń sọ sí mi kò ní dá mi dúró ẹ pa á láriwo gbogbo ẹ̀yìn èèyàn ẹ sọ yí pé ègún ìdílé ò ní dá mi dúró ẹ sọ yí pé ìwà mi kò ní dá mi dúró gbogbo ẹ tó ń sọ̀rọ̀ yí jáde mo gbàdúrà ò ní ṣe dádúró lórúkọ jésù ò ní ṣe dádúró agbára tó fẹ́ dá ọ dúró májẹ̀mú tó pinnu láti dá ọ dúró mo dúró nínú májẹ̀mú olúwa lónìí lórúkọ jésù májẹ̀mú yẹn bàjẹ́ gbogbo àmì ìdádúró lágọ̀ ara rẹ ẹ̀jẹ̀ jésù ó yá kó ṣe dànù in John chapter 5 láti verse 1 to verse 15 ọmọkùnrin kan bẹ́ẹ̀ tí ayé fàìsàn dádúró fún odidi 38 years àìsàn ara rẹ̀ ó ju jésù olùgbàlànà jésù jẹ́ ọmọ 33 years ẹni tó fẹ́ wòsàn ìyẹn ti wà nínú àìsàn fún 38 years ṣùgbọ́n ní ọjọ́ tó pàdé jésù ìwòsàn dé bàbá mi sọ̀rọ̀ àṣẹ sí bàbá mi bínú pé tó fẹ́ ká mú ọ láradá ó dá ọ̀rọ̀ padà pé ọ̀gbẹ́ni ó máa yí ọdún tí mo ti wà níbi ní 38 years gbogbo àwọn èèyàn ti kọ̀ mí sílẹ̀ ẹbí ara ti gbàgbé mi ṣùgbọ́n èmi fẹ́ wọnú odò ṣùgbọ́n kí n tó sáré dénú odò ẹlòmíì àti sádébẹ̀ ṣáájú mi nítorí pé mi ò rólùrànlọ́wọ́ ẹnìkan ṣàmì lónìí níbi tí ayé dá ọ dúró sí mo dúró nínú májẹ̀mú ìpè yìí ó yá lónìí ayérayé tú ọ sílẹ̀ ìwọ ò gbọdọ̀ ṣe é dádúró ọmọ rí ò ṣe é dádúró ẹ pariwo pé èmi ò ṣe é dádúró ẹ pariwo pé ọmọ mi ò ṣe é dádúró ẹ pariwo pé òkùnkùn ilé wa ò lè dá mi dúró lórúkọ jésù mo gbàdúrà gbogbo agbára tó fẹ́ dá ọ dúró lónìí ni mo lọ máa jẹ̀mú ọlọ́run agbára yẹn sọ agbára nù báyìí jésù wí fún ọmọkùnrin yẹn wípé ǹjẹ́ ò fẹ́ ká mú ọ lára dábí gbé àkété rẹ̀ kó o sì máa lójú ẹsẹ̀ ọmọkùnrin yìí gbọ́rọ̀ tí olùgbàlà sọ àmú sì jẹ́rìí bàbá mi kì í pa àyàn lẹ́kún jésù olùgbàlà mú sọ̀sà kì í pa àyàn lẹ́kún jésù olùgbàlà mú sọ̀sà kì í pa yéèyàn jẹ́sà jésù olùgbàlà mú sọ̀sà mo rí ibi tí a ti gé etí èèyàn bàbá mi ni èèmọ̀ fi dàgbà ó dẹ̀ mú etí rẹ̀ ó dẹ̀ fi padà sí mo rí ibi tí àwọn èèyàn ti yọrí pé ọmọkùnrin yìí ẹ bó ṣe tẹ̀yìn náà lọ́dà ọtẹ́kùnùgbà ó ní ẹ jẹ́ àwòsàn lọ́jọ́ ìsinmi ó dẹ̀

ọdún láàárọ̀ yìí ayérayé bàjẹ́ láàárọ̀ yìí. Ẹ máa sọ ilé ìtẹ̀lé mi. Ẹ sọ pé mi ò ṣe dádúró. Ẹ sọ pé lórúkọ Olúwa èmi ò ṣe dádúró. Ẹ sọ pé lórúkọ Jésù a ò ní dá mi dúró. Ẹ sọ pé a ò ní dá ọmọ mi dúró. Ẹ sọ pé ọfà ìdádúró ti ń bẹ lára mi. Lónìí báyìí náà jáde. Mọ́mí ẹ sọ̀rọ̀ àṣẹ. Agbára ń bẹ lẹ́nu tí náà èmi nìkan kọ́ mo láṣẹ.

0: àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ẹ̀sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
1: Àjọ ni tèmi ò máa ṣọ́kẹ́.
2: Oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ tún fìlù torin kí ọlọ́jọ́ àbí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé MFR.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ará ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù keje ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nuléṣe ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nuléṣe ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Mitrechadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: If happiness gets sound for Nigeria, na so e go sound.
2: Yo, carry your bride, John.
1: For 75 years, Coca-Cola don't dey inside all our correct moments. From wedding celebrations to birthday, naming ceremony, even small everyday enjoyment. E don't say, we still dey gidigba.
2: You fit kiss your bride now.
1: Now, enjoy extra 20% for our Coca-Cola, Fanta and Sprite 60cl packs, specially for you. No dull yourself. Go carry your own for any shop where they near you.

0: ẹni Monday àwọn ọjọ́ tí mo mọ́ ń bọ̀wọ̀ fún ẹjọ́ ẹ kàn gbé yẹpẹ tó bù sínú èké yẹn ẹ bá ń gbé dání tó bá láǹfààní láti wà níbi tí yẹpẹ yẹn wà bá ń gbé dání ọ̀rọ̀ fẹ́ wọnú ẹ̀ tó bá wà bí tí ò ti sí yẹpẹ yẹn lọ́wọ́ ẹ̀ so lè ráyè fọwọ́ kanlẹ̀ àbọ̀ wà nú mọ́tò tó bá jẹ́nu mọ́tò ló wà kàn tẹ́wọ́ ẹ̀ síwájú kò síbi tọ́rọ̀ òde asẹ́dẹ ni now mo bá ilẹ̀ sọ̀rọ̀ nítorí rẹ ìwọ ilẹ̀ gbọ́rọ̀ olúwa ìbùkún inú rẹ ni mo béèrè àánú àti ilẹ̀ ni mo béèrè gbogbo ẹni bá gbọ́ tó bá gbàgbọ́ lókè pẹ́ ibikíbi tó bá lọ ó bá àánú pàdé afẹ́fẹ́ àríwá o afẹ́fẹ́ gúúsù afẹ́fẹ́ ìlà oòrùn afẹ́fẹ́ ìwọ̀ oòrùn èmi ọmọ ló ń pe bàbá mo pè yín ẹ jẹ́ mi ẹ darí olóore àti aláàánú olùrànlọ́wọ́ àyànmọ́ sí àwọn èèyàn wọ̀nyí lókè pẹ̀ torí pé wọ́n gbàgbọ́ lórúkọ jésù adarí olóore sí ọ jáde kó lọ pàdé aláàánú lọ pàdé olóore ó dáa lọ pàdé èèyàn gidi àti ọjọ́ ajé ni mo fi sọ̀rọ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ wà níwájú olúwa ti ẹ̀mí dúró ọjà rẹ̀ á dìde iṣẹ́ rẹ̀ á dìde wàárí tó wó se wàárí tó láse wọ́n á fowó bẹ̀ ọ́ wọ́n á fọlá pọ́n lé wọ́n á pè ọtí bí gidi wọ́n á fi kan gidi lọ wàá rówó se o ní gbọ́ lásán ilẹ̀ àgbẹ̀ ọ́ ìrì ọ̀run ni wọ́n pè lórúkọ jésù ó yá kó sẹ̀lẹ̀ olórí ilẹ̀ gbọ́rọ̀ olúwa fún ní ìbísí púpọ̀ fún ní ìbísí púpọ̀ in the name of Jesus irúgbìn rẹ̀ á dìde á fún ọ ní èso jẹ ọmọ rẹ̀ á dìde á fún ọ ní èso jẹ in the name of Jesus gbogbo ẹ̀yin tẹ́ ẹ sọ rẹ ọjọ́ Monday mo gbàdúrà fún ọ owó tó ń lò láyé tó fi jẹ èèyàn ọlọ́run á pèsè rẹ̀ fún ọ òmìnira tó ń bẹ ní ilẹ̀ rẹ wàá borí ẹ òmìnira máa ń wà ní àwọn ilẹ̀ kọ̀ọ̀kan gbogbo ilẹ̀ tó bá ti lásìkí làwọn òmìnira máa ń dúró sí torí ń jẹ díẹ̀ òyó wọn wọn nílò ilẹ̀ tó lásìkí àwọn ọmọ anáàkì ilẹ̀ ológun náà máa ń dúró sí ẹni tó bá dẹ̀ gba rẹ̀ lọ́wọ́ ọmọ múra ni àwọn òmìnira ti ń bẹ ní ilẹ̀ tí wọ́n wà wàá borí wọn ilẹ̀ tí ń sàn fún wàrà tó yín wàá gbà wàá gbà wàá gbà in the name of Jesus ó yà lọ síbi ọba jésù ló wá wá orúkọ mi ò yí padà o apostole àti wòlíì SMO Mustapha JP bàbá síbi ọba láti ìjọ Sinai of Kagodi Church Land of Reality ẹ̀kọ́tà lọ́wọ́ Ìbàdàn gbáre mú ìdíobì airport area nílùú ìbàdàn bó bá dọ́rẹ̀ méjì àgúgù sọpọ́ ń lọ síbi ọba kọ̀sẹ́ǹ tí ò mọ bẹ̀ bọ́sọ̀kadà yóò gbọ́ níbẹ̀ mọ́rúwá yóò gbọ́ níbẹ̀ tọ́ ọba wà mọ́ báyẹ̀ tọ́ bá pé ń bó ń ṣebí ọba àwọn ọ̀nà tààrà ta ní kò lè bó èèyàn sì nà lórúkọ jésù wàrà àlúgbà tọ́ bá wá di ìparí oṣù àmọ́ ń pàdé ní ìpàdé látara máa ń ṣe ní kámpù wa nílùú fún àpẹ bọ́ bá ń lọ èkó wà á kọjá ní ta change wà á kàn dúrà bíi 4 minutes 5 minutes ò ti débẹ̀ ọwọ́ ìdí sábọ́ọ̀dù jaranjaran bẹ̀ ẹgbọ́n mi sà kò dédé dáa fún yín àwọn ilẹ̀ agbára nìyẹn èèyàn lè tẹ̀lé bẹ wọ́n yẹ kọ́mọ ara àánú gbà àwọn ilẹ̀ tó lágbára tó oṣù tí tó ń lòdù oṣù yìí máa lágbára sà ẹ máa get ready I'm coming out in another form mo fẹ́ kó mọ̀ pálọ̀rùn bẹ́ńsì òní ẹ kó múra gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tẹ̀ ń gbọ́ mi ẹ ò ra àánú gbà ní àwọn ọjọ́ ìsinmi ọjọ́ Thursday mo máa ń wà ní Igando Lasu Igando Road Hotel Bus Stop oba ti de be so pe se bi oba lo nlo abi ko lo si oko loyun event center ah egbo mi sa o te ye ko dara po mo wa nu ise kan ko mo bọlọrun se se yanu ki won o wa riri ise abi ati ati se yanu iriri nla ni o gboro fuju ka won kan won yi ah la biara can do him gbogbo eni ba ri mi gbo wa bori omiran yen
1: amen
0: in the name of Jesus
1: amen
0: a gbadura lori awon omiran ti e je ke yan jogun ile awon omiran burugan we numeri la ka e si le e si we numeri ori ketala eh a fe gbadura lori e gbo mi sa e pade to ni ma le o mo tin fọrere tipe tipe e fun pe na kikan

0: òní náà ni adájọ́ ọjọ́ pé adá ìgbà ìgbà kò ọjọ́ kẹta lọ́jọ́ kẹta la ram pariwo ọjọ́ kẹta lọ́jọ́ kẹta la ó dé tán nìyẹn. Ẹnìkan dẹ̀ wà lábùjá náà wà lóòtí ìgbọ́ ni àbó òtí ìmúra mi mọ tó lè dáyàn dúró gbọ́ bí àwọn ọkọ̀ tó máa kó àwọn ọmọ ọlọ́run wá sí area 10 bó ṣe máa rìn nìyí bus 1 láti Buhari Agbadúzè wá sí parade ground bus 2 láti Súlẹ̀já Agbamandala Ṣùbà máa bọ̀ sí orí pápá ìsọjí ní parade ground bus 3 ó máa gba Màsáká Maraba Yanyan a máa kó wọn bọ̀ sí parade ground bus 4 láti Gbawalada Giri Agbasuka Lugbe máa bọ̀ sí parade ground ní pápá ìsọjí bus 5 ìyẹn láti Pape ló ti máa kó àwọn ọmọ ọlọ́run wọn dẹ̀ máa bọ̀ direct sí parade ground lórúkọ Jésù wàrà àdúgbà gbogbo àwọn ọmọ ọlọ́run tí a bá fẹ́ bá bọ́ọ̀sì rìn aago mẹ́ta ni gbogbo àwọn bọ́ọ̀sì sì máa wà ní ibi tí wọ́n ti máa gbéra aago mẹ́ta àbọ̀ ni wọ́n máa gbéra ńbẹ̀ ẹ jẹ́ ká tètè pàdé ńbẹ̀ lórúkọ Jésù wàrà àdúgbà mọ́mì ẹ jọ tá a bá ti parí ní òwúrọ̀ yìí ẹ bá ń pe ọmọ yín tó wà lábùjá dádì ẹ pe ọmọ yín tó wà lábùjá aago mẹ́rin ni gbogbo àwọn ọ́fíìsì máa ń kílóòsì tá a bá ti kílóòsì kan jọ ẹ̀ wá ńbẹ̀ aago mẹ́rin làwọn bẹ̀rẹ̀ ẹ ti mọ̀ pé sọ jí ṣe bí ó bá yìí pẹ́ aago méje àbọ̀ èmi ti parí so kí wàá bí pé kí ló wàá sọ pé ó dá dúró náà tí ò ní lọ àdàgọ mẹ́wàá tá a bá sọ fún ẹ pé aago mẹ́wàá ni ò ní jẹ́ ara o àdàgọ mẹ́wàá ń bẹ̀ aago méje àbọ̀ àti parí kálukú ó máa lọ lé ẹ̀ àwọn ọkọ̀ tó gbá àwọn èèyàn wá yóò dá àwọn èèyàn padà torí náà ìmàrúbà yìí ń gàṣàlì àṣẹ́líbó fi sọ̀rọ̀ àánú gbé ayé ẹ̀ dìde in the name of Jesus ẹ gbọ́ sà ní ìfẹ́ gbọ́ pé bí ẹ mọ bẹ ni bọ́ọ̀bá mọ bẹ mo bá ẹrọ ẹ mú sílẹ̀ mo máa announce address yẹn dáadáa gbogbo kíbi tó bá wà ní Abuja ó wà ní Lugbe ni ó wà ní Wúsẹ́ ó wà ní Pape Dúzè Ṣùbà ó wà ní Buhari ó wà ní Kubwa area 1 area 2 area 3 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wà ní Kuje ó wà ní Maraba ó wà ní Yanyan ó wà ní Banese ìbá jẹ́ Busri ló wà ó wà ní Begani Súlẹ̀já ó wà ní Nasarawa ó wà Gbogalada Abikarimu déédéé já pàdé area 10 láti máa pàdé ó máa ní agbára sà ẹ gbọ́ mi sà kéde dá fún yàn èèyàn máa ń gbé gbèsè ni area 10 láti pàdé old parade ground lẹ́yìn radio house at the junction of international conference center adjacent to army headquarters so kò sí pé èèyàn mọ́bẹ̀ ọ̀rọ̀ rẹ gbọ́dọ̀ gbọ́ mo gbàdúrà lórúkọ jésù ó ti rà àánú gbà ó ti rà àánú gbà ó ti rà àánú gbà in the name of Jesus báńkà kí n gbọ́.
1: Wọ́n sì ti Agusu gòkè lọ.
0: Yes.
1: Wọ́n sì de Hebroni. Níbi tí Haimani.
0: Yes.
1: Sesai.
0: Yes.
1: Àti Talmani. Àwọn ọmọ Anaki gbé wà. Àti tẹ Hebroni dò.
0: Ìdánpẹ̀ láwọn ọmọ Anaki àwọn òmìnira ńlá dárúkọ fún ẹyẹn. Wọ́n dẹ̀ ti tẹ Hebroni dò. Ọdún mẹ́lòó.
1: Ní ọdún mẹ́jẹ ṣáájú Soani.
0: Yes.
1: Ní Íjíbítì.
0: Náà verse 28 ló kàn báyìí.
1: Ṣùgbọ́n alágbára ni àwọn ènìyàn.
0: Alágbára ni àwọn èèyàn náà.
1: Tí ń gbé inú ilẹ̀ náà.
0: Yes.
1: Ìlú ọlọ́dì sí inú ìlú wọn.
0: Ìlú ọlọ́dì ni wọ́n.
1: Wọ́n tóbi gidigidi.
0: Òmìnira ni wọ́n.
1: Àti pẹ̀lú.
0: Yes.
1: Àwọn rí àwọn ọmọ Anaki níbẹ̀.
0: Àwọn ọmọ Anaki ìyẹn náà ni àwọn òmìnira wọ́n wà ńbẹ̀ verse 33.
1: Àti ní ibẹ̀.
0: Ẹ máa gbé àwọn tó lọ sami tá lọ wọ bẹ̀. Nínú àwọn mẹ́sì padà wà fún Joshua ẹgbẹ́ èdè tán fi dẹ́sẹ̀ nu wọn.
1: Ní àwárí àwọn òmìnira.
0: Wọ́n máa rá àwọn òmìnira.
1: Àwọn ọmọ Anaki.
0: Àwọn ọmọ Anaki.
1: Tí ó ti inú àwọn òmìnira wá.
0: Yes.
1: Àwa sì dàbí ẹlẹ́ngà.
0: A dàbí ẹlẹ́ngà.
1: Ní ojú ara wa.
0: Bẹ́ẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ yẹ̀ ẹlẹ́ngà níwájú òmìnira. Ṣé ẹ rí? So now to ba de fe joro nu yen o lati le awon miran kuro o mu lati bori won leyin igba na ni wa se le gbalẹ na alabajo to wa labuja o miran re to wa labuja ko je ojere abuja a fe gba fun won ni awon oku kan be to le daja o wa le oko tipe tipe won a je obi mo o miran le oko re ni a be se se lori e idi ni je pe mo ma fa won yen lo ro le ni be ni mo so pe oniruro ro meji ni ma fun e mo le ko bule ilu to ti nbo budani yes o la mo ma fi ororo si ipade to ni agbara ni sa kabina rubika se bianoya asalelayi Boba Same, are you ready
2: there?
0: In the name of Jesus, are you ready there? Are you ready there? Now, if Bata woman said, Ba, Momas was fully Coverola, Lurio, a brony to boy, a brony, so Bope, Egypt, Loa, eh, you, I want to sell it, I send me, a barani, woman banny. Sorry, sir, or to my fue, Mobeko, Pataki. Tẹ́tí ẹ̀ sílẹ̀ bẹ̀lẹ̀jẹ́ kò gbọ́ ẹ̀rí.
3: Mo dúpẹ́ Ọlọ́run bàbá ṣe bí ọba, mo dúpẹ́ mo tún lẹ́rí o. Ẹ̀rí mi pọ̀ o, mo dúpẹ́ Ọlọ́run ṣe bí ọba. Mo dúpẹ́ dúpẹ́ Olúwa ọṣẹ́ o. Ní ọjọ́ tí 21 oṣù yìí, July 7 yìí, mo dúpẹ́ pé mo lẹ́rí. 21 ọjọ́ tí mo kọ́kọ́ san ọ̀rẹ́ májẹ̀mú, ẹyọ kan tí mo kọ́kọ́ san. Mo ni mo fi àdúrà ẹrẹ májẹmú ìwọ ọlọrun ṣàánú mi o ìgbéyàwó ọmọ mi kò ọjọ mélòó kó oko 30 days lé ní ìwọ ọlọrun tẹkí nẹrí o olúwa bá mi ṣe o so bí mo ṣe wọnú ṣọọbù lọ tí mo kàn jókòó mo jókòó mo kò pẹ tí mo sọrọ yẹn tán ni bí mo ṣe jókòó àbúrò mi kankan pè mí ni pé ẹló mà mo ní ẹló báwo ni ó ní à ọkọ wọn sọ pé òun fẹ fún mi ní 150,000 àmọ nẹlò ló pé ó ní 150,000. Mo ní ose ohun ose gan ba mi ki won ose o ba mi ki won won ose o mo ni lese kese ni ojo yen gangan oko mi de joko sinu shop mo ni se mo so fun yin olorun se bi o ba ti se ni isin isin 1000 mo san ni isin 1000 ni o olorun se bi o ba ti so pe kia kia won fi se wonu account mi yo olorun se bi o ba mo dupe mo gbe yin ga o e se o olorun baba se bi o ba ni kia kia London 1 July 1 mo te se post ni mo ro ke post mi tori ni to July 27 ni birthday mi mo wa post picture mi pe July 27 mo ro pe nkan to te fe pe mi fun mi mo pe owo na fe pe mi fun mo dupe mo neri o mo dupe olorun baba se beba e se o e ri mi keji ni kia kia ni ya mi to sele ni ojo Sunday ta wa si program ni gondo bi a se setan omo amo egbon mi kan bimo ni jo Thursday so mo wa na Thursday mo wa ni ma wa wo o wa na ara o pe o se wa lo hospital o bi beji o se wa lo hospital ipo ni kilo se wa ni pe ikona awon omo yen pe on ninu ati e on ni iho wa ninu ati e so won ti gbe ko ni ward ton gbe case e si won ti gbe si bomi so won sha n ro won so omo ko ton won sha n so pe o ba pe mi won so so fun pe ise bo won lo si bi o ba mo ni mo lo si bi ba ni jo Sunday won oke won ni ki ba won gba nkan bo mo ni ki nu fe gba ba bi ororo so bo se di jo Sunday ta wa ni se bi o ba be lo commission wa mo sha n pe won pe mo n bo mo n bo so kini o le ko mi ni otan fun wa itada sinu mi yen mo gbe ba se ko ni jo Sunday mo gbe dani bi mo se gbe dani ororo ti won ta si wa lori mo lo ba awon to n bo ororo yen pe kan ti wa mi ta sinu ororo temi na bi mo se de be ni so osita yen nla ni betosi nbe yen won fe ka wole mo sha ni pe won jade mo pe egbon mi jade tori omo won lo bimo yi pe won na wole mo sha ma won sa wa ba ma yen soro ba se wole bayi won de gbodo nkan fun won ni nkankan mo sha mu ororo yen aburo sinu kekinkini mo gbe mo ra omi miracle water kan mo mu yen na dani so omo to bimo iyen wa mu owo o fi ara pa ororo ye pe won ni je kan tori word kan gbo ti gbo mo yan ti lo oxygen fun ona ise yo oxygen ko la re ni won ti gbe omo yen kuro ni ibe ni word ti awon to ko won ti gbe si word oto so iyen o si lodo e odo keje lo wa o sa fowo kan ororo pe ko won lo fi se onu won ori fi se pon ti wa lodo omo yen ko ri fi kan so ti ya lenu olohun ni pe won sa n pe won gba to ona awon sa ma dogbon ton se won mu keje won fun mu bo se di ana ti mo tun wa si program ni igondo ni jo totose to wa si program ni igondo lana so mo wa pe won so on gbe call mo wo pe ti en ba ti mo ko le ma je ke yan wole bo se di ale ana ti mo se pe won niyan na ba ni ah awon ti wa le nro le yi pe awon fun omo yen ni omi yen mu awon tun fi oro yen pa pe tin ba ri nkan to omo yen po tin ba ri nkan to po jade mo dupe olorun si bi oba ite mo dupe pe mo neri ru eri bayi opolopo yen ma so pe ah won neri won fun oro ti nkan ba ti se won o ma nlo kia kia lo to mo ti neri neri o sugbon ti omo ikoko yi okan mi wa be pe mo ni pa gbo pe to ba fun omo yen ni omi yi aboro nkan to wa ninu are yo ma kuro pe mo ni mi na ni gbagbo inu mi dun pe ni kia kia awon na demo
2: mo ti leri o omo ori ijo afefe ni mi lati 2018 ni mo tin follow baba sebi oba sugbon lowo lowo bayi mo tin lo si sebi oba branch ni osogbo mo dupe lowo na ah mo dupe ona po emi po o po repete tori pe mo da woli mi mo inu mi dun pe mo ti ekoko da woli mi mo oluwa mo gbe olorun ga pe o le kaye igba ti mo ma loju iran mi ti mo ri baba se bi oba wa gbadura fun mi ki nkan to sele ti mi ma ti bi baba baba ti gbadura fun mi ogun se ninu aye idi ope mi gangan ni wipe mo ni egbon kan to wa ni oke okun o ti se dada si mi tele tele lojiji lo dede ko eyin si mi lo block mi mi ori pe mo mi o se kankan mo ah okan mi daru kusan gbadura na ni mo gbadura sugbon lenu bi oro ta gba ni sunday to lo bi osu to lo ni head ko ni branch odo wa ni osogbo oro yen bayi ose ti mo ti lo ati do sunday yen ni mo ti lo lo sun si na le ni osojo thursday to lo yi ni mo kan te fun mi ni o legbon mi yen kan dede pe mi wole pe aro mi kan so ohun ni pe yawo lo te bere lowo pe so ohun o te pe mi ni so guro mi ni daddy pa mi oriri o tori mo ti sori ti nu pe ah boya awon to n ba soro mi won ti soro mi fun lai dani o ko ye mi o sugbon mo dupe lowo na ki mo fa ogun daddy lati jo yen bayi lo ti se dada si mi o fun re lo mo pe mi o tun di geta bayi lo tun so fun mi wi pe oun lalari mi pe bo ni mo wa gan kini mo fe gan mi oriri olorun eriri oriru mi eriru olorun eriru mi ti e mo kan ti mo fe so ipe se bi oba pe mi o ipe se pe oba pe mi mo da wo ni mi mo je ope mi lele o daddy
4: ọpọ iṣẹ olúwa ọpọ aṣagbára dọtún ọmọ ọjọyìn lórí afẹfẹ orúkọ mi ń jẹ mary ọjọyìn pèyìn ní 2021 mo dúpẹ lọwọ ọlọrun bàbá ṣe bí ọba torí pé ọlọrun tó ń gbọ àdúrà ni ẹyin èèyàn ẹ má fi àánọ́ǹtì ara wọn ẹ má fi ṣeré o ọlọrun pé bàbá ṣe bí ọba ni ọdún 2021 mo jọyìn pèyìn lórí afẹfẹ látàrí pé mo ní ìdádúró mo ti bímọ ọkàn rí ọmọ yẹn ti lé ní 7 years mi gbọ́ orúkọ kan mọ́ àti sáré ọlọrun ò ṣe wọn ní kété tí mo jọyìn pé tí mo ń fọlọ ẹgbẹ wọn bá ti ní ká ṣe máa ṣe lọdún 2023 ya 2023 wọn ní kí àwo ní mi sí ká bá wọn pàdé ní facebook láago mẹjọ alẹ ní oṣù kẹjọ ká mú èso mẹsànán tó bá wù wá ká mú èso yẹn dání aṣábẹrẹ àjọyìn wọn ní aago mẹjọ yẹn ọsàrà àgàdé ẹẹgì dání mo fi bá bàbá ṣe bí ọba pàdé ní facebook gbà tí àgbàdúrà yẹn tán wọn ni a lè jẹ a sì lè fún àwọn ọkọ wa náà jẹ tó yẹ kó wọn bá nífẹẹ sí ṣáàjẹ èso yẹn ọkọ mi bá mi jẹ ńbẹ bí mo ṣe ń jẹ èso yẹn lọwọ ntẹ tí jẹ èso yẹn gan àbúrò ọkọ mi kan wọlé òun bá èso yẹn lórí tébù ó mu ó fẹ máa jẹ mu ní tó bá jẹ ó lóyún ó ní oyún bá oyún ni wọn ṣe pray sí fún àwọn níbi sí lánàá ó ní òun ọjẹ mu ni akérèdé ó padà sáà padà lóyún ní ní tètè tásìkò nígbà tó ń tì lọkọ tí ìyàlẹnu mi ṣá mi ò mú oṣù yẹn jẹ tí mo fi lóyún august yẹn mo lóyún mo dẹ bí ọmọ ní ọjọ ìbí bàbá ṣe bí ọba ní may 27, 2024 mo gbìyànjú láti rí bàbá ńgbà tí bàbá wá sí ìgànná ọtí ń lórí ọfẹ láti lè jẹrìí ṣùgbọn mo make sure pé wọn dáwọ lé ọmọ yẹn lórí nígbà tí wọn wá sí ìgànná ní 2024 yẹn dúpẹ lọwọ ọlọrun àbúrò ọkọ mi tó jẹ èso yẹn náà ọlọrun sì ṣèyá nínú ayé tẹ náà òun náà ti ní ibùgbé ayọ ẹ dákun ẹgbẹ ẹrí mi ọlọrun ó túbà máa sọ agbára yín dọtun orúkọ jésù ẹ ò ní fọmọ ṣiṣẹ ìránṣẹ o ẹ ní fi aya ṣiṣẹ ìránṣẹ èmi yìí ò ní pin lójijì lọ́hùn ṣe yín ní arúgbó wòlé fún wa o mi tó gbàdúrà fún yín o ṣùgbọ́n àwọn ò bá mi súre fún yín wọ́n dẹ̀ bá mi sẹ́yìn lẹ́sìn olóore.
0: ẹ àṣẹtẹnu mi jáde sá tó o bá lè sàmì ó yẹ gba ẹrí rẹ àṣẹ tó mú kéèyàn san ọrẹ tó dẹ̀ rí owó gbà ìwọ náà tó san ọrẹ rẹ lónìí ọjọ́ monday àṣẹ yẹn wọnú ayé rẹ wàá rí owó gbà wọn náà rówó gbà in the name of Jesus ọmọ ìkókó.

0: èyàn kí mọ bí dí tàwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
1: Yee, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ. Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
2: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain weight tough. If it no be Panadol, it no fit be like a Panadol. Make you always dey read the label before you use them. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀ kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
4: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
4: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
5: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate.

0: kejì káṣí ẹ̀. Káṣí olú ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣe gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń tayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 yọ kan.
1: Èyí pọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí ilágelu FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlọ́gbọ̀n èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
2: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó ń fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé pérépé?

0: choose.
1: Choose Milk, co-funded by the European Union and the Danish Dairy Board.
2: Kini gan ni won se timotimo fun? Se fun awon ipe jiroro lori phone laarin oru tabi ka sun lalaafia? Se fun pipa adehun owo patakide? Tabi fun pipa oju de ko run gbe e lo ye? Se fun iwo jamora pelu irori? Iwo na lo se dajo oro ni Royal Phone. Ati se timotimo to le se ohun gbogbo nitori pe a wa lati je ki igbe aye rorun fun o. Royal Phone. Imolara ojulowo igbadun lati odun 1980.
3: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gà àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ifẹ̀. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè àyọ̀ tó jíire kẹ́sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ.
4: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo don't land o.
5: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
4: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
5: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
4: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before it finish. Offer valid while stocks last.
5: Me and Maggi,
4: so good together.
6: Flash FM 105.5.

0: dédé àsìkò yẹ̀yìn ti wà níbàdàn nílé olúyọ̀lé ẹkú ọjọ́ méje ẹkú ọjọ́ mẹ́ta ẹyìn tèmi níbàdàn mo mú àǹfààní aláìlẹ́gbẹ́ eléyìí tí yóò ṣe èmi àti yín láǹfààní wá fún yín ǹjẹ́ ẹ̀yìn ní iléeṣẹ́ ní ìbàdàn àbí okoòwò stanbic ibtc ló mú àpéjọ àwọn oníṣòwò ní nàìjíríà wá sí ìlú ìbàdàn ìlú tó gbonílé tó tún gbàlejò àpéjọ ọlọ́jọ́ kan péré yìí ṣe pàtàkì fún ọ bẹ́ẹ̀ náà ló ṣe pàtàkì fún èmi náà eléyìí tá a mú wá fún ọ tó lè mú iléeṣẹ́ èmi àti rẹ dàgbàsókè kó tún lè bá a gbòòrò sí i ó yá súnmọ́ mi ní àyín kó wá gbọ́ látọ̀dọ̀ àwọn amòye eléyìí tí wọ́n ti ní ìrírí tí wọ́n sì fi dá ọ lẹ́kọ̀ọ́ nípa okòwò rẹ wá kọ́ ẹ̀kọ́ tí yóò mọ ràn ọ́ lọ́wọ́ láti mú okòwò rẹ lọ sí ìpele tí ó kàn ìpele tí ó ga jùlọ ó yá wá pàdé àwọn ọ̀jìnì oníṣòwò àwọn olùdókòwò àti àwọn alábàápín tó lè di akẹgbẹ́ rẹ ní ọjọ́ ọ̀la wá kópa nínú trade fair tó máa kún fún àwọn ilé-iṣẹ́ àwọn àfihàn ọjà lóríṣiríṣi wá ní ìmọ̀ tuntun àti ọ̀pọ̀lọpọ̀ àwọn àǹfààní tó lè ṣí ilẹ̀kùn tuntun sílẹ̀ fún ìdàgbàsókè rẹ̀ ìwọ náà má gbọ́ ìròyìn lẹ́yìn nínú àwọn nǹkan mèremère ohun ńlá tó ń bọ̀ ní ìbàdàn bó o ṣe ń gbọ́ wa lákòókò yìí jẹ́ ká rí ọ nínú ìpàdé yìí kó o sì jẹ́ ara àwọn tó máa kọ́ tó máa bá àwọn ènìyàn pàdé tí wọ́n sì máa rí àǹfààní tuntun fún ilé-iṣẹ́ wọn ọjọ́ 15 oṣù keje ọdún 2026 ni ìdánilẹ́kọ̀ọ́ yìí yóò wáyé láago 9 àárọ̀ ìyẹn ní jogo center ìbàdàn láti ṣe ìforúkọsílẹ̀ ṣàbẹ̀wò sí bit.ly/mbs-registration ó yá ẹ jẹ́ ká jọ pàdé ní nigeria summit níbàdàn
1: Flash FM 105.5.
2: Here is 105.5. 105.6. One station, all the hits.
1: 101.5.

0: Akojumao ọmọ Nàìjíríà. Kí ló ṣẹlẹ̀?
1: Ebó ti wọn lọ́wọ́ ni.
0: Alaye, kí ló ṣẹlẹ̀? Kí ló fẹ́?
1: Wà á tọrọ bára lọ́wọ́ rẹ.
0: Àrògbé wa ń bí alalẹ̀ gbé wa ni.
1: À ń bí alakọ. Nana Bamusa, ṣé mo wá bọ̀? Ìwọ ló ń kọ́ lọ́ndà wa ká kojúmọ́.
0: Bó ló ti wá jẹ́?
1: Tí kí ni fi ṣe?
0: A dúpẹ́ lọ́wọ́ ìṣẹ̀dá.
1: Ṣé o
0: ṣe? Ìṣẹ̀dá o, a kì í yé o. Wípé a dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún àánú àti ààbò eléyìí tí ń dájú lórí wa. Edumare yóò máa wà pẹ̀lú gbogbo wa láṣẹ lọ́wọ́ ọba Adániwáyé o. A bọ́ nínú mọ̀ọ́ká ọjọ́.
1: Ara ti ẹ̀ kọ́kọ́ dẹ̀ mí.
0: A kọ́ bọ́ nínú mọ̀ọ́ká oṣù.
1: Ara tù mí wàyí.
0: Wípé ó dọjọ́ báyìí ó dọjọ́ báyìí ó wọ́n ẹ̀ tí ì rí wọn o.
1: A ní karú ẹ̀ mọ́.
0: Àmì àṣẹ Edumare, àbò Ọlọ́run yóò sì máa dájú lórí everybody wa. Tí fún ti ẹ̀dọ̀ ìròyìn náà la gbé dé gẹ́gẹ́ bí ìṣe wa. Ẹfọkànbalẹ̀ ọmọ Nàìjíríà, bó ti yẹ ká bùjọ yín náà lábùjọ yín láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsẹ́ńtà yín náà ni. A kí gbogbo àwọn òṣìṣẹ́ elétò ààbò wa. A kí àwọn tí wọ́n ń bẹ lágbọ́nrin ẹ̀ka ètò ààbò fún iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe lórí àwọn ọmọ wa tán dé láyọ̀ àtàlàáfíà àtàwọn olùkọ́ wa tán dé láyọ̀ àtàlàáfíà. Téèyàn bá rí wọn yóò mọ̀ wípé ẹ̀wọ̀n òjọ́lé o bí wọ́n ti máa wí àhámọ́ òjọ́lé pínpín. Téèyàn bá ń sorí ẹ nínú yàrá rẹ̀ pẹ̀lú fọ̀kànbalẹ̀ wàláì kọ̀mọ yìí kó sun orí bẹ́ẹ̀dì inú gbó kìjikìji o ẹ̀mí rẹ̀ ò lè balẹ̀. Ṣùgbọ́n a ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú àti ìpadàbọ̀ àwọn èèyàn wa hun. A ní rírú ẹ̀ mọ́ lágbo wa lágbá lọ. Wọ́n ní jí agbé o.
1: Àmì o.
0: Wọ́n ní jí agbé o.
1: Wọ́n sì nífẹ̀ẹ́ jí wa gbé.
0: Wọ́n sì nífẹ̀ẹ́ jí agbé. Kúnlé ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó wa ní ìka ìpèsẹ́ńtà yín náà ni. Iliasu lórúkọ tẹ́ ẹ sọ ọmọ ọlọ́jọ́ Súná Àmàlà méjì. Mọ̀mọ́ méjì kùndì kan sólò náà fi ń ṣe pákéjì ẹ̀ bọ́mọ̀ bátàn. Yọ̀bá àrọ́bá àrọ́bá yẹn gangan náà ń pè ní Ọpẹ́yẹmí. Ọpẹ́yẹmí yẹn gangan náà lọ lọ́wọ́ ọ̀dán.
1: Ọlọ́wọ́ ọ̀dán yẹn gangan náà. Àrọ́bá ni Ọpẹ́yẹmí.
0: Sọpẹ́ mi mo
1: bí. Ojúmọ̀ aláyọ̀ fún gbogbo ọmọ Nàìjíríà. Ẹ káàbọ̀ sákọ̀tún ti fún tẹ̀dọ̀ ìròyìn. A tún pé dé lóòrán tòní ọjọ́ kẹtàlá oṣù Agẹmọ òjìlélẹ́gbọ̀n ọdún dín mẹ́rìnlá. Ajá máa fi àsìkò yìí látọ̀dọ̀ wa ká máa fi kí ọ̀jọ̀gbọ́n wọlé Sọ́yìnkà. Nítorí tí ò ní jẹ́ ọjọ́ ìbí wọn.
0: Ibà.
1: Bẹ́ẹ̀ ni. Tá a bá wo bàbá ti mọ̀ pé ni ọdún 92 báyìí. Àgbà náà ni. Àgbà ó tún máa jẹ́ yín dá o. Ẹ túbọ̀ pẹ́ lókè pẹ̀jù báyìí lọ.
0: Àmì àmì àmì.
1: Bó ti wá léwu kẹ́ẹ̀pẹ́ tó lágbára Ọlọ́run àwa wẹ́wẹ̀wẹ́ àní fínlẹ̀ sáyé lọ.
0: Àmì ó.
1: Lágbára Ọlọ́run àwa wẹ́wẹ̀wẹ́ àní fínlẹ̀ sáyé lọ.
0: Àmì ó.
1: Àwa pínlẹ̀ sí àwa kékèké àwa bí tí àwa jantí
0: àwa rúgbòdò yìí.
1: Sàkúnwìnrin yìí. Kódà tó fi dórí ọpẹ́ ẹ̀mí ọlọ́wọ́ kámẹ́rà gan. Àní fi bàbá Sọ́yìnkà lẹ̀ sáyé lọ.
0: Àmì náà ìwọ náà sá ti pe ọpẹ́ ẹ̀mí báyìí.
1: Àti àmì náà náà mọ́tàlá. Sọ́rí ọjà yìí mọ́ àpòmọ́ra ẹni làágbé
0: tèmi.
1: Àgbà wo ní ìdí ẹni tiẹ̀. Tó ẹ kú àárọ̀ ẹ káàárọ̀ o. Òní náà ni ọjọ́ ajé Monday ọ̀wọ́n ẹ̀rẹ́ ọmọ aṣẹ́gi lájẹ́ ìwòrí ọmọ àlàpólà ṣọ̀rọ̀. Ogbìngbìn kan ló gorí ìrókò tó ń palájẹ tantan ajé àwátìlà. Bẹ́ẹ̀ ni káró mú ṣowó ọlọ́jọ́ àwátìlà lónìí káró mú ṣèyàn. Ká sì rówó ká fi rí mú ṣe idẹ. Lágbára Ọlọ́run bá ti ń lọ náà láàmú àbọ̀ a ò mọyì. Ìdí rẹ̀ tá a fi wà nú ayé ni èèyàn ni wà. A kí Ọlọ́run tó ṣàwá tó kún wa tó pè wá ní èèyàn. Nítorí ìtumọ̀ ènìyàn lọ́dọ̀ tèmi náà ni pé èyí náà ni tí mo yàn. Èyí ni ẹni tí mo yàn. Ìwọ náà lóòrọ̀ tòní ìwọ ni ẹni tí Olódùmarè yàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni wá nínú ààtọ̀ kó tó di wípé àwa jìjàdùbọ́ sínú ayé. Àṣé àwa ni ẹni tí Olódùmarè yàn la ṣe ń jẹ́ ènìyàn. Ọlọ́yẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ Adéòsì lórúkọ mi. Elifan Soloyin rí ọ̀kan ṣoṣo àjànà kútẹ́gbà àgbòjì ẹ̀fọn papọ̀ Jọjí Akos Kai gíran Global Radio King of Scorer Continental and Intercontinental.
0: Ọ Okay, ẹ já wọlé o sínú àwọn ògèrè orí ìròyìn tó di ti fún ti ẹ̀dọ̀ ròyìn fún ti òwúrọ̀ yìí kágbára kàsídà ká bẹ̀rẹ̀ sí ní máa dàgbàrá bó ṣe kẹrẹ kó pọ̀ tọ̀ fún ẹ̀ sílẹ̀ ọ̀pẹ́ mi ọlọ́wọ́ ọdán ṣo wà ń bẹ̀
1: ṣo
0: dúró re ṣo dúró tán yányán fọkàn balẹ̀ kò sí ní ti fi ṣe
1: èèyàn
0: ẹ máa jẹ tinú ẹyin kó máa di pẹ̀lú ọ̀pẹlẹ̀ kò sí ní ti fi ṣe èèyàn ara rẹ̀ gbà àkìtàn ti ẹ̀yàn ń pè lágbà. Ayá o, ẹjẹ́ lọ sí àkàtà ilé iṣẹ́ rẹ.
1: Ọpẹ́ ṣé òun mú gbogbo ẹ̀.
0: Èwo ló mú?
1: Torí ọjọ́ ọ̀la.
0: Pé
1: ẹ̀ta lè rí fi hàn mọ́ pé tí bàbá rẹ̀ dàrí o.
0: Wàláì sí ìyẹn rí kankan. Presidency.
1: Ok,
0: ilé iṣẹ́ rẹ. Lórí ọdún 2027.
1: Yep.
0: Wọ́n ní ọ̀rọ̀ tún ti bẹ̀rẹ̀ sí ní bíi fanfa látàrí bí wọ́n ti ní mùsùlùmí àti mùsùlùmí lólùdíje àti igbákejì olùdíje fọ́dún 2027 láti inú ẹgbẹ́ òṣèlú APC làwọn kan ní kí lọ́bọ̀ ṣorí tí náà kí ó ṣe ṣé kò sí ẹlòmíì mọ́ ni ilé iṣẹ́ ààrẹ náà sọ̀rọ̀ àwọn ẹgbẹ́ alátakò kíní wí ti fún tẹ̀dọ̀ àkòrí láfìyẹn ṣe lówùrọ̀ tòní kẹ́ ẹ máa fi ṣe ara ni dín o.
1: Ó dà tó Daily Post lápọ̀dọ̀ tèmi ń bí ń tó jọun là á fi wé hun. Gẹ́gẹ́ bí èpo ẹ̀pá ṣe jọ pó sí ẹ̀ lérí tí àtà àpàkùtẹ́ rí yẹn tó jọ orí ejò. Wọ́n ní bí òṣèlú ṣe ń kàn kún bọ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n 2027 tó ń bọ̀ tó fẹ́ẹ̀ dé tán ọba adániwáyé jẹ́ kó bá wa níre níre.
0: Àmì.
1: Wọ́n ní ọ̀rọ̀ náà ti di awuyewuye láti ìpínlẹ̀ Niger lọ́hùn-ún nígbà tí àwọn ọmọlẹ́yìn Kristi tí wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní fẹ̀hónú hàn. Ìpè ìdẹ́yẹsínì àti ìyọní pọ̀sìn yìí ti ń pọ̀ jù èyí tí a jẹ́ o lápò ọ̀dọ̀ tàwọn wọn ni àwọn náà ń pè fún ọmọlẹ́yìn Kristi tí ó jẹ́ pé bó ba ti ń jẹ́ gómìnà àbí mùsùlùmí ṣe jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Niger báyìí wàyí o nígbà tí wọ́n bá tẹ̀síwájú fún sáà ẹlẹ́ẹ̀kejì kẹ́ni tí ó máa jẹ́ igbákejì kó máa jẹ́ ọmọlẹ́yìn Kristi ajẹ́ pé bí wọ́n ṣe ń dùn lókè bẹ́ẹ̀ náà ni wọ́n ń dùn nísàlẹ̀ Daily Post ló gbéró ìyẹn jáde ìyẹn ti fẹ́ máa dàbí campaign tí fún tẹ̀dọ̀ ròyìn yóò mú alẹ́kùn rẹ o.
0: Àkòrí mi tí mo tún láǹfààní láti rí lápá bí ẹ̀gbọ́n tí ń wí ni.
1: Kí ló wí?
0: Ẹ sì gbọ́n tí ń sọ lápá bí tó sì ń sọ̀rọ̀ wípé adúpẹ́ o lọ́dọ̀ elédùmarè. Àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ wa tí wọ́n dé padà láti àkàtà àmọ́ àwọn ikọ̀ ajínigbé.
1: Okay.
0: Ó ṣe é ṣe o kó jẹ́ lẹ́ni gangan tí ò ní dọ̀la. Oníkálukú ó fojú kan mọ̀lẹ́bí ẹ̀ ọmọ ó fojú kan màmá ìyàwó ó fojú kan ọkọ rẹ̀ ọkọ ó fojú kan ìyàwó ẹ̀ yóò mọ̀ di my mommy oyoyo mommy oyoyo oyoyo oyoyo mommy oyoyo. Àbí bọ́ọ̀lù ẹ ṣe máa ń
1: ṣe wà kí n bá. O ti ń ṣe dáadáa àwọn èèyàn ti ń pàtẹ́wọ́ fún ilé pé ọ̀rọ̀ ti gbà ìwé. Ó dáa tó èmi náà tún wo àkọlé ìròyìn kan bí o níbi tí wọ́n sọ pé ilé ẹjọ́ ti mú ọjọ́ 29 oṣù ọ̀wàrà tí í ṣe oṣù kẹwàá nínú ọdún tá a wà yìí léyìí tí wọ́n ní wọ́n fi máa tẹ́tí gbọ́ ìpẹ̀jọ́ kan èyí tí wọ́n ń pe àwọn kan lẹ́jọ́ àwọn wo ni wọ́n pè lẹ́jọ́ àwọn wo gan ni nǹkan ṣẹlẹ̀ sí àsọ̀rọ̀ eléyìí tí wọ́n ní pé kí alága àjọ àbí igun ẹgbẹ́ òṣìṣẹ́ kejì ẹ̀ka ti ìpínlẹ̀ èkó yún Lagos TUC chairman ẹni tí wọ́n ní kọ́lọ́rì rọ kúnlé wọn ni ọ̀rọ̀ yìí ti di ti ilé-ẹjọ́ báyìí o wọ́n sì máa pe ìrọ́nikúnlé ọ̀hún náà ní ẹjọ́ wọ́n máa pè é níjà ní ilé-ẹjọ́ ilé-ẹjọ́ ti wọ́n mú ọjọ́ 29 tí í ṣe oṣù kẹwàá nínú ọdún tí a wà yìí àmọ́ bákan náà punch gbé ìròyìn kan bí o wípé ẹjẹ́ tún kí wọn ká yìn wọ́n ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà ń ṣe dẹ̀ǹdẹ̀ iṣẹ́ wọn ní ìjẹ́mọ̀ pé ọ̀rìn lé eérú gba ó dín mẹ́fà àwọn agbésùmọ̀mí 274 náà ni ikọ̀ ọmọ ogun ilẹ̀ nàìjíríà ni wọ́n ti já tíkẹ́ẹ̀tì àlùkìámọ̀ fún ẹ̀yìn ọ̀tọ́ láti máa bá àwọn ará ayé gbé ọ̀run nìkan láre máa bọ̀ ọ̀dàbọ̀ ẹ lọ rí káwọ́ pọ̀n ìròjọ́ wájú ọba tó dáa yín nígbà tí orílẹ̀-èdè nàìjíríà fúnra rẹ̀ tó ní àkọsílẹ̀ 1,718 ìkọlù 882 attacks òun náà ni ó ti wáyé gẹ́gẹ́ bí punch bí ó ṣe gbé ìròyìn à ń bọ̀ nú ẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ o.
0: Ok, ẹ jẹ́ kí a tún wo ìròyìn míì ó tún ti lọlẹ̀ jù kó má lọlẹ̀ jù kó má lọlẹ̀ jù kó lówó
1: kí
0: ló
1: rọ̀ láàárọ̀
0: jù. Kó má rọ̀ láàárọ̀ jù. Okay, aje ka wo iroyin mi lapa bi iroyin tra ri ninu we iroyin the punch photo nini. Won ni egbe oselu APC PDP won ti pari e o ifokole awon oludije ati igbe keje oludije ni ti won ma gbe sori ati ayelujara ti ajo INEC on gbogbo ti pari koda pelu bi ajo INEC ti safikun sa eleyi ti pinpin yo ma deba ilana yen ama ti aba wo iroyin mi ni apa bi iroyin ti o ndani leko ni uma yi ti soro pada si ekata Peter Obi wi pe Peter Bobby
1: omo pe te o
0: Peter Bobby sori emi o nilo lati je oludije sipo are kin to da eleko bi won ti se le da omo keke leko I will lecture you. Oh my god.
1: Eko ki wa lo fe ko
0: eko bi an tin ta akara ati bi an ti se kulikuli ati bi an ti
1: akara iwo ni akara iwo ni that's good that's cool
0: kuliruwa gan wa
1: okay kuliruwa akara iwo
0: kuliruwa wa okay
1: that's not bad
0: it's not good
1: okay now je ke mi na tu sare wo iroyin kan bi bayi iroyin yen wa lati nu wo iroyin the nation na aro yi ni bi ti won ti ni orilede Nigeria pelu awon orilede akegbe re leka ti kasowo koko won ni ikan won ti parapo bayo o fe mo ile irun won fe parapo lati mo agiyan won ni won fe kora won papo jopo lati di okan sosho ti won ma pese ati ti won si ma ta koko fun agba nla aye be ni orilede merin ototo kan la fun ni okun ati agbara ipese koko lona to po yanturu be won ni nitori idi eyi o agbarijo ati isora won dokan o na ni yo waye bayi ti won si fi ma sowo yen yo wa di pe a jo se ode yi ni apapo ni eleyo soro kaka kiki ni won sakapo ekun kaluko so de lo toto ama punch gboro ikan bi won ni je mo pe foran video kan to han nipa ti awon iko agbesumo mi iswap na lo fi han daju wi pe lara awon ti won da won leko bi won se nse ise bisaka
0: okay
1: won yo foju arakunrin kan han to je omo orilede Palestine won ni be na si tun ni o fi oju dokita kan han ti yen tun je omo orilede Morocco eyi ni oro to njade lati le se ologun le Nigeria iko ti iriju ti Hidden Kai to je ti ko omo ogun le Nigeria ona ni o so iroyin yi di mimo punch lo de punch e jade
0: seri awon iko ajinigbe ti won ji awon akeko ijoba abile orire ti won ji won gbe yen
1: eh o
0: awon yawo won ti apalemo a foju won bale ejo ki won fokan bale ni a gbe won dele ejo awon na o mo bi ti seri lapa be yen ama lori oro do 2027 ni ipinle oyo lowo yi won ni ope salami o ti soro oro ti ope salami si nso na ni wi pe Sharafuddin Ali o na ni oludije si ipo gomina wa o be si ni yo jawe olubori lagbara lowo oba dani waye ope salami alaga tele ni ijoba bile ti akinyele ipinle oyo on lo soro yi loruko awon alaga tele ni ijoba bile mawuko kala ti nbe ni lubada tele labe isakoso logbe abiola ajimobi oro e jade nbe ka to wa lo si odo oluwa de si agency ti e ti je alaga anjo ni ti asiri pada tu
1: okay toro owo te ko je
0: tori nte
1: pe wa pada nse pe kokan yin mo
0: lowo yi won ni ile ise olopo pada gbe diji yin lo le ejo bayi yo wa lo salaye fun alara re ona te gba te fi je diji be ti gba te fi gba awon iwe loni ranran ati awon aworan ta lafani ati riun e wa lo su e fun aniwaju le ejo ka le mo bi nkan ti se nlo lapa be oja ma lo sodo oluwa de si agbawo
1: won gbe ni
0: ma de be igo re gan nkan seru ba yan gan leko kan kilo sele gan
2: o Boya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land do.
3: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
2: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
3: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
2: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
3: Me and Maggi,
2: so good together.
4: No, mommy, this medicine is smelling and the taste is yucky.
5: Come on, take. It will help you get better.
6: Hey, yeah, mommy and daughter still struggling over this medicine palaver.
5: Kiki just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
6: Awful taste? Have you tried Moxie?
5: Moxie? What's that?
6: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
4: This tastes great. I love it. More, please.
5: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amounts. And don't go sneaking back for more, okay?
6: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
7: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups, available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
8: Ma fọwọ́lẹ́ rọ́gbà fẹ́ sùn láti fògùn ayé rẹ̀ ta fàlà. Kírí àjò ogójì ọjọ́ bàbá wa dogójì ọdún mọ́ lọ́wọ́ tara ṣàṣà wa ń fàdúrà kan kò kó sí lọ́gẹ́. Wáyé pé ẹ̀rín tó ń tayọ aláì ní gbèdéke nínú olúwa pẹ̀lú ìgbàgbọ́ rẹ̀. Nínú ìpàdé àdúrà lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ Monday. Bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ títí dago méjìlá ọ̀sán. Nínú ìjọ Celestial Church of Christ, òkè Ayọ̀ Zion Cathedral, Yagán Kújí Àrò Ìbàdàn. Wá darapọ̀ mọ́gọ́rùn-ún ènìyàn tí fọ́gbára àdúrà bèèrè fún àánú ìtúsílẹ̀ ìgbéga nínú ìdáwọ́lé tó ń tàbò lórí ọmọ àtẹ́bí. Máa bọ̀ wá kẹ́kọ̀ọ́ olúwa bíi tàtijọ́ ká lè bá lẹ́rìí aláìlẹ́gbẹ́. Má gbàgbé pé aago mẹ́wàá òwúrọ̀ lágbára àdúrà bẹ̀rẹ̀ títí dago méjìlá ọ̀sán nínú ìjọ Celestial Church of Christ, òkè Ayọ̀ Zion Cathedral, Yagán Kújí Àrò Ìbàdàn. Níbi tọ́lọ́run ti máa lo màmá wa Elizabeth Káyọ̀dé màmá òkè Ayọ̀ fún gbogbo oníkojúpò. Ìgbàgbọ́ ọ̀la ni ó di múṣinṣin dání o. Jésù dúró dé o.
9: Wọ́n tún bẹ̀rẹ̀. Mi ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
10: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
9: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
10: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
11: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
2: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn!
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Babe, why are you frowning for me now?
4: Come and make noodles for me.
3: Hey, this woman. Okay, how do you want it?
4: I want it as it is hot. Let it burst my brain.
3: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
5: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
6: Golden Penny noodles, now available in stores near you.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì máa pa ní lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
8: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
7: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ̀ ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
9: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
9: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: Ọpẹ́ Sàlámì, ẹni tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn alága alága tẹ́lẹ̀ rí nílùú Ìbàdàn, pàápàá jùlọ lábẹ́ ẹ̀dárí gẹ́gẹ́ bí wọ́n ti ní àwọn alága yìí tí wọ́n jẹ́ ti alága ìjọba ìbílẹ̀ tí wọ́n lo dáúlà tí wọ́n sì lùgbà ní Ìbàdàn lábẹ́ ìṣàkóso Sínátọ̀ Abiola Ajimobi kó tó di wípé wọ́n dá ìdàgbàsókè àwọn ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè lẹ̀. Wọ́n ní Ọpẹ́ Sàlámì ẹni tí ó ti sọ̀rọ̀ yìí tí wọ́n sì ń bu ẹnu àtẹ́ lu àwọn àwọ́de ìfẹ̀hónúhàn kan tẹ́ fi ń pèpè wípé ẹ jẹ́ arábàjáde sí ètò ìdìbò abẹ́nú tá a dì nínú ẹgbẹ́ òṣèlú APC ẹ járí tí wọ́n sì ń pèpè àtìlẹ́yìn tó gbangban fún alákòóso tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ ohun àmúṣagbára ńlẹ̀ yìí olóyè Adébáyò Adélábù. Wọ́n ń ṣàpèjúwe àwọn èèyàn wọ̀nyí gẹ́gẹ́ bíi pé àwa wọn àrí wọn o àrí wọn bí ojúlówó ọmọ ẹgbẹ́ pínpín a sì mọ wọn a mọ tún di wọn débi tá a mọ tí rí di wọn. Sàlámì ẹni tó ṣípayé ọ̀rọ̀ yìí lájọ Sátidé tó lọ yìí lásìkò ìgbà tó ń kópa lórí ètò lórí ìkànnì ọmọlúàbí Splash FM tá a wà yìí ètò tá a pè ní gbangba làṣà ta. Wọ́n ṣàpèjúwe wọ́n sì sọ̀rọ̀ wọ́n ní Adélábù ẹni tó díje dupò ipò gómìnà tó sì kópa nínú ètò ìdìbò abẹ́nú ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní tí ń pèpè fún àbájáde èsì ìbò. Wọ́n ní eléyìí tá a bá ń sọ̀rọ̀ tó sì ń bí àwọn awuyewuye kan ti ń jáde wá pẹ̀lú ìwọ́de ìfẹ̀hónúhàn lọ́tún ìfẹ̀hónúhàn lọ́sì ìgbà tí wọ́n wàá máa fèsì ọ̀rọ̀ sí i. Wọ́n ní ṣe rí o ìfẹ̀hónúhàn yìí gẹ́gẹ́ bí Sàlámì ti ṣàlàyé wọ́n ní gbogbo àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn ìwọ́de àti ìfẹ̀hónúhàn yìí wọ́n è ṣe ojúlówó ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Bẹ́ẹ̀ sì ni ẹ ti mọ̀ wípé bí ẹnu bá ti jẹ dòdò kò ní lè sòdodo mọ́ ìjọ ìdírò o nítorí ìdí èyí wọ́n ní àmọ́ bí ti ń lọ o kò sẹ́ni tí ò mọ́gbọ́n ká fẹ́ràn ẹnu kó sì dédé pòórá kódìs farahàn. Wọ́n ní gbogbo awuyewuye tẹ́ ń rí yìí àwọn kan náà ń lùlú rẹ lábẹ́nu tí wọn kì í sì ṣe ojúlówó ọmọ ẹgbẹ́. Sàlámì wá ń ṣàlàyé wípé mímíkà omi àwọn o àwọn dúró digbí nínú ẹgbẹ́ òṣèlú ti APC bẹ́ẹ̀ sì ni ẹgbẹ́ òṣèlú APC dúró digbí o pẹ̀lú ìṣọ̀kan àti ìdàgbàsókè pẹ̀lú àtìlẹyìn tó gbangban fún olùdíje sí ipò gómìnà wọn látinú ẹgbẹ́ òṣèlú ti APC ìyẹn Sínátọ̀ Sàràfàdéèn Àlì ẹni tí wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ojúlówó ẹni tí ẹgbẹ́ fẹ́ o tí àwọn ọmọ ẹgbẹ́ náà sì fi àyàtì pẹ̀lú ẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú bó ti ní àṣẹ́lẹ̀ tí ń jí àbọ̀ wá bá o. Wọ́n ní àwọn alága alága tí wọ́n jẹ nílùú Ìbàdàn yìí eléyìí tí wọ́n ṣàlàyé wípé a kì í rìn kórí ó mami pẹ̀lú àwọn kùdìẹ̀kudì àti àwọn awuyewuye eléyìí tó ń sú yọ. Wọ́n ní ìgbésẹ̀ àti ìgbìyànjú ń lọ láti yanjú gbogbo àwọ̀ yòówù tó bá ń ṣẹlẹ̀ lábẹ́ nínú ẹgbẹ́ o ní ìpalẹ̀mọ́ fún ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Wọ́n ní àwọn sì nígbàgbọ́ àti ìrètí wípé dúdù lọ́sàn-án so pẹ̀lú ògo ti ń jẹ́ Tolúwa Sàràfàdéèn Abiodun Ali yóò dìbò yóò wọlé yóò sì jẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí lára àwọn èèyàn tí wọ́n jọ péjú pèsè síbi ètò yìí tí wọ́n náà sì jẹ́ ojúlówó ọmọ ẹgbẹ́ o àti alága tó ti jẹrí. Wọ́n ní Honorable Yinka Akinbode láti Ìbàdàn North Local Government, Honorable Peter Oladeji Lagelu Local Government, Honorable Akanni Oyetunji Akanni Ere Onara, bẹ́ẹ̀ ni Honorable Kola Akande Ìbàdàn South East, Honorable Bolaji Abiodun Ido Local Government, Honorable Tawhid Bolaji Adeleke Teto wọ́n ní Ìbàdàn South West. Lórúkọ àwọn alága ìjọba ìbílẹ̀ mọ́kànlá ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n ti jẹrí látinú ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nù. Mọ́kàrí ni
1: Kàméjì.
0: Olè ọmọ anífowóṣe náà lórúkọ tèmi ojúlówó ní ìka ìpèsẹ́ńtà yín náà ní aago méjì gbáǹkọ́ gbèròyìn lámòwá sí etí gbọ̀yìn olúwa ṣeun ọba Akínọlá dúró oní ọmọ kàti fún tẹ̀dọ̀ tó kù báyìí títí dé ìdàgò mọ́kànlá pẹ̀lú ẹ máa gbọ́ àwọn kọ́ngbẹ́kọ́ngbẹ́ ìròyìn àti àwọn èdè tó ń tinú èdè jáde látẹnu olúwa ṣeun ọba Akínọlá.
1: Ẹ jẹ́ pàdé láago mẹ́jọ alẹ́ òní lórí bàbá olóore ìlú ọlárẹ̀wájú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀ adéwòsì lorúkọ tí mò ń jẹ́. Bó bá di láago mẹ́wàá kọjá ogún ìṣẹ́jú ẹ pàdé olórí sport lórí ètò tá a pè ní jà wọ̀n sí.
0: Ẹ sí
1: títí ìgbà náà ire o.
0: Àdọ́pẹ́ o.

0: òkè tí ń ti lúwà láwùjọ ìròyìn rí ìdárayá ń lẹ̀ yìí adéronke adéṣọlá olórí sport máa ń gbé wádébẹ̀
1: jáwọ̀sí on splash fm 105.5 ìbàdàn àwòdì tó rí bára lọ́ọ̀rì yẹn ni lékèlèké tó rí kẹfún tún lọ mọ́nigínigí sí ni o olórí sport tún ti padà dé lápọ̀tún ẹ ò ní wò ó tán.
2: Ó dá ẹyin tèmi Adéronke Adéṣọlá olórí sport Ìbàdàn Kamavinga Mututide láti máa ja yín sí láti máa gbé yín débẹ̀ tí mi ìbẹ̀ ní ja yín lẹ̀. Ó ti ṣọ́jọ́ ẹ̀ ní kankújẹ, ẹ ní gògì àárẹ̀, ẹ ní máa yan fónà, ẹ wọ ẹ̀ ní ṣàwúrẹ̀ igi ẹ̀ wà níbọ̀ sí òkùnkùn ààyè. Ókè ẹ̀sìn galu ẹ̀ má fọ̀ ẹ̀ jẹ́ amúra.

0: Uniflex cough syrup gives you relief from sore throat, cold and chesty coughs. Manufactured by Daily Needs Industries Limited. Uniflex cough syrup is for children and adults. Uniflex. If symptoms persist after 2 days, consult a doctor.
1: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: Kivo 3-in-1 omnilikaloku kofikun Kivo Dari Mix.
1: Chai, my hair do. Oga landlord, why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, oh. Ah, this one with your body hot so. You don't do test? Yes, see result, oh. Oga landlord, no be your village people, oh. Na malaria. You need Luta. Luta na better medicine. We dey knock down malaria. Oya see am. Take am. Eh-heh. Thank you, Oga Luta. I don't dey can't pay.
2: Luta, brand of Artemeta and Lumifantrin, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
3: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláì má panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
5: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
4: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
6: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
6: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
7: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
8: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
7: Ṣé mi ò sọ fún ẹ?
8: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
7: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
8: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.

0: padà látọjọ ọjà kan ni splash 105.5 FM ilé fún balágbófẹlẹ lúbàdàn náà lẹwà lórí ètò jàwọn sí ẹlẹwọ wa nìkan ìbá ndọrẹ facebook splash 105.5 ìbàdàn lójú òpó káàṣẹ *347*1004*1# ọrọ Stanley Wabali tí a ń sọ̀rọ̀ jẹ́ ń ju ilé mọ́ Akua Adams òun náà ni kí gbábọ́ọ̀lù Venezia ni wọ́n ti kówó lẹ̀ fún €16 billion náà kó fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Sevilla láti gbé ẹni ọdún 26 Kọ́dìrì Iwabali láàrin ìṣẹ́jú kan kájú akọ kájú mọ́.
1: Tẹ́mi kan rí nípa ọ̀rọ̀ Wabali ni wípé ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ éjẹ̀ǹtì òun ni ó ṣe àṣemáṣe. Torí ta bá ń sọ nípa Stanley Wabali, ta bá wo ìgbà tí Stanley Wabali gangan tó fà lójú ọpọ́n tó fà lọ́wọ́ ìgbà yẹn gangan ló yẹ kí wọ́n ti sáré fi ọwọ́ rẹ̀ kan fi jó nǹkan. Torí ìgbà yẹn ń se gbogbo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù pátápátá ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù pátápátá gbogbo wọn ni wọ́n láǹfà láti máa fi fẹ́ hàn. Ṣùgbọ́n ta bá wò ó níbi tá a wà yìí ìgbà tí Stanley Wabali gan tí kò ṣe dáadáa mọ́. So àsìkò yìí wà ní agbẹnusọ àlọ́mọ ti sí ìkọ̀kan lọ́rùn. So ìgbà tó náà sì ti rí pé iwájú ò ṣe lọ́rùn ẹ̀ṣẹ́ padà sí kó wọn kulẹ̀ dùn sáàrin tóun kulẹ̀ wà. Tí ò bá sì dùn bẹ́ẹ̀ tí ò bá padà àbí ẹnu jẹ́ pé bóyá ikọ̀ Rangers International àbí ẹnugun àbí ìkọ̀kan ó lè jẹ́ nìyẹn torí ìgbà tí aṣọ́lé ò bá ti rí ikọ̀ gidi láti gbé mọ́ tó sì ti finú kọ sí palẹ̀ so ó náà sì rò pé bóyá kó wọn kulẹ̀ padà sí ibi tí wọ́n ti ń fẹ́ òun fẹ́ bùkátà òun o ṣùgbọ́n lápọ̀dọ̀ tèmi ayé tèmi ó da ẹ̀bi rù kò ju ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ kí ni iṣẹ́ tá agbẹnusọ rẹ̀ ń ṣe gangan nígbà tó fi wà lójú ọpẹ́ gangan.
0: Ẹ wo ìgbà tí wọn bá nígbà àwọn agbẹnusọ ejenti wa ejenti wa. Ká ló ngbà tán bá nígbà àwọn èèyàn gbẹ́ràn pé mo máa sọ nígbà ọ̀rọ̀ Victor Osimhen náà ni mo sọ ọ̀rọ̀ Akọ Adams yìí náà wípé tẹ bá láwọn agbẹnusọ ẹ máa invest sínú owó tẹ bá ń rí ẹ máa invest sínú legal team yín agency tẹ ń lò àwọn ọmọ tí wọ́n bá wà lábẹ́ àwọn agency bí àwọn Mino Raiola yẹn àwọn George Mendes yẹn kó já àwọn ọmọ kéékèèké gẹ́gẹ́ bí tí wọ́n mọ rí club gidi tí ó
1: bá
0: mọ̀ invest nínú àwọn agency yẹn irú àwọn tó máa ń lò tó rówó yẹn wà á padà pa tíru paul pogba tó bá lọ fún etí mọ tó bá padà dé tó ń ríru díìlì monaco kí ló fẹ́ mọ kí ló fẹ́ mọ àwọn agbábọ́ọ̀lù tó bá tún ṣe tọ́tọ́tọ́ ṣe tọ́tọ́tọ́ tún talẹ̀ lọ́wọ́ tí wọ́n
1: rí àwọn agbẹnusọ wọn yẹn àwọn náà ló wà lára àwọn tó kú bá wọlé ibi tó bá wọlé.
0: Tony Payne agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ Everton náà ló ti darapọ̀ mọ́ Nerazzurri ìyẹn ikọ̀ agbábọ́ọ̀lù Inter Milan lóbìnrin ìyẹn ní orílẹ̀-èdè Italy tó dẹ̀ pàdé ọdún mẹ́ta ni agbọ́ iwájú ikọ̀ Super Falcons ọ̀hún ló tọwọ́ bọ̀ pẹ̀lú ẹ̀ mọ́gbà pé ó ń tẹ̀lé Super Falcons lọ sínú ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ olùkọ́ni Justin Madugu ti forúkọ àwọn agbábọ́ọ̀lù ta ṣùgbọ́n kò sí Ashley Plumter àbẹ̀ torí Ashley Plumter ó ní ìfarapa ara rẹ̀ ti yá ṣùgbọ́n rehabilitation òun náà ni ó wà ikọ̀ orílẹ̀-èdè Senegal sẹ́ni tí World Cup yóò dárẹ́ pé mò ń sọ yóò ju agbára World Cup lọ lójú òpó káṣẹ 25k náà la máa ṣe ìyẹn fún ẹni tí ó jẹ orílẹ̀-èdè Senegal ti gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ni àjọ FIFA ni orílẹ̀-èdè 64 àwọn fẹ́ expand the World Cup àwọn fẹ́ expand yes ẹ mọ̀ ẹ wo 54 yìí àbí 52 náà bá wá àti ìwò tán 64 ẹ tún fẹ́ sọ ọ́ dìyí ó kàn máa jẹ́ kó gún unnecessarily ó kàn wà bọ̀rin ni ṣùgbọ́n kìṣó ni òun náà ni a sọ̀rọ̀ yẹn jẹ́ wá lọ sí ìdíje Wimbledon torí pé Linda Noskova ó fìyà jẹ ọmọ orílẹ̀-èdè rẹ̀ akẹgbẹ́ rẹ̀ láti orílẹ̀-èdè mi Karolina Mochova àmì 6-2 òun náà ló fi gbẹ̀yẹ ìyẹn lọ́wọ́ orílẹ̀-èdè Czech Republic 2 ló wà àṣekágbá ìdíje Wimbledon tó dẹ̀ pé Linda Noskova òun ló gbà á bẹ́ẹ̀ Yannick Sinner ìdíje Wimbledon eléyìí tó gbà lọ́dún tó kọjá 2025 ó dìfẹ́ǹdì ẹ̀ mọ́ Alexander Zverev ìyẹn ní ara sẹ́ẹ̀tì mẹ́rin òun náà ni ó pa sí àmì 6-2, 7-6, 6-3 òun náà ni ó fi na Wembanyama ìyẹn eléré ìdárayá San Antonio Spurs òun náà ló ti fẹ àdéhùn rẹ̀ lójú sí o pẹ̀lú ikọ̀ ẹgbẹ́

0: àwọn èèyàn kí mọ bí dítà wọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yéè mo gbé o data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé ṣe àkíyèsí auto update pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù leave it 100 MTN.
2: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg go see your doctor or physician.
3: You're on to the spotlight with Tunde Olawo.

àti láǹfààní láti máa gbọ́ ìkànnì yìí. Ìkànnì ti Splash 105.5 FM ilé ìjọ wà nílé Malavelele nílé Ìbàdàn. Lọ́tà ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ voice out. A tún ti dé lọ́sàn-án tèní pẹ̀lú àwọn ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá níbikíbi káàkiri àgbáńlá ayé lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Nípínlẹ̀ Ọ̀yọ́ àti ní ẹsẹ̀ kùkú ni ó máa dùn gbẹgbẹ́ máa kán sórí pa àti gbogbo rẹ̀ pápá tó kí asalẹ̀ ó yá join together. Àbá sọ nípa ìròyìn lọ́lọ́kọ̀ ọ̀jọ̀kan tó jẹ́ tèrè ìdárayá. A tún láǹfààní láti máa túṣu rẹ̀ désàlẹ̀ gògò. Ìyẹn làwọn ìròyìn eléyìí tó takoko takoko. Bákan náà làwọn ìròyìn yàjò yàjò tó lóyìnbó ń pè ní breaking news. Bí bá ṣe ń balẹ̀ báyìí. Òun náà láàmọ̀ gbà síra wa láà. Ìyẹn lọ́sàn-án tèmi ni o. Èmi nìkan kọ́ mo wà nílé agbára. Desmond Tudiji, àgbáwo tí ò gbọ́dọ̀ báwo jẹ́. Òun gan ni mí fi dáwà tí ó máa jẹ́ kí láǹfààní láti máa gbọ́ dáadáa níbikíbi káàkiri àgbáńlá ayé. Tunde ọmọ ọlọ́wọ́ olóòtú ètò ìyàlẹ̀ Swagosi nìyẹn. Ọlọ́ọ̀lẹ́ Hamza lórúkọ tèmi the top striker. Eléyìí tó gallant gan. Ó máa dùn gbẹ́gbẹ́ kẹ̀dẹ̀ máa kán sí lọ́sàn-án tèmi. Ó yá pápá láti bẹ̀yìn àṣìdègò. Ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ látòlédè wa Nàìjíríà lápá bí. Kí ni tí ń ṣẹlẹ̀ gangan? Àsọlé ikọ̀ ti Super Eagles nígbà kan rí.

0: Super Eagles nígbà kan rí. Tábà sọ nípa Stanley Nwabali, Nwabọ̀bọ̀, Stanley Nwabali lọ́wọ́ kan, ó ti padà sínú ikọ̀ tí Chippers United. Ikọ̀ Chippers United lórílẹ̀-èdè South Africa. Gẹ́gẹ́ bí ìròyìn ti ń tú a lọ́wọ́, ẹ mọ̀ pé Stanley Nwabali nígbà kété tí ìdíje líìgì parí tán, ìyẹn ní sáà tó kọjá, ó ní Stanley Nwabali lójijì ó di mímọ̀ fún àwọn alákòóso ikọ̀ yìí wípé òun ò ṣe mọ́, òun fẹ́ pòókè rajà, òun fẹ́ tẹ̀sọ́wọ́ iwájú. Látìgbà náà wàá rè é, Stanley Nwabali kò sí àǹfààní láti darapọ̀ mọ́ ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kankan. Bákan náà kàn dẹ̀rẹ̀ ẹ mọ̀ yí pé Stanley Nwabali ti pé ẹni ọdún 29 báyìí, 29 years of age. Ṣùgbọ́n lánàá ìròyìn ti gbé jáde báyìí o, wípé Stanley Nwabali ti padà sínú ikọ̀ Chippers United rẹ̀, ìyẹn lórílẹ̀-èdè South Africa. Lẹ́tọ̀ túmọ̀ sí wípé bóyá ọ̀rọ̀ ti padà wọ̀ padà lórí pé bóyá nǹkan tó dà àárín wọn rú tẹ́lẹ̀, n tó tún aká tẹ́lẹ̀ ó tún ti so wọ́n padà. Lóòótọ́ gbogbo ìgbà tá ń sọ yìí, àdéhùn Stanley Nwabali ti fẹ́ tẹnubodò léyìí tó túmọ̀ sí pé ó láǹfààní àti ilẹ̀ ọládéhùn ọ̀fẹ́. Ikọ̀ Chippers rèé, bóyá wọn ò gbé ìgbésẹ̀ láti jẹ́ pé kí wọ́n fẹ́ iṣẹ́ rẹ̀ lójú. Lédè kúkúrú, ọ̀rọ̀ wọn tún ti padà wọ̀ padà báyìí o. Nwabali ó padà sínú ikọ̀ Chippers United nínú ikọ̀ tó ti kúrò tẹ́lẹ̀ rí, ìyẹn níjọ́ kínní àná náà nù. Kò jẹ́ bó ṣe lóun ó jẹ́ lápá ibẹ̀ yẹn, ó yá gbágbàpá láti ibẹ̀ yẹn. Olùkọ́ni ikọ̀ ti Flamingos bábá sọ nípa Akeem Búsárì. Olùkọ́ni Akeem Búsárì ó ti jẹ́ di mímọ̀ wípé lẹ́yìn ìgbà tí ikọ̀ ti Flamingos tí a ti láǹfààní àti yan yọ sínú ìdíje míì báyìí, ìyẹn ìdíje fi ẹ̀yẹ àgbáyé eléyìí tí ọmọ wáyé lórílẹ̀-èdè Morocco, ó ti wá jáde gbangba pé bí sí ọ̀bá pẹ́ ni ẹnìkan pẹ́sẹ́ o, kò sáàyè fún rọ̀bọ̀ rebe o, no time to check time. Gẹ́gẹ́ bí olùkọ́ni Akeem Búsárì ṣe jẹ́ òdi mímọ̀, ó ní ayé ti bẹ́lẹ̀ ó ti bí aré torí pé ìdíje fi ẹ̀yẹ àgbáyé láàrin àwọn ọ̀jẹ̀ wẹ́ tọ́jú orí wọn bẹ lábẹ́ ọdún 17 FIFA Under 17 Female World Cup eléyìí tí ọmọ wáyé lórílẹ̀-èdè Morocco. Àwọn ọ̀fẹ́ kí ọ̀dàbí tàtẹ̀yìnwá tí ikọ̀ Flamingos tó ẹgbẹ́ ìsọ̀rí náà wọ́n ti máa já tàbí kí wọ́n dé round of 16. Gbogbo ìgbésẹ̀ tó mọ̀ lòun ó gbé o láti jẹ́ pé kí ikọ̀ ikó ti ẹ̀rìn jìnà díẹ̀ ju tàtẹ̀yìnwá lọ. Ẹ mọ̀ yí pé díẹ̀ báyìí nìkan mọ́lé àwọn fẹ́ gbé ìgbésẹ̀ tó fi jẹ́ pé ikọ̀ Flamingos léyìí yóò tún ṣe dáadáa ju tàtẹ̀yìnwá lọ. Gẹ́gẹ́ bí olùkọ́ni Akeem Búsárì bó ṣe ń jẹ́ kó di mímọ̀ nìyẹn. Ó yá gbágbàpá kásẹ̀ lọ́sàn-án we go again. A tún láǹfààní o láti tẹ̀sọ́wọ́ iwájú. Bàbá sọ nípa ti kásẹ̀ lọ́sàn-án yìí, owó tó ti wà ńlẹ̀ rẹpẹtẹ, ẹ̀rí báwọn èèyàn gbẹ́nu sí gidigidi gan lójoojúmọ́ ni. The same thing will happen lọ́sàn-án yìí gangan. Àṣìṣúà yóò tún ti ọwọ́ iwájú. *347*1004*1# àṣìwá ni ó gbé ọ débẹ̀ lọ́sàn-án yìí o. Kóòdì ti bí ọ yàtọ̀ sí ti tọ̀hún o, mọ́ dápọ̀ mọ́ra wọn. Nìkànnì ti *347*1004**1#. Bó ṣe máa gbé ẹ débẹ̀ nìyẹn. Mọ́ rí lẹ́ǹtì mọ́ wa ara ro ìwọ lọ́kàn lọ́sẹ̀ yìí. Bọ́ọ̀ bá wo rẹ̀ ń ràn ni o. Ó tó bí ọjọ́ méjì jọ́ mẹ́ta tí wọn náà ti ń gbìyànjú ajé. Ṣùgbọ́n lọ́sẹ̀ ọkàn wọn náà nu mọ̀kànmọ̀kàn ló yẹ kàn. Ṣùgbọ́n wọn ni ọmọ wura rẹ̀ ràn. Ọ̀gbọ́n ìwọ ni kọ́ ọmọ wura rẹ̀ ràn o. Lọ́wọ́ tá a wà yìí, nígbà tá a bá rí bí 40-30 ṣẹ́jú àyíkoto, mọ́ dagunlá, bọ́ọ̀ bá jẹ láàárọ̀, ó lè jọ́sàn ni rí ayọ̀ tiẹ̀ wà. Ọmọ pé ńgbà kan náà àwọn kan ń bẹ skúà láàárọ̀, àwọn kan ń bẹ skúà lọ́sàn-án. Gbogbo wọn náà wọ́n sì padà jẹ́ èèyàn nú ayé. Àti skúà lọ́sàn-án àti ta láàárọ̀ o, gbogbo wọn sì dáadáa nú ayé. Ìwọ lọ́kàn lọ́sàn-án yìí tó jẹ *347*1004*1#. Ó yá gbágbàpá láti ibẹ̀ yẹn. ìdíje fi ẹ̀yẹ àgbáyé eléyìí tó ti débi tán lápẹ̀rẹ̀ báyìí bẹ̀rẹ̀ láti ọ̀la lọ títí di ọ̀túnla ìpele tó kẹ́gùn sí àṣekágbá ìyẹn semi finals òun gangan náà láǹfààní àti wò báyìí ó ti débi ọ̀la pẹ̀rẹ̀ nọmba 1234 lórí àkàtà tábìlì ti àjọ fifa tábàzọ nípa fifa ranking nọmba 1 nọmba 2 nọmba 3 nọmba 4 níbi tọ́rọ̀ dé dúró yìí nọmba 1 ọmọ pàdé nọmba 3 nọmba 2 yọmọ pàdé nọmba 4 ẹ̀rí bó ti wọnú ara wọn ó ti sẹ́ẹ̀tì ébàrìbà gẹ́gẹ́ bí ìròyìn tó wá ń tó a lọ́wọ́ àjọ fifa wọ́n ní níbi tọ́rọ̀ dé dúró ó ṣeéṣe kó jẹ́ pé ife ẹ̀yẹ àgbáyé eléyìí tó máa wáyé lọ́dún 1930 níbi tí orílẹ̀-èdè spain portugal àti ilẹ̀ saudi tí wọ́n ti orílẹ̀-èdè portugal orílẹ̀-èdè spain àti orílẹ̀-èdè morocco europe méjì àti africa kẹ saudi di 1934 àbí 2034 jàre 2034 ní saudi arabia ọgbàlejò ṣùgbọ́n ní ọdún 2030 portugal spain àti morocco àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn gbàlejò àjọ fifa ti ń jẹ́ kó di mímọ̀ yìí pé ó ṣeéṣe o kọjá yìí pé ikọ̀ ẹlẹ́ni 64 64 countries ló ṣeéṣe kó kópa nínú ìdíje fi ẹ̀yẹ àgbáyé eléyìí ti ń bọ̀ lọ́dún 2030 ẹ mọ̀ pé eléyìí ti ń gbá lọ́wọ́ yìí 48 countries ni ìgbà àkọ́kọ́ kẹ̀dẹ̀rẹ́ tí wọ́n jẹ́ 48 bẹ́yẹn ọwọ́ ni wọ́n bá di eléyìí ti ń bọ̀ next world cup lọ́dún 2030 ó ṣeéṣe kọjá yìí pé ẹgbẹ́ agbábọ́ọ̀lù àbí orílẹ̀-èdè 64 countries ló máa láǹfààní àti kópa wọ́n ní ọgbà tí ìdíje fi ẹ̀yẹ àgbáyé eléyìí bá ti tẹnubodò òun náà ni wọ́n jókòó láti ṣàṣàrò bó ti ẹ̀jẹ̀ pé ọ̀rọ̀ ti ń lọ lábẹ́lẹ̀ lórí ìgbésẹ̀ yìí ṣùgbọ́n wọ́n á tún jókòó láti ṣàṣàrò yìí pé só máa ṣeéṣe bẹ́ẹ̀ sá àbí báwo ni ẹ̀jẹ̀ á máa bu owó ju ẹ̀kẹ́ ká máa gbọ́ ká máa wo ohun tí ó padà ṣẹlẹ̀ ìyẹn lọ́jọ́ iwájú bí nǹkan ṣe rí nìyẹn ẹ̀jẹ̀ sáré lójú ọjà ká lọ pá àkàdé bá a bá tójú ọjà dé ká sun owó iwájú lọ́sàn-án yìí a tàn mọ́lẹ̀ sáwọn kankan tó ṣókùkù ìfigagbága láàrin orílẹ̀-èdè norway àti ilẹ̀ gẹ̀ẹ́sì awuyewuye kan bẹ́ẹ̀ bó lọ̀rọ̀ rí ọ̀rọ̀ tí jude bellingham sọ nípa olùkọ́ni thomas tuchel kí ni tó ṣẹlẹ̀ gangan kí ni tó dé ẹ já lójú ọjà gbogbo ẹ̀ látàn mọ́lẹ̀ sí lọ́sàn-án yìí ẹ kú kalẹ̀.
1: olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe yorùbá jọ lójú ohun ilẹ̀ yorùbá ń pè yín ẹsẹ̀ gèrè ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ 23 àti ọjọ́ 24 oṣù keje ọdún 2023

0: ìdíje fi ẹ̀yà ìfi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ tàwọn obìnrin gẹ́gẹ́ bí ẹ̀wọ̀n tí wọ́n ń bèrè lórí ẹ̀rọ ayélujára tó bá jẹ́ ti AFCON tàwọn obìnrin ni ti àwọn ti super falcons ẹ̀ on the 26th ìyẹn tá a bá ń sọ nípa oṣù tá a wà july 26th ò ní ìrètí wà pé yóò bẹ̀rẹ̀ july 26th ní ìrètí pa pé ó bẹ̀rẹ̀ yóò ti tẹnubodò tó bá di august 19 òní ìrètí wà pé yóò tẹnubodò ìyẹn tí àwọn ti super falcons sẹwárí ti àwọn ti under 17 ìyẹn female world cup lákọ̀ọ́kọ́ náà ìsọ̀rí eléyìí tí ikọ̀ ti flamingos wà níbẹ̀ láti rí orílẹ̀-èdè poland orílẹ̀-èdè puerto rico àti orílẹ̀-èdè dpr korea dpr àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni wà nísọ̀rí kan náà tá a bá ń sọ nípa ti under 17 tíyẹn náà máa wáyé ní orílẹ̀-èdè ti morocco sẹwárí ìyẹn tiẹ̀ october 17 nìyẹn máa bẹ̀rẹ̀ ìyẹn ọjọ́ kẹtàdínlógún nínú oṣù kẹwàá nìyẹn ó bẹ̀rẹ̀ ife ẹ̀yẹ àgbáyé ìyẹn tàwọn under 17 yóò wá tẹnubodò ní november 7 ọjọ́ keje nínú oṣù kọkànlá october 17th to november 7 òní ti àwọn under 17 fifa female world cup under 17 morocco ni ó gbàlejò afcon tàwọn super falcons morocco náà ni ó gbàlejò ṣùgbọ́n july 26 oṣù tá a wà nìyẹn máa bẹ̀rẹ̀ so bó ṣe jẹ́ nìyẹn fún ẹ tí ń béèrè lọ́wọ́ mi ó yá gbágbàpá láti ibẹ̀ yẹn mo ní a máa tẹnubọ àwọn àlàyé kan lọ́sàn-án yìí a máa sọ̀rọ̀ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ jẹ́ ká mú tètè tẹnubọ kárí láǹfààní àti fẹ́ lójú fúnra wa dáadáa ìyẹn lọ́sàn-án tèmi lórí ọ̀rọ̀ england lórí ọ̀rọ̀ àwọn nǹkan míì náà sá tó tún jẹyọ nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé akudede wòye ọ̀gbẹ́ni tìjani olókùdáná
1: akudede wòye àtọ́kùn akudede ògbẹ́ni ara ni
0: bákan náà ọ̀gbẹ́ni síkírú àyìndé ojú ètèrè
2: akudede wòye àtọ́kùn akudede wòye gbogbo ẹ̀yìn ara lé akáwọn tiwa ọ̀ta ni wọ́n ní dópè.
0: Wíṣẹ́ àkàwíṣẹ́.
3: Orúkọ tèmi ni Abdulwasin Muhammadu Yusuf Akoreda Baba Kilapa mo kẹ́ni tiwa káàkiri àgbẹ́ láyé pé akúṣe látàrin olùbáríkà tó pọ́n lọ́dún sẹ́ni kọ́kọ́ olóòdì nàìjíríà olùjẹ́ olùwàjẹ́.
0: Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti inú ìfigagbága tó wáyé láàrin orílẹ̀-èdè England àti orílẹ̀-èdè ti Norway lákọ̀ọ́kọ́ ní àfikún ìṣẹ́jú extra time à ń bọ̀ lórí ìfigagbága gangan o bọ̀lá àfikún ìṣẹ́jú extra time nígbàtí orílẹ̀-èdè ti England tó gbágbó ẹlẹ́ẹ̀kejì rẹ̀ wọlé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tí àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Norway tí wọ́n ń pe àkíyèsí adarí ayò sí àwọn bẹ́ǹtì wọn náà complain ṣùgbọ́n at the end of the day kò sí nǹkan kan tí apáta gbọ́ kí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni pé asọ́lẹ̀ yìí ṣàlàyé pé nígbà tó ń kíkì bọ́ọ̀ síta bọ́ọ̀ yẹn lọ bá spider camera tó wà lókè eléyìí tí kébù rẹ̀ tí wọ́n máa ń nà tí ó máa ń mú òkè tó máa ń mú overview pé kébù spider cam yẹn pé bọ́ọ̀lù ba tó dẹ̀ jẹ́ pé òun ló jẹ́ kó drop sẹ́sẹ̀ anderson kí yẹn tó ṣe pass nínú òfin fifa tí object kankan yàtọ̀ sí tó wà lórí pápá tó bá touch football tí wọ́n ń gbá lọ́wọ́ wọ́n máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ láti decide kíni tó ṣẹlẹ̀ ṣùgbọ́n àjọ fifa ti padà jáde wípé bọ́ọ̀ táwọn ń lò kò ń ṣe ordinary ball chips ó wà nínú rẹ̀ tó jẹ́ wípé tí nǹkan kékeré bá rafara kan tó kàn rafara kan kékeré báyìí tó rafara kan kékeré kó jẹ́ irun lókan àwọn máa detect ó máa sọ pé nǹkan kankan ṣùgbọ́n pẹ̀lú bí bọ́ọ̀ yẹn ò ṣe ṣàfihàn pé nǹkan kankan kò dájú wípé ó bá nǹkan kan lókè èwo ni ká gbàgbọ́ báyìí.
3: Èmi rò pé nǹkan tí fifa sọ o lè ṣẹlẹ̀ nínú ìdíje náà tó jẹ́ pé irun lásán ni ló kan bọ̀ tó fa ti ẹni tó wà lọ́fsáìdì fi wà ní
0: ọ̀fsáìdì
3: boy na lo de dictate pe irun eniyan kan so lati wa so pe o wa ba nkan to to beyen ti ball yo wa safihan pe o ba sapo ti ni itan won so yen ko fe ko seri
0: se technology o le fail ni
3: ko sin kan ti o le sele bo se akuti technology ba fail ko sin tan fe fi gba pe itan won so dudu ni abi ni o so yin sapo ajo FIFA ti believe pe ball tan se sensor tan se sin na pe a dictate nkan ko wa dictate so mo ro pe ti re ba sele ti o ba ti si gbe nkan to daru akwa ajo FIFA ni tan wa safikun kan mi lati ma lo mo ro pe bi an to a di gba mi bi a le ma wo pe bi a ko sabrunu ki vi a ru bi a ki camera wi le gbe bi bo yen se koja kan wa wo kan farabale wo pe so kan abi o kan bi a ni jo mi bo iti an gbe wa lote yi kini tan ti fi sara bo pe o ye ko dictate ti o ba ti dictate mo ro pe ajo ifo lebi lati so pe kan so pe kan ala ogo so n tan fe ko safihan re ko safihan re e ko tele tele ngba kan na ko to ri pe goal line technology de igba ti magomogo n sele nbe ni goal line technology de bo ya ti tan to fe gbe ki me pe offside semi automated tan to fe lu ba ti wahala n sele na ni won to gbe yen na de so ri to sele yen na sin o sun mo ko je pe yo to bi nkan mi ta jo fi fun mo le lapo do temi
0: e ti n ba gbo yi e Mr. Wasiu Ajagunmale kini
3: kini lo sele gan na lo na atokun o ko mi lo gan lo so mi laye re gan
0: mi rati ma
3: kini lo se ko su mo gan gan atokun se ko su mo gan gan to so mi lo ko
0: laje mi ti wa la e ti o ti ibi ti je sala je so si bi ti isoro re wa in so fun ola re
3: mo fe mo
0: losan emi ni ohun allege meanwhile awon ololufe re to pe lo lolufe re gangan ni giworoko ti an danaru jeje wa la joko ti
3: mo ko ko fo
0: uruko wa fun wa
3: n ba ko iwo ro aka jaji
0: eyan awon o
3: ebi ebi yoba lo ni bojuri enu adake
0: emi kese bi to ni royin se wo gbode be kese bi ta awon olorin kese se bi to ni royin awon lolufe re ma ma me finu fi do pe won ma sewo se fa gangba mi
1: o ko ele se pe o o ya ko ti ma je mi
0: ti ma ba se wo osuna re
3: fa o osuna temi
0: ta wa gbowo osuna re
3: ta wa wa si ko mo mego
0: ta wa wa si se ti won ran wa ha wo yori ba ke ba ke mi wili agba bi ta wa tu wa ma gba wo ni pe awon ti won pe ra won lololufe re pe o ko ti awon fe ko jere ta wa la wa ta ko yan ololufe kere se ora bo se wa yi ololufe oja mo nkan kan lodo re
3: ah won ja mo won ja
0: o ti tan ta fe gbo ni en je ba ti ara wa en je ma ti wa ran wa je ni Mr. Wasiu Ajagunmale ti ba gbo yi mo ma gbo oro ko le re
3: wo oro ti ra ja
0: sikiru jare oro lo en le rin ni
4: lapodo ti emi ro yi pe igba ti object to ti bo fara kan to touch nkan kan yi o ni se pelu pe bi nkan ti o ba sele nigba yen ti adari ayori wi pe show o ni effect kankan show affect lori pitch ni that moment so ta ba de wo adari ayo le ma bi okan lo be tori pe ki se pe boya outside person kan lo touch e kamera la so pe o lo ba bo iye le fun adari ayo ni ro ri pe ko ma fe fura si nkan kan be so lapo odo
0: ti ni sensor wa lara bo wa nu bo
4: bo se mo pe ti sensor ba wa that is ti bo ba wa je dead bo igba yen ni won ma se lo sensor ko n se yi kon won so yi pe boya adari ayo ma ri alert kon bi pe nkan kan ti sele si bo bi pe nkan kan ti touch bo
0: ti ma reflect awon yen na ma communicate
4: so awon yen le
0: immediate effect ke se to lo fa
4: so
0: ke se bi koda o fast ju VAR lo
4: so I'm very sure wi pe to ba je pe adari ayo gboru nkan bayi ko si nkan to ni ko ma stop bo e ton ba pe sakiri
0: definitely
4: ko si nkan to ni ko ma stop bo sugba ti yen ti lo o ti mo ro pe ko to di pe awon gan mi complain ko n se that moment o ni won complain si run kan ba
0: immediately ni
4: ah o si bo si
0: bi won se score bi go se waye te bayi ni won bere kon ni keeper nylon lo kokon complain ka won bench e na to
1: immediately
5: ta ba ni ka obi bo yen se bibo yen se drop
1: bo se drop
5: bo yen ba kan cause bi keeper se kick bo yen bo o kin drop ba yen
1: ko drop direct
5: ko drop bye
1: si
5: o ma lo bye so bo se drop yen o ba kan ṣugbọn gẹgẹ bi nti igbagbo on ta won ni ninu ti won gbe kale won le admit be yen ni gbangba ni last season nkan ko sele ni party goal line ti won ni fun Barcelona ti won lo won ese defender si ese Robert Lewandowski
1: ti won disallow
5: won disallow go yen
4: kin lo goal line
5: ni se
1: outside
5: VAR ki ni mo fe so outside outside check yen ni mo so outside check yen ni
1: outside yeah
5: ti won lo fi won lo si ese mu o si ese mu sira won o de fi han gbagbagbagba pe ese Robert Lewandowski o yoju ese defender yen lo
1: ngba ta won lo review
5: ngba ta de lo won de bo won je be taba ni ka won to sele yi
1: ka ni gbe go ka ni match yen na lo
5: ni o yo pada ko ba kini yen o lo na niyan so la godo te bi bi ibe go boya pe iru nkan to sele yin si
1: o apun jamni team kan gba bere relegate na goal line technology o di
5: yo ni England
1: 77 United
5: ta le ro po ni
1: goal line technology ori ball to ti koja line
4: mo camera yen ti awon eyan to du won ti block
1: awon defender awon player to wa nbe ti cover
5: oju keeper to subu
4: camera
5: ohun ti o ti shield
1: other side egbe biba awon defender ti won
5: pa mi bo yen de koja line
1: o de koja line
5: ṣugbọn tori n ta won gbe
1: technology
5: olo mo se delegate olo gbe ke de lati gbana o de so la podo temi bi emi o wa o ya pe boya ki won ma foju mi wo yato si technology teyan le wo ni pe se nta wo so jomo reality
1: nte bi so ni pe se technology o le fail
5: o fail dada
1: mo le gba tori pe won ko salary nigba ti an ti fi sensor ninu dj
5: so o de si ma nfa ni wa
4: o le bi
5: o ti ma nfa ni wa
4: so wa bi kan mi ti won ton lu
1: okay order okay bo to le bank
4: ko ki sensor ma ri
1: ada
4: eja se bayi
1: boya mo include var ni ojo wa ju pe ti bo ba bank
4: o ton ba compute
1: ti bo ba bank o ti sensor ti
4: det o eyewu
1: eja ye fi var wo boya nigba mi okay iyen beyen wo oro ti Jude Bellingham so leyin figagbaga won ati orilede Norway won foro wa Jude Bellingham lenu wo pe pe ko soro pa game won ti won gba o ti so tan o wa fe ma lo awon karoyin wa so yi pe kile le so si oro ti oluko ni so tori oluko ni yin ni pe game yi yo e win by luck ni pe mvat gba ball deserve win pe luck lo wa ni side odo yin Jude Bellingham wa ni pe we ko je bi tori pe to ba mo nti awon doju ko pelu ifijagbaga ta won gba koju iko ti Norway yo mo wi pe awon sise pe so o ro po rorun lati ma play under this condition kini condition akoko ni pe 40 degree ni orun wa lojo yen e ma pe awa le wo la lembi lodo ti osan won gba lodo ti won pe 40 degree ni orun wa
4: ni orun ago kan
1: lorun wa o ni yin akoko koda orun biba igan owo 40 orun satures biba orun satures torun ni ibadan ba file wo 36 ati ma complain o ni 40 degree orun wa
4: 40 degree bi awon north na ti le
1: iyin akoko elakeji ni pe so foju tembelu awon
4: tabagba
1: eli haland Anthony Onusa ati Alexander
4: Salot
1: pe so foju tembelu won so ro pe agbabolu kekere ni won ni pe ohun ori bawi pe to ba mo nta won face ni koni so nto so yen se oro yi o ti hash ju latanu agbabolu si oluko ni
4: emi ro pe lakoko na gbogboro ta ba biyan ko le mo face keji nkan to oluko ni so emi ro pe o da lapodo temi pe a se dada akan bori ni emi o pa buru wa nbe
3: eto bere si ni so gbo episteli tin so in le mele ri bawi
0: e ma pe won ewu le gbe mu si
3: awon glandi mi a se mi won le mesi le bu en to lu ko ni so yin o ti poju ke se wo gba le mo play dada ti o de bori fi gagbaga but aso ron pa pe ah weather eni o to wa je pe ori weather lasan lo ti stop oro pe ah weather ni so mo ro pe olukọ ni fun re gan to na soro o na ko weather ni bo weather to lukọ ni to ka si emi ro pe olukọ ni right pe lati so pe lati fi weather complain awon message na sajo play lo nda weather ati Norway ati England ko de si kankan to je
0: olukọ ni o ti e soro weather on gan ni won
3: eh mo so pe ka so pe on ba ti fe mo complain about weather the under the same weather won ti jo play
0: àwọn bí continent kaná wọn sì
3: ti jọ wá ìbíkan lẹ́sì ti jọ wá so èmi rò pé gbogbo tí bellingham sọ yẹ ó ti pọ̀ jù lápọ̀dọ̀ tèmi kò yẹ kó kò yẹ kò ní ìdí ẹjọ́ tó tó bẹ́ẹ̀ yẹn bá ṣe bílẹ̀ pé kí ló ṣẹlẹ̀ yẹ kó ní nǹkan tó lùkọ́ ni wá sọ yẹn náà ni.
0: So àwọn kálọ̀ yẹ kí kóòtù ọmọ akọrin re kì wọ́n
4: lọ́wọ́n ti ẹ̀bọ́rí táwọn tẹ̀wọ́ nǹkan tí comment gary olùkọ́ni fún náà nìyẹn àwọn ògbà olùkọ́ni nítorí pé òkè tán bá ti wá borí torí pé wá borí ìfigagbága kó wá gbàgbé ibi tí a kùdé bá wà
0: kó wá mọ̀ bọ̀ gari náà fi máa báàkì ju bellingham ó ló deserve respect.
4: Èyí kan náà àwọn pundit yẹn
0: tí mo rà ní ṣe mistake
4: ẹnìkan tó ọmọlẹ gẹ̀ẹ́sì ni
0: bóyá
4: yan right ṣá
0: yàrá
4: ìtì ẹ̀ yàrá ìtì ẹ̀ yàrá ìtì ẹ̀ yàrá ìtì ẹ̀ yàrá ìtì ẹ̀ yàrá ìtì ẹ̀ ó báàkì olùkọ́ni wípé nǹkan tó ṣe yẹn kò sí nǹkan tó wọ̀ sí nbẹ̀ kìí ṣe pé kí tí ń borí kò wá gbàgbé ibi tí wọ́n bá kù sí ẹ̀ pé kó gbàgbé ẹ̀ ṣùgbọ́n nǹkan tèmi kan rí pé ó ṣẹlẹ̀ ni pé at times ọ̀rọ̀ ló máa ń kó mo rò wá tó bá jẹ́ pé olùkọ́ni yóò ṣe olùkọ́ni tó máa ń hash máwọn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ ó ṣeéṣe kí nǹkan má ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn náà ti ń rí ní rí i pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ báyìí ìjọ táwọn bá lose á sọ̀rọ̀ ọjọ́ tí àwọn ò bá ṣe á sọ̀rọ̀ ọjọ́ táwọn bá borí á sọ̀rọ̀ ìbínú yẹn lè fà á tí ju bẹ́ẹ̀lẹ̀ àná fìdá lóhun torí pé ta bá ní pé káwọ ìfigagbága ẹ ní tòótọ́ ẹ kò í ṣe nǹkan tó rọrùn fún ilẹ̀ gẹ̀ẹ́sì torí pé ta bá wò ní midfield ńjọ ẹ̀ wọn àṣà ẹ̀ wọn agbábọ̀ méjì kan wà ní àárín Norway lọ́jọ́ yẹn Sanderberg àti Martin Odegaard touches wọn ó fẹ́ wọ 300 around 250 ní touches wọn àwọn Jude Bellingham kankan orí nǹkan kan ṣe láàrin yẹn but key point lórí pápákan làwọn Jude Bellingham náà fi outshine wọn so mo rò pé bóyá táwọn sọ pé bí short bí dribble Anthony Gordon àti Jude Bellingham nǹkan tán ní tán fi jù wọn lọ nìyẹn so èmi ń bá kẹ fún nǹkan tó sọ yẹn torí pé ẹnu wulẹ̀ ń kun olùkọ́ni yìí náà at times máa ń wà tó jẹ́ pé tán bá dórí pápá nǹkan máa ń yíwọ́.
0: Ṣé ẹ mọ̀ pé gbogbo ara Thomas Tuchel ọlọ́run fi èpè sísẹ́ ràn wọ́n lọ́rùn wọ́n ní a máa gbá gbàgbọ́ ọ̀rọ̀ ṣe pé
4: ní. Ó ṣeéṣe káwọn náà ti ní nǹkan báyẹn kan ti fẹ́ kọ̀ like irú nǹkan tí ẹ sọ lẹ́ẹ̀kan tí ẹ sọ nípa weather and then nǹkan tóun náà sọ pé àwọn làwọn mọ bí condition ṣe rí ìyẹn lórí pápá òun kọ́ ló ń play àwọn làwọn ń play gbogbo nǹkan yẹn pọ̀jù kì í ṣe pé ó pọ̀jù but at times láti
0: tí ẹ kọ́kọ́ yìn wọ́n kó wá tó múbi tí akùdé wà.
4: Mo rántí ìfigagbága kan bóyá 2005 èyí tí Arsenal fi wọ final Champions League bóyá ní semi final ìgbà tán play filari match yẹn wà lára match tí mo rí jù tí Arsenal ní second leg ni o Arsenal worst
0: wọn
4: kọjá 30 yà
3: ẹ̀ gan rí penalty ǹjọ́ ẹ̀ gan tán tí
4: kípa ṣe láyé àwọn requirement
3: kan
4: wọn kọjá 30 yard so ìgbà tán parí bọ́ọ̀ wenger blast wọn pé nǹkan tí òun sọ fún wọn pé kán ṣe kọ́ ni wọ́n ṣe henry dalo yìí pé òun lòun instruct wọn pé ẹ má jáde o tá a bá máa
0: qualify
4: àwọn pipo yìí ò ṣe tá a lè attack so henry dá wenger lóhùn pé òun lòun instruct àwọn player as a captain pé ẹ má jà jáde so at times wọn wà tó jẹ́ pé ẹ máa gbàgbé orúkọ tẹ̀ ń jẹ́ nígbà tí a bá ti dórí pápá
0: tí nǹkan bá change
4: tí nǹkan bá ti yíwọ́
0: ọgbẹ́ni olóko dáná ṣé lóòótọ́ ní England ò ṣe dáadáa kojú Norway ṣé lóòótọ́ ní Norway ṣe dáadáa jù wá lọ àbí olùkọ́ ni lára àwọn àìní kinní rẹ̀ náà ni ọ̀rọ̀ tó sọ lóòótọ́ àbí ṣé lóòótọ́ ni àbí àsọdùn ni olùkọ́ ni ń sọ
1: àbí bẹ́ẹ̀ lórí lóòótọ́ ètò olùkọ́ ni yẹn sọ mo bá kí ẹ ó dẹ̀ mọ̀ tó ń sọ ṣe rí lọ́pọ̀lọpọ̀ ìgbà tí tíìmù bá ń ṣe dáadáa ju tíìmù tá a express pé ko se dada ju yen lo.
0: Okay.
1: O possible ko je pe lara ti oloko ni so fun won ti won se. O lo mu so fairness yen wa fun.
0: Lo so ball won di extra time won lowo.
1: Pe e se bayi se bayi wo ma lo ju do tele ile ni mo fi e mark. Ko won ti gbagbe into oloko ni rahun. Boya to ri e oloko ni na se so nti o so. Sugbon kan temi kan wo ni pe ta ba ni kan wo fi gaba ga yen. Emiro boya pe into je ki England ki won suffer. O na ni imuyanya awon agbabolu won lo yin owo ami gugu kide lo fa to je pe o ri be ni pe most awon English players won ko wa woko most won won wa lara awon to gba iseju to poju ni club side ti won ti play won te lara gugu won ni woko
0: fatigue
1: lara won de declarize yen won te lara woko ni woko result in England ni declarize o meet up 50% in to gba kan to wa woko
0: something affecting Pedri
1: Ben,
0: Barcelona.
1: Yeah, maybe 3 seasons ago, nisin yi, on long top minutes fun ikwe bi agbawolu ti ba Barcelona.
0: Even last season,
1: so
0: played almost.
1: So, yen affect won. O kan je pe, Norway yen get in ti won fe play ni. Norway get in kan ti England fe play. Boya iwa play, I play to in kan ti oluko ni so lo fa to fi je pe won play si Norway lenu. Gbogbo on ton fe fi ball se midfield, parata ni Norway yen, ni won get. Ni pe nkan ti England ba se ni pe won ma fe ki awon old midfielder won age ki won play won to launch attack iko igi agbabolu ti Norway awon mount players si arin awon midfielders so won se tu awon midfielders lati je ki won fi nkan to ma se yen kan se ibe ni wa lati de ba won so gbon ti oluko ni yen so mu back oluko ni sugbon ki se gbogbo bi le yen ti ma so iro ro ba yen ki se gbogbo eyan le yen le pepe wa nkan bayi eni to pe lala kokko njo kan to kan wo pe ah se kini kankan njo ba tun ri iru nkan be ko to ba pe si nkan be yen ko si ese nbe awon agbabolu ile gesi se player ti coach le manage to le ma so ro be yen si gbugbu oro laye akesi ti won teyan ba pe won sa kesi ibuna ma nka si
0: yen ni le gesi
1: England so kala won country mi ni si even a ma ri player kan to ma testify si pe ah in to look one you are so yen o to ni wa wa la se nkan ton ni ka se o sugbon England awon o kin fe gba fault si won to look oni ba pe won se pe ah eyin le fa ku de ibi ti nkan ti wo wa nu de
0: o lana ma si so pe Switzerland dey outplayed awon pe if not
3: red card
0: because of red card pe game yen difficult that player won man da yen lo change game fun awon eja loju oja ka pada de eja loju oja ka pada de ka fi wera won a fi we elelo ka fi wera won e ku kale.
6: The Society of Nigerian Broadcasters, SNB, Southwest Zone is inviting broadcast professionals to its Southwest Summit 2026, a strategic event slated to strengthen media and government synergy for national security, coming up on Thursday, 16th July 2026, from 10 a.m. to 2 p.m. Venue, Oyo State Local Government Training Center, State Secretariat, Agodi Ibadan. With the theme, Public Policy, Mass Media, and Conflict-Sensitive Broadcasting, Strengthening Media and Government Synergy for National Security. With the keynote presentation to be delivered by Chief BC Adeshola MNI, a veteran broadcaster and former secretary to the Joseph government, as well as Mr. Charles Ibubu, the Director General of the National Broadcasting Commission, NBC. The special guest of honor is His Excellency, Engineer Oluwaseyi Abiodun-Makinde, the Executive Governor of your state, Chief Host, Ambassador Dr. Yemi Farumbi, OON, National Patron and Founding Father, Society of Nigerian Broadcasters, SNB. The summit will also feature the induction of new members from the Southwest Zone and the presentation of awards of recognition of distinguished personalities. Announcer, SMB Southwest Committee.
7: West Midlands Communications Calendar. The month of July stands out tall as a special month. It reminds us of how far your integrity station, Splash 105.5 FM, has come. We also roll out the drums for the birthday celebration of our founder and proprietor, Oba Adebayo Akande, on his birthday. God and you are esteemed friends and family by our side. Splash FM is 19. Years of impactful trailblazing presence in the media landscape of Oyo State, and the 87th birthday celebration of the Akeni Olubadan of the land, Oba Mustala Adebayo Akande, FFR. For these twin celebrations, join us on Tuesday, 21st of July, 2026 for our annual lecture at the Trenchard Hall, University of Ibadan. Lecture topic, Rising Insecurity in the Land, What the Stakeholders Must Do Now. This lecturer, a former police chief and criminologist, just watch out. Chairman of the day, Mr. Biodun Ladipo, former military intelligence officer and diplomat, U.S. Army. Tuesday, 21st July, 2026, at Trenchard Hall, University of Ibadan, 11 a.m. as the time. Attendance is free. Splash FM at 19. It's time to celebrate.
8: Ojo se ntesuwaju ohun mimu ti sagbara adotun to gbagboro kan free data energy edegbeta naira pere ni rati e loni free data energy dari isakoso re
9: kusina kusumi e kan ba ni ti fe so ni
10: o mi ni ra coffee water
11: Ngbogbo ti gbowo lori bayi edegbeta naira 500 naira ko kan kankan lati ra mo
12: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yípadà?
11: Ṣé lóòótọ́? Báwo? Ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀. Sọ fún mi sí.
12: Àfi bí ẹni wípé àná ni. Ọdún méjì sẹ́yìn ni káàṣì ẹ ti bẹ̀rẹ̀. Àwọn tó gbàgbọ́ tí wọ́n sì ń ta ní gbogbo ìgbà. Àwọn yẹn gan ni wọ́n gbà ọpẹ́ lọ́wọ́ káàṣì ẹ. Àsìkò tó láti ṣe ayẹyẹ ọdún kejì káàṣì ẹ. Káàṣì ẹ olórí ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta, wọ́n tún máa gbọpẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million náírà, 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káàṣì ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30, táyù kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
11: Èyí bọ̀ gan o, ẹ jọ̀ọ́, báwo lèmi náà ṣe lè ta?
12: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347 *1004 *1#. Lórí Ilágelu FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kashe.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káàṣì ẹ̀, ṣó ti káàṣì ẹ̀, mo ti káàṣì ẹ̀.
13: Chai, my head, Oga landlord. Why you dey shake like ceiling fan? Eh? My village people don't come again, This one with your body hot so. You don't do test?
14: Yes, see result, oh.
13: Oga landlord, no be your village people, oh. Na malaria, you need Luther. Luther na better medicine. We dey knock down malaria. Oya siam, take am.
14: Thank you, Oga Luther. I don't dey can't pay.
15: Luther, brand of Artemether and Lumifantrine, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
16: Everybody say thanks, Luther. Malaria's in big trouble.
17: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di 20 ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
18: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa?
19: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
20: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
21: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
22: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́n mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko. Wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Flash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
2: 0807-112-4000.
22: Flash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Jazz 105.5 FM ilé tó wà nílé Fúnbálọ́fẹ́lẹ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá ta lọ ta ọ̀tá ń jòpè ní ọgbọ́dọ̀ Fọ́ísà bẹ́yìn bá sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ẹ lè wò wá lẹ́fàdúrà níbi kíbi káàkiri àgbáńlá yẹ lọ kàn ní ìbánidọ́rẹ̀ẹ́ Facebook kan ní ti plus 105.5 FM àbí lórí jẹ́ kọ́mọ̀ fanfàmì bákan náà lórí TikTok. Ààyè kòtò ti káṣẹ̀ ààyè kòtò *347*1004*#. Kó tó di pé a padà yí kòtò yẹn aṣọ ń tì í pé ṣé lóòótọ́ ni Norway sì dáadáa ju wọn lọ àbí olùkọ́ ni kàn wá wá wí.
1: Kò wá wá wí lápọ̀lọ̀ tẹ̀lé.
2: Kò wá wá wí torí táwa wò dáadáa rí pé bàtí orílẹ̀-èdè England bá ní 4 short on target tó score méjì mẹ́ tí Norway dẹ̀ ní 8 short on target. Mo rò pé a rí pé jura wọn lọ. Ẹ̀kejì bíi 31 touches náà wọ́n ní nínú bọ́ọ̀sì England nígbàtí England ní 20 touches nínú bọ́ọ̀sì Norway. So èmi rò pé nǹkan yẹn jura wọn lọ. Tó bá sọ pé wọ́n play jù àwọn lọ wọ́n ṣe dáadáa jù wọn lọ. Mo rò pé start gan sọ fún wa pé wọ́n ṣe dáadáa jù wọn lọ. O mọ nǹkan tí ń sọ so ẹni tó dẹ̀ ń sọ̀rọ̀ náà.
0: Data di fact yìí pé Norway kéré sí England tàbáwo
2: ranking gan mo ṣẹlẹ̀ ń bá ní pílẹ̀yà bíi eru ẹ̀lẹ́ aláǹdì lọ́wọ́ ẹ̀yìn níwájú ó ti ní irinṣẹ́ tó téèyàn lè bẹ̀rù tábàtì ti lè ní irinṣẹ́ téèyàn bẹ̀rù ó máa ń fún èèyàn ní ìgboyà láti lè ṣe ju bíyàn bá ṣe fẹ́ ṣe lọ. Sọ lápọ̀lọ̀ tèmi rò pé olùkọ́ ní right ẹni tí ń sọ̀rọ̀ ni kò yẹ kó dá sí.
3: Lápọ̀lọ̀ tèmi kì í ṣe pé gbogbo ṣíṣe dáadáa Norway òun ṣe pọ́n ṣe dáadáa jù wọn lọ ṣùgbọ́n ọkàn jẹ́ pé ní àárín yẹn láàrin yẹn ló dàbẹ̀ ní pé ikọ̀ orílẹ̀-èdè Norway ti láǹfààní tábàwo gbogbo chance eléyìí tí wọ́n rí

0: kan ni so nkan ti solot yen gba lero ni akoko
1: ni tori yen be ni awon meji lo ni kan
0: best place ni Haaland wa te pe bo ba fun ese re na ni o lo left side gege ti o fi gba na ni o lo ke se pe yo koda ti o ni wahala kankan nu o si decide lati
2: gbogbo se gbodo ri ni
1: ona da se
2: pe awon to tele Jesu gan na enin kan na ki se gbogbo won na na tele tinu tinu akan
0: ba na se ni Judas Iscariot agba ni
2: akan so bo se wa bo se wa ni yen
0: ki o ti yemi se alaye ti yemi
1: be Judas la rin
0: alaye yen ti yemi ja sare pe kini awon ja sare pe nto je sare pe number to je 080 lo bere re 4685 lo pari re is a Judas
3: awon
0: awon fans yo ma fun oloko o ma lagidi se eyan gidi man se be eyan gidi to ni fi awon fans e dinu so ya ko ma koro sa awon fans re lenu le eyan gidi e mo so pe eyan gidi ni o to ni fi awon fans e dinu o ni fi awon fans re dinu ti an ba soro o ma ta won lohun so ya ko ri be tawo ba hello ene kase e pa radio yen e pa radio
3: mo ti kuro ni ki radio wa
0: o ruko yen adarugbe te wa isa
3: ogbeni akilege ti adugbora
0: lati lu gbora o ma se yen adugbora adugbo won gbora
3: gbora gogogo
0: se ti jeri
3: legacy do ba yin soro
0: mo ti
3: se pa ni gbora
0: mo ti ranti legacy mo ti ranti se ti je kase ri
3: ọmọ
0: atọ́bí ẹ̀ mẹ́ta báyìí. Ok, ti da customer ni ẹ tó ti jẹ $50,000 lọ́sàn-án yìí kò sí wàhálà wọ́n pè yín àṣìṣúà bó ṣe jẹ́ nìyẹn ọjọ́ tí ń lọ lápá bẹ́yẹn a máa lọ lọ́sàn-án yìí. Ẹ̀yin tí Lionel Messi sọ náà ni pé ẹ̀yin tẹ́ ń béèrè ń tọ́ sọ náà ni pé if not because of red card Switzerland wọn gbá bọ́ọ̀lù ju àwọn lọ pé in fact red card yẹn ló turn things around fún àwọn ló fún àwọn láǹfààní pé bí ọba sí yẹn ni àwọn ọmọ nǹkan tí ìbá padà end the game yẹn because wọ́n ti overpower àwọn to the extent pé ó difficult fún àwọn láti lè jáde àwọn wá ń san náà ni àwọn ń fòrò òkè ṣùgbọ́n red card yẹn ni turning point tí ọlọ́run ṣe fún àwọn meanwhile ati explain red card yẹn láàárọ̀ ìdí tó fi lè jẹ́ red card ìdí tí adarí ayò fi ṣe àṣìṣe ìdí tó fi jẹ́ pé tágbà fi ní pé kí wọ́n rán talẹ́ ní kí wọ́n rán lẹ́wọ̀n
1: ẹ̀mbólò ni
0: kí wọ́n rán lẹ́wọ̀n
1: ẹ̀wọ̀n ló yóò wà báyìí
0: lẹ́nu rẹ
1: ẹ̀wọ̀n ló yóò wà
0: kí wọ́n rán
1: ẹ̀mbólò ẹ̀wọ̀n ló yóò wà báyìí olókó bóyélédè rẹ
0: kárán lẹ́wọ̀n
1: ẹ̀wọ̀n ló yẹ kó wà kì í ṣe pé yẹn kárán kó yẹ kó ti wà lẹ́wọ̀n bí mo ṣe ń sọ̀rọ̀ tán bá mọ tán ṣe
0: ṣé gbogbo ẹsẹ tí wọn ṣe ń bí sọ táwa bá ràn wọn lẹwọn sọ padà wá bí
1: ṣé mo ti ṣẹrí bí
0: ìwọ ọsẹ
1: tá mo ṣe eléwo ló ṣe àánú yín ìwọ
0: gbogbo ẹsẹ tí wọn ti ṣe ẹjẹ á máa lọ kò sí wàhálà kò sákòókò mọ ó tiẹ̀ ti dá báwọn à ń pàdé lọ́la lágbára ọlọ́run títí ọ̀la ọ̀hún ẹ̀ kú kalẹ̀.
4: Àwọn tí ní Splash FM la wá fẹ́ máa gbọ́. Splash FM, òun wá fẹ́ máa gbọ́.
5: Splash 105.5 FM, The Integrity Station.
6: Splash FM.

0: From the top of the Fisher Building.
1: This is
2: Detroit's number one hit music station.
3: Splash 105.5 FM, your integrity station.
4: Ọjọ́ ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àdọ̀tun tó gbàgbòrò kan. Free Detour Energy. ₦500 náírà péré ni. Ráti ẹ lónìí. Free Detour Energy. Darí ìṣàkóso rẹ.
5: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwà ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
6: Ẹ̀yin tèmi báwo ni o ṣe wa.
7: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
8: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
9: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
5: Bó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Gbọ́ mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jìnkí fún ọ kúkú mọ́ nínú. Gbéralẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
9: 0807 112 4000.
5: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: Where else?
1: Where else?
0: It's Splash 105.5.
2: The station that rules the nation. From state to state, country to country, we play the hits just for you.
3: Splash 105.5 FM.
4: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín. Ẹsẹ̀ gìrì òjìlé ìfẹ́ ilẹ̀ òwúrọ̀ nípínlẹ̀ Ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù Agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ìfẹ́ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́. Ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba Ọlọ́lá jùlọ òní ilé ìfẹ́. Èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà, gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbà. Má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ. Jinlẹ̀ fúnra.
5: 2 years ago, the biggest radio raffle hit we always were.

0: Alọ́sẹ̀ ìrè Lákúnlé ní Dávìrà lọ́wọ́.
1: Ọmọ ọlọ́mọ.
0: Lákúnlé ní Dávìrà lọ́wọ́, òun ló fẹ́ dọwọ́ rú lọ́sẹ̀ yìí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà, àáfìyàn àfi máa jọ kíra wa wípé ẹ káàsán, ẹ kú dédé wòye, ẹ sì tún kú etí gbọ̀wọ́, ẹ kú àmójúbà wa. Lórí ìròyìn gbàǹkọ̀gbè, gẹ́gẹ́ bá a ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ fótọ̀sá yìí, àwọn ìṣẹ̀lẹ̀ lóníranran tó ṣẹlẹ̀ tó di gbàǹkọ̀gbè, ṣùgbọ́n tí àwa ọmọ já sí etí yín láti lè jẹ́ kí ẹ mọ bí ìṣẹ̀lẹ̀ ti ṣe ń lọ, bẹ́ẹ̀ sì ni bí àwọn nǹkan ti ṣe ṣẹlẹ̀ láwọn apá ibìkan nílẹ̀ yìí àti lókè òkun. A kì í mú wá láti ṣẹ̀rùbà yín, bẹ́ẹ̀ sì ni àìmúròyìn gbàǹkọ̀gbè wá láti já yín láyà.
1: Rárá o.
0: Bàbá já ròyìn gbàǹkọ̀gbè ilẹ̀kẹ́ kan fi kọ́gbọ́n ni. Bàbá ka ìròyìn gbàǹkọ̀gbè ilẹ̀kẹ́ fi lè dúpẹ́ fẹ́lẹ́dùmarì. Bí ò bá kàn yín kò túmọ̀ sí pé kò ṣẹlẹ̀ níbòmíì. Àbọ̀ Ọlọ́run tó nípa jẹ̀wúre lọ ìṣẹ̀dá tó láyé tó lọ́run tó lòkè tó nílẹ̀ tó lànà lò ní lọ́la yóò jẹ́ máa dájú lórí wa.
1: Àmì.
0: Tẹbí tara tojú lò máa wa.
1: Àmì o.
0: Lágbà lọ́wọ́ Ọlọ́run. Kúnlé ọmọ anífowóṣe náà ló kọ tèmi ojúlówó ní ìka ìpèsèǹtà yín náà ni Ilíásù lórúkọ tẹ́ ẹ sọ ọmọ lọ́jọ́ Súná o. Abala méjì tó ń ti pọ̀ mọ́ méjì kundi kan.
1: Méjì.
0: Wọ́n fi solo ṣe pákéjì ẹ̀bọ́mọ Ọ̀bátàn yọ bá rọ́bà rọ́bà tẹ rí yẹn fádà àtàní jẹ́ o.
1: Bẹ́ẹ̀ ni.
0: Àwọn ọmọ Gen Z lè mọ dáńtá ń pè ń solo mọ.
1: Àwọn bó
0: ṣùgbọ́n náà ń pè ní Kúrúmbété. Yọrí Sunkú. Àti ẹ̀yin Gen Z lè mọ ẹ lè mọ tètè já sí. Ṣùgbọ́n ẹ bí wọ́n léèrè wípé èwo náà ń pè ń solo. Wọ́n jà yín sí lájà tán
1: dáadáa. Ẹ jẹ́ máa kíra wa pé ẹ káàsán gbogbo ibi tí ẹ̀yin ti láǹfààní láti máa gbọ́ wa. Ṣé bá a mọ̀ pé ọjọ́ ẹ ti Friday ọ̀sẹ̀ tó kọjá, òun náà là ń dágbére fún yín pé ó tún dọjọ́ ajé Monday o, ká tó ṣí níbi tá a fi kọ́ sí. Àti wá rè báyìí gbàǹkọ̀gbè ìròyìn lápẹ́ o, a fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi kọ́gbọ́n, kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ fi ṣòdiwọ̀n ara yín, kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ lè ba mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ lóòótọ́. Ìṣẹ̀lẹ̀ láabi eléyìí tí máa gbomi gbígbóná lójú ẹni, kò mọ̀ ní ṣẹlẹ̀ o. Sẹ́nì kọ̀ọ̀kan wa.
0: Àmì àṣẹ ìdùmọ̀ rẹ̀.
1: Ṣẹ̀wọ́n rí àwọn ìṣẹ̀lẹ̀ kan bẹ̀lẹ́ tó jẹ́ pé gbàǹkì ọgbà ẹ̀ ló máa bá dé. Irú eléyìí tí gbogbo wa fetí ayọ̀ gbọ́ yẹn lọ́jọ́ ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá, ọba tó ni wá o, yóò jẹ́ kí àwọn gbàǹkọ̀gbẹ ayọ̀ tí máa mú kínú ẹni ó dùn kó sọ̀kalẹ̀ lọ́ọ̀dẹ ẹnì kọ̀ọ̀kan wa.
0: Àmì o.
1: Àwọn àkòrí tó gbèrú báyìí ibẹ̀ láti kọ́kọ́ bẹ̀rẹ̀ o. Ọkọ̀ bọ́bá dójú ọ̀gbagadì gan, ẹ máa ní àǹfààní tó pọ̀ rẹpẹtẹ láti máa fetí yín kóyàwó ròyìn ilẹ̀ Yorùbá lẹ́jọ́ nu. Ìyá àdínì yín náà ni Aminat Adetun Badmus olórúkọ tèmi. Mọ́tàlá yín eléyìí tó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ o ṣe dáadáa.
0: Ọyọ́ ẹjẹ́ gbéra kádàbolẹ̀ lọ́lọ́kọ̀ọ́kan ìjejì lórí àwọn ìṣẹ̀lẹ̀ tó di gbàǹkọ̀gbè. Rárá dúró o, bẹ́ẹ̀ sì ni gbàǹkọ̀gbè míì tó ṣẹlẹ̀. Bá a ti ń pàkan nìkan rú kédùmàrè kó máa ṣọ́ ni.
1: Àmì.
0: Àwọn agbébọn kan Nema tó ti palẹ̀ headmaster míì mọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tá a wà yìí ní ìṣẹ̀lẹ̀ gbàǹkọ̀gbè míì tó ti ṣẹlẹ̀. Bàbá ẹni ọgọ́ta ọdún City ná tó palẹ̀ mọ́ owó tí wọ́n sì ń béèrè fún owó mílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà ₦30 million. Ò ní wọ́n ń béèrè fún báyìí gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ yìí ti ṣe balẹ̀ bàgẹ́. Làbá tún wò ó wípé ìṣẹ̀lẹ̀ wo ló tún ṣẹlẹ̀ ń pínlẹ̀ Ọ̀yọ́ náà ni orí padà kó ọmọ oṣù mẹ́fà kan yọ nínú ikú òjijì tí ò bá dẹ́mi rẹ̀ légbodò. Wọ́n ní òròmọdìyẹ tí yóò bá wọn kọ lágbà. Àṣà ò ní bá wọn gbé ní kékeré o. Bẹ́ẹ̀ sì ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yí ọmọ oṣù mẹ́fà lórí kó yọ o nínú ìṣẹ̀lẹ̀ ìjàm̀bá náà tó ṣẹlẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ bákan náà. Ìdùmàrè kó máa fàbó rẹ̀ tó nípa jẹ̀wúrin lọ kọ́lọ́hún kó máa fi bò wá o ní gbogbo ìgbà.
1: Àmì àti àmì ó dé ẹjá lọ sí ìpínlẹ̀ Plateau torí pé a ti ṣe irú èyí. Ibo là ń rè Olúwa lójú, òun náà mọ̀ ni ọ̀rọ̀ àwọn akọlùní yìí ń lọ́mọ̀ jẹ́ o.
0: Ṣẹ̀dá o.
1: Wọ́n ní ìjẹ́ ẹjọ́mọ̀ yìí pé ní agbègbè kan eléyìí ti mẹ ní ìpínlẹ̀ Plateau, àwọn èèyàn mẹ́sàn-án eléyìí tó jẹ́ pé ẹbí ni wọ́n jẹ́, òun ni wọ́n ti dágbére fáyé pòdìgbò ṣe o, nígbà tí àwọn kàràǹbà ní ẹ̀dá yìí tí wọ́n kọlù wọ́n lágbègbè wọn. Bó o níṣẹ̀lẹ̀ ń gan ṣe wá wáyé tó fi ń di gbàǹkọ̀gbè, ẹ mọ̀ gbọ́ lọ́sàn-án tòní. Bákòókò rẹ̀ bá ti tó.
0: Ẹ wá já tún wo ìṣẹ̀lẹ̀ míì tí ó tún padà di gbàǹkọ̀gbè báyìí. Arákùnrin kan ní ẹni èṣù tapo sí èdè àìyedè láàrin òun àti ìyàwó ẹ̀. Lọ́ba rán ìyàwó ẹ̀ lọ sọ́run àrèmọ́bọ̀ lórí àjẹun àjẹun ní ìpínlẹ̀ Nasarawa níṣẹ̀lẹ̀ yìí ti padà ṣẹlẹ̀. Léyìí tí ó bí gbàǹkọ̀gbè alágbára púpọ̀ púpọ̀. Ìmí ìtúre o ní ìpínlẹ̀ ti Cross River. Gẹ́gẹ́ bí ẹ ti ní arábìnrin kan múdìí lọlẹ̀ ninu oko iru be lo si gba be jasa jule orun ibe ni kuka mo o iku o mo bus stop be si ni ko mo aye kan lati ki ja emi gba pati o ja emi arabirin igba sadede lo modi lule lo si gba be jasa jule orun nu oko bosi to je ti akero ni ipile cross river ni isele gbankogbe yi ti sele idumare o ma so wa yo si ma saanu wa
1: o de aja lo sinu we iroyin kan iwe iroyin guardian ni o won ni jeje won pe ogoro awon eyan le to gbe ni ilu iyo ipile akwa ibon ni won ni ogoro number bayi ni won ti di aline lo lori o jebo lo je won ni ojo aroda kan eleyi to mu owo agbara ekun mi dani o na lo se be ba opolopo le won je o bo gan ni sele on se wa wa e to fi ndi gbankogbe amo se iwe iroyin daily post re ni bi te tin se lalaye o bi awon eyan meje won dagbere faye podigbo se awon marun won fara sese yanan yanan ni o ninu isebele jaboko eleyi to wa ni opopona marose e ti nbe ni ipile bauchi isele ta n so nipa re ibo gan lo se waye gbankogbe to lagbara ma ni o egbo lo so tun
0: ni ipinle ti ogun ni isele ile yi ti sele to si bi akori gbankogbe gege ba ti ma ju kale bakan na agbegba gbemi enikan o nigba tan pada ji eyan meji gbe ni ipinle ti ogun agbegbe wo npinle ogun o na ni isele yi lo ti pada sele isele to lagba ni o sugbon adupe lodo olohun lori isele yi eleyi ti akasi nle ti gbole kan tondi isele ba ti so layo lori omo osu mefa ti won pada dola ninu ijamba na kan to sele ni ipinle oyo ta wa yi koda ni olomi compound na pe ni lu gbomoso ni isele un lo ti pada waye ama pe kan ni agban ilegbe to je ti awon asofin na lo ti ya bayi to si gbemi enikan ti awon eyan meje mi si farapa o ni ipinle Gombe lati ri akori un lati pada ri jale gege bo ti bale bage fun iroyin gbankogbe fun ti osan oni
1: o da dupe adupe pe okun lowo eyin eyan wa ile ten tele wa back to back ni kan ni omolu abi be se tele wa yi inu wa kundu pupo pupo si yin o
0: adupe o
1: eyin e se ma tele wa awa na ne ja ni tomo lati ma fun ni awon iroyin eleyi ti o le ja ba kan na
0: o se pataki
1: e ja wo iwe iroyin punch tori pe omo tun lagbara iyan ni ipinle kan eleyi ta mo si ipinle Yobe won ni awon eyan marun ke eleyi to je olugbe lagbegbe kan be o na ni amo ti gbe lo si ile ewosan bayi o won be ile ewosan nibi ti won ti n gba itoju lowo nje kini to de kini to sele si won won ni be la bi ni o aja kan ni o o ya digbo logi aja na bere si ni gbogbo awon eyan je lagbegbe won ni aja yi nje je mo ipe esa lagbara kan be lara re leyi to si n koran awon to buje bo gan ni sele n se wa waye to fi n di gbankogbe iso wa alaja nle eja mo ba se mo samojuto awon aja wa o
0: o se gbadakiro
1: oba to ni wa ko ni ja safori gba abu
0: ami ase idumare
1: amo se ni ipinle Anambra awon ni jeje mo pe ile ise olopa awon ti nawo ga awon meta kan o obirin ni won eje kini ta awon eleyi won ni omo olomo eyi ti a ba ji gbe o na ni won gbaje ile ti won ta fun awon eni eleni eka oje se ti e be bo wa lowo se to won gbankogbe to ye ke gbo ke fi kogbon ni o e gbo lo so to mi
0: okay ko to di wi pe a ma lo si odo osa irumale agbawo ti fa sese mi mu lojo aje monday bayi omo odo ni fi ma tayin
1: to
0: nigba to ba dojo tuesday yo si ma mo morogun yo ma fi reti bayi
1: o di meji
0: agaga to ba wa dojo wednesday ti soju anu ha e ma wa soto e ma wa sosi ibi gereje la pada bagba ni ti agba re fi ma jeun ti nbe labe we ta fi npele ni agbawo
1: oh my god
0: agbawo firi yoyo ai e ma wa soto e ma wa sosi e sa fo kabale
1: emi na ni
0: kokoro re tori nurode re ti mo bi se lo o to abi kan oh go sa lo fa o ni wa mi wa kuwa
1: wa
0: ni
1: wa
0: lo wa mi wa kuwa
1: wa ni
0: awa kokan ni ipinle ti enugu deba ti conductor se won le omo iya meji erewe le ni ati driver ati conductor ile ri ewele won si jagbagba lowo olopa ngo jagbagba lowo olopa won si lu olopa lalubaje
1: mole government
0: ile no go
1: government
0: you jagbaba lowo olopa express later ya corruption ti di banko gbe lori titi e bayi ama o lowo lowo bayi awon agobaniro meji din ni ogun nani awon osise letu abo ti dola ku ni akata awon kan jegba ti an jaji ni gbe o ni ibuba bi ti an pada fi ha si lowo adupe lowo iledumari police rescue 18 stranded core members from notorious kidnap spot adupe lodo olohun lori iroyin yun na
1: o je fi gba nkan gbe ayo eleyi kin fi gba legbe tori pe ipinle ogun na ni isele ohun lo ti waye o won ni oro mo bayode o latari bi ese ni awon osise olope le ti nbe ni ipinle ogun won sise owo ose ohun o dunle awon kanran jegbo ni wodan ile toto metali ni ogoji 43 o na ni won lanfani ati mu awon osise olope iko ti kosaye kosaye fun wodan bo gan ni ese sise ohun to fi duro dede gbanko gbi to mo sokale layo mo ni egbo bakokore
0: batito e ja fi yen ma lo sodo oluwa de si agbawo ka lo polowo ja ni kete ta ba dari pada de lati e ka polowo ja arin gungun gbanko gbe royin fun to so oni ti se ojo aje ina la tun pada ja si lati je ke mo bi isele bo ti se sele eku kale
2: Babe, why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: This woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste. Golden Penny noodles, now available in stores near you.
5: Good internet changes everything. The way you work. The way you relax. Even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
6: Airtel.
7: Oh yeah, shoppers, make una hear correct G's. Maggi chicken flavor promo, don't land oh.
8: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
7: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
8: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
7: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish.
9: Offer valid while stocks last.
10: Me and Maggi, so good together.
11: Wow! Ewa jadun itowo didara ti new Bobo 100. Bobo 100 ni wara miran ti nbe ninu igo ni milimita igba o le mewa ti o si kun fofo pelu vitamin C PHA ni eyi ti ma mu opolo ji pepe ti o si tun se ara lore o tobi si o dun lenu be lo tun ki popopo Bobo 100 asara lore didara fun ogbe re
12: Tunde ore mi
13: eh
12: so pe special
13: special

0: ṣá tún ti dé o.
1: Gbogbo ẹni tó ń wojú Olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà. Ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ní o. Ní déédéé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 081-34-77-31-45 lẹ́ẹ̀kan sí 081-34-77-31-45. Máa bọ̀ fún ìyípadà ọ̀tún ayé rẹ.
2: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, it no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
3: Ẹ kú ilé o. Ebi ń pa kà á sí nǹkan sí mi la.
4: Ẹ káàbọ̀ ìyá mi, kí lẹ wàá jẹ báyìí o?
3: Ìwọ náà, mo fẹ́ oúnjẹ tó yẹrukú lálá tó sì ta lẹ́nu. Mo fẹ́ kó lọ tìrín kó má sì ṣe mẹ́yẹmẹ́yẹ. Mo fẹ́ kó sọkutu ọ̀ kó gbá yagiyagi. Mo sì fẹ́ ní kíákíá, ṣé ẹ lè ṣe é sà?
4: Bẹ́ẹ̀ ni ìyá mi, Golden Penny Noodles ló lè ṣe.
5: Golden Penny Noodles, bí o ṣe fẹ́ ló ṣe rí. Jẹ̀gbádùn ojúlówó adùn Golden Penny Noodles.
3: O ṣeun ọkọ mi, bí mo ṣe fẹ́ Golden Penny Noodles ni gan ló ṣe sí èyí.
4: Ìyá tó yáyì tó sì mọ̀tọ́jú ọmọ ni.
5: Golden Penny Noodles, ó ti wà ní àwọn ilé ìtajà nítòsí rẹ báyìí.
6: Àìrìnjìnà láìrábu kí ọ̀kẹ́rẹ́ gbá kọ́ bí.
7: Mẹ́wàá ṣẹlẹ̀ nínú ayé.

0: ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ẹ̀sì jẹ́ àkópa nínú ayẹyẹ mánigbàgbé má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
1: My brother, I hear say Lafarge don't change name.
2: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now see the same Ogbonge Cement and other building solutions company. Where LF build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty HTRM construction for this week country since 1960.
3: HBM Nigeria, formerly Lafarge.
2: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, Beyond Buildings.
4: Iṣẹ́ òjò ṣe ń tẹ̀síwájú. Ohun mímu tí sagbára àádọ́tun tó gbà gbòòrò kan. Free Dettol Energy. 500 naira péré ni. Ráti ẹ lónìí. Free Dettol Energy. Darí ìṣàkóso rẹ.
5: Ìjẹ́ ohun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
6: Wọ́n tún bẹ̀rẹ̀ fún olè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
7: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
6: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
7: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

0: ìròyìn àgbọ̀n sọgbàyàn.
1: Káàbọ̀ padà pàápàá fún ẹ̀yin olólùfẹ́ tí ẹ darapọ̀ pẹ̀lú wa láwọn ojú òpó ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa. À ń fẹ́lẹ́ ìyá fi ń kí yín gan púpọ̀ púpọ̀ wípé ẹ ṣé o àmọ̀rírì yín gan púpọ̀ púpọ̀ ni pẹ̀lú bí ẹ ti ń darapọ̀ pẹ̀lú wa ní gbogbo ìgbà báyìí. Ìfẹ́ náà ló tó bẹ́ẹ̀ gẹ́, Ọlọ́run ò ní dẹ́yìn náà dábùkátà yín láyéláyé fún àbàdà. Ẹ ṣé o, àmọ̀rírì yín gan-an ni, kùndùsí yín lọ́tún lọ́sì, àgbè fún yín tán yányán, bẹ́ ṣe ń darapọ̀ pẹ̀lú wa yìí. Bẹ́ẹ̀ sì ni a máa lọ síbi ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ ti Cross River. Wọ́n ní arábìnrin àgbàlagbà kan tí wọ́n porúkọ rẹ̀ ní Effiong Peters ṣàdédé ló múdi lọlẹ̀ tó sì gbabẹ̀ jásájò lé ọ̀run lẹ́yìn tí ọwọ́ ọkọ̀ elérò nílùú Kalaba lọ sí ìpínlẹ̀ ti Tíṣolúlùú ní ìpínlẹ̀ ti Cross River. Wọ́n ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ lásìkò tí wọ́n ní ọkọ̀ èrò tí wọ́n gbé yìí ti ṣe minibus elérò bíi mẹ́jọ wọ́n gbérò wọ́n sì ń lọ. Nígbà tí wọ́n sì máa lọ láti wá fi àyè lẹ̀ fún èrò míì láti sọ̀kalẹ̀ wọ́n ní arábìnrin yìí bọ́ọ̀lẹ̀ ìbọ́ọ̀lẹ̀ tí ó bọ́ọ̀lẹ̀ báyìí wọ́n ní níbẹ̀ náà ló kàn ti múdi lọ́ọ̀lẹ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní di wípé tọ̀ ẹgbẹ́ bá ń rilẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n sáré ń dùú wípé madam what happened now wọ́n ní kò má dáhùn. Nígbà tí wọ́n sì wò ó sọ́tún wò ó sósì arábìnrin yìí ti pajúdé o ẹni ó bọ́lẹ̀ nínú ọkọ̀ fúnra rẹ̀. Kódà wọ́n ní kò sí àpẹẹrẹ wípé àbí nǹkan kan ṣẹlẹ̀ àbí ó lọ ejò lọ́wọ́ nù ni. Bẹ́ẹ̀ sì ni ẹnìkan tó wòye bí ìṣẹ̀lẹ̀ náà ti ṣe lọ wọ́n ní ó ṣeé ṣe o bóyá kò ti ní ìpèníjà àlera kan nínú àgọ́ ara rẹ̀ tẹ́lẹ̀. Àmọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Cross River àwọn náà fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ láti pàṣẹ ẹni tó jẹ́ agbẹnusọ wọn ń bẹ̀ ASP Sunday Etopa ẹni tó ṣàlàyé nínú àtẹ̀jáde tí wọ́n fi sóde wípé dírẹ́bà awakọ̀ yìí tí ó ṣe ti minibus tó jẹ́ ti èrò yìí ọ̀gbẹ́ni John Okon John òun náà lọ́wọ́ o sí akátá iléeṣẹ́ ọlọ́pàá ti Atapa Police Station wípé èrò kan nínú ọkọ̀ òun kò dáhùn mọ́ o bẹ́ẹ̀ sì ni kò tiẹ̀ mira pínpín. Iléeṣẹ́ ọlọ́pàá gẹ́gẹ́ bí agbẹnusọ wọn ń bẹ̀ bí wọ́n ti sọ wọ́n ní èrò mẹ́jọ onáà ní ń bẹ nínú ọkọ̀ yìí tí wọ́n sì gbé wọn láti gbajúgbajà ọjà ti Watts Market Roundabout tó ń bẹ ní ìlú Kalaba tí wọ́n sì ń lọ sí Edgarly Mbupa Afupam agbègbè Ibeun fún àwọn tó máa bẹ̀ tí ó mọ ojú ọ̀nà dáadáa. Àmọ́ nígbà tí wọ́n dé Edgarly Road off William George ní gúúsù ti Kalaba o náà ni ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbì yìí ṣẹlẹ̀ ǹjẹ́ bò ló ti ṣe wáyé wọ́n ní èrò kan ló fẹ́ bọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n láti lè fún èrò tí ó bọ́ọ̀lẹ̀ ní àǹfààní ibi òun jókòó sí arábìnrin yìí abilékọ Effiong òun sọ̀kalẹ̀ kí èrò míì náà lè bọ́ọ̀lẹ̀ tó jẹ́ wípé sọ kí n sọ wọ́n ní sísọ tí arábìnrin yìí ó sì sọ̀kalẹ̀ ńbẹ̀ ńkọ́ ibẹ̀ náà ló sì ti rọra múdi lọlẹ̀ ìmúdilọlẹ̀ tí ó múdilọlẹ̀ wọ́n bá madam kí ló ṣẹlẹ̀ what happened wọ́n bá mi jìgìjìgì níbẹ̀ náà ni ò sì ti lè sọ̀rọ̀ mọ́ kó tó di wípé ẹlẹ́kọ̀ọ̀rún padà polówó lórí arábìnrin Effiong Peters ẹni tí wọ́n ní ọ̀dàgbèrè fáyé lórí ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbì tó ṣẹlẹ̀. Kédùmàrí kó máa ṣọ́ wa kó má fi ìgbésí ayé wa ráre o.
2: Àmì o ó dáa tó bá níbẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ Yobe torí pé àwọn èèyàn márùn kan ilé tó jẹ́ olùgbé ìyẹn ní agbègbè Malama Matari òun náà ni àmọ̀ ti dèrò ọsibítù báyìí o ǹjẹ́ bò ló jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni ajá kan òun ló ya dìgbòlugi wọ́n ní bí ajá òun ṣe ya dìgbòlugi báyìí ọmọ bẹ̀rẹ̀ sí ní dojú orúkọ àwọn èèyàn tí ń bẹ lágbègbè ọ̀hún ni o ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ rámú ó bù ú jẹ yánnayànna ẹni ẹ̀kejì tó tún rámú ó bù ú jẹ yánnayànna níbi tí gbogbo ará àdúgbò ti ń gbìyànjú láti wọ ọ̀nà tí wọ́n fi dá ajá ọ̀hún lẹ́kun kó má di wípé yóò tún lọ rèé náwó gán ẹlòmíì wọ́n ní ẹnì kẹta náà tún kó sí lọ́wọ́ o ogi onítọ̀hún náà jẹ ká tó wí ká tó fọ̀ ó tún náwó gán ẹnì kẹrin ọmọ̀túngò náà jẹ wọ́n ní ìjẹ́jọ́mọ̀ pé àwọn èèyàn tí ajá ọ̀hún tó gbé yín lé tó sì gé wọn jẹ yánnayànna marun niye
1: iru aja fitina buku wa
2: aja buku ni aja da
1: le kalaja majaso kalaja majaso
2: ah olagba po awon eyan marun o na ni aja tan so nipa re yi nlo mo buje o won ni jeje mo wi pe awon nkan si gan eleyi ti nbe ladugo won ah kini awon o tun yo awon eleyin na le nigba ti awon ile ise kele to je ti ijoba e to ri so gogo to ni se pelu nkan sin nipile yobe ti won mo so lori isele ta so nipa re yi o won ni ah looto o na ni aja nlo bu awon eyan marun je o pe kesi won wo aja ta so nipa re yi ha gba nkan bi nbe lara re o tori pe aja e to ti ya di gbolugi ni won ni se yi latari isele to sele yi awon mararun ti aja ohun buje won ti ko won lo si ile ewosan nibi ti won ti n gba itoju ki won le gba abere kan eleyi ti o ni je ki won ni arun e to ma ti ara aja jade ni aja to ba ti ya di gbolugi rabies ni won pe oruko aisan hun nigba ti won tesi waju na awon oro eleyi ti e gbe kale o won ni ogba e to ro hun de ti gbo le ise eleyi to ri si awon nkan osi to n ti itoju won ni ipile yobe leyi ti eni ti ise oga agba won be yen dokita abulama maina yaro e to gbo si oro hun o ni eje mo yi pe ohun fun alara awon bayi lo n lo re wo awon mararun gba awon ko won de pe awon te alaja bujeda won nigba ti wo ri won bayi ah ele bobo laja ta wi yo o bu won je kaakiri gbogbo ara won lati gba na la won ti bere itoju leyi ta won si n fun won ni awon abere kan e to je pe yo pa oro ohun ti ajo hun to ba po si akata ara won oni se ri isele to waye yi isele to lagbara po ni o ko sisi meji ta le pe bi ki ba se gba nko bi awon eyan marun kan o na ni aja to ya di gbolugi mabuje o iyen ni adugo kele ti won pe ni malam atari e ti nbe ni ipile yobe
1: ilu ogboma so ni sele gbanko gbi eleyi ti sele ama o pada ja sope lapa kan ile ise panapana ni ipinle oyo ni won ti sise takun takun bayi koda won dola omo osubefa ninu isele jamba na lekan to waye ni alomi compound nilu ogbomoso nti o ba pada digbanko gbi tanyanyan ti o ba ma di wipe omo osubefa kan ba isele na kan lo won ni won dola omo yi kuro ninu isele jamba na yi isele tan lo waye gege bi ati gbo ipe alabadi si eka le ise panapana ti nbe nilu ogbomoso lati pase olugbe kan ogbeni abiodun mayowa won ni papapa na ni awon osise panapana na tete lo sibi ti isele ijamba nana to ti sele to je ilegbe to je talada ni olaja kan won ni ina yi o bere si ni gba gbogbo nu le kan pelu igbiyanju ti awon akose mose osise panapana ti won se won bere si ni mu ina yi lati bi to ti bere ti won se npa were were were pa were were were ko ma ba wa ran mo di awon yara to ku de bi ti o pada mu awon ile mi ti nbe ni ayika ti ayida ibi ti ina na ti sele won ni pelu igbiyanju yi awon iko osise ajo panapana eka ti ipinle oyo nlo ogbomoso won lu anfani na lati dola omo osu mefa kuro ninu ile ti ina na ti njo won ni iwadi si bere si ni wo lo lotun losi wipe ki lo le sokufa sele jamba na yi won ni won fura wipe afefe gasi ini rora yo jofe lati akata ibi silinda ti won tin lo lati ma fi dana ko to di wipe o pada bureke ma won lowo to si pada di gbanko gbe won ni pelu igbiyanju yi awon ko officer in charge ti awon osise panapana won tete debe won si pa inana lai je ki o pada maran mo ma awon dukia to tuku koda ni ti se olubadamaran pataki ati alaga for fire service reform Dr. Maruf Adebayo Akiwande o wa lo anfani na lati ke si awon olugbe o wi pe e ma ri daju pe e se amojuto awon nkan ilu papa julo tin lo ina abi afefe gas ni be ba tin lo lore kore e gbiyanju e pe awon akosemose ki won ba yi wo se awi inoda se gbogbo n to ba ye ibi o ba ya won de se won de se ko ma yojo e gbianju ke ma se amojutu ati ayewo re lore kore lati ba dola dena irufe isele bayi be lo wa ro awon onile ato ni so ati awon legbelegbe logba logba papa julo ki won ma ri wi pe eroja pana tama si fire extinguisher ikagbianju ka to ma ni ninu ile yele yi o le dena irufe isele be ni kia kia bi o ba ti e wa waye won o ti gbianju ko to di wi pe gbianju na yo tu pada gori re ma edo mari oni fi dukia wa sofo be si ni awa na oni sofo emi debi ta ba won sofo dukia
2: o ami o o de atobodi be wa ja lo taratara si ipinda Anambra tori pe gba ko gbi alagbara kan o mo waye nbe won ni awo awon osise olopa o ti ba awon obirin meta kan won leite ni awon obirin ta so nipa awon yi awon na nloyun o won bi mo o sugbon ika won ko je se ti e be nje kini ti won se won ni se ri awon obirin meteta yi nje je mo yi pe owo buruku kan o na ni adagbale nje kini owo ta so nipa re yi o won ni owo fifo mo sowo eru owo ma ta omo lomo fe lomi o na ni owo e ti won yan layo won ni je je mo pe omo lomo ke le ti ojo mo odun merin lo oni ama gbajele o e ti fe ta million meji owo orilede wa Nigeria 2 million naira eja lo sakata eni ti sagbonso fun ise olopa ni ipinle Anambra iyen SP to chuku ikenga nigba to wo mo pa bi ya binu oro nti e o se lalaye pe awon afurasi meta e to wo bo hun lara won o na lati ri Florence Nakweze eni odun maundinia adota 45 Anna Uga woni eni odun meji di ni adota 52 ati Chinaza Daniel eni odun meta di ni ogbo 27 woni se ri awon meteta yi awon le ise olopa e ti nbe ni awada divisional headquarter to wa ni budoko e to wa ni onicha awon gangan ni asise ohun le ti lanfa ni ati nawo gan awon meteta ikenga eni to se lalaye pe bo sile je pe awon meteta yi awon ajo ele to gbogun ti fifini sowo eru o loro won opile kagun si oni sugbon sa o awon omo lomo e ti nbe lakata awon ni buba bi ti ko won pamo si o na won ti lanfa ni ati ku awon omo mun jade ku o lakata awon oni se ri ise buruku ele ti won se o na ni pe omo lomo ti e ba ti ramu ati e ti e gbe wa fun won ati e ti e jigbe won ti ni awon eyan kan ti e ma nra awon omo na lowo won o won na won yin won ko pe won ni bo ni o se lomo kekeki lowo aba won agbalagba iru ojo ori bayi la won fe won ni won o si bere si ni dunadura lori awon omo olomo ti ki se awon ni abi won e ti e bi nko se won gbajele omo lori ki won so omo hun datarodo loja ki won ma ta won lowo gegere won tesi waju na awon oro ile ti e gbe kale pe e wo irole ejo ababeta saturday ile to je pe awon meteta won jura won jo won be si ni daba bi won se lo re ta omo olomo won ni aba won ti won da lojo abameta ohun awon tu aba ohun ka mo won lori awon da aba na nu nitori pe awon meteta won ti wo kan nbo lakata ile ise olopa o safikun oro te se ri awon omo olomo e ti a ti ko sibu ba won ti a fe mo gbajele lori leyo kokan won mo ta awon omo ohun won ni gbogbo awon na nko won ti wa lakata ile ise olopa ti nbe ni ipinle Anambra o na ni e mo ti salaye oro pe owo awon o ti ba awon meta kan le to je pe lojo aba meta saturday o na lowo to won awon eleyi aje ni won gbe lori awon omo olomo
1: olagbara pupo pupo bola ba ti se bayi fun eyin ololufe wa patapata gbogbo ti e wa lawon oju opo to je ti ibanidore ti e tin tele wa e seun adupe amariri yin pupo pupo
2: thank you
1: akiyin gan e seun pupo pupo pelu bi e tin duro ti wa gbagbagba ti eye te gbo te si wa nbe koda ai gbianju be tin comment ina la fi kiyin ina oni tanwo yin lagbara lọwọ Ọlọrun lagbara lọwọ Ọba Adani waye akiyin o amariri yin toyin egbin Ola Cottrell ololufẹ wa ni lataye alalomale
2: ku
1: ye ko gbo be si lo duro karakara lagbade Matthew Ajibade agbada Ola Agnes Olawale Sunday Adekunle Adebayo akiyin o Safi Adekunle omo iya mi lati lo wo lodo Ọba ibo ni nkan o aremo oye niyi Abisade Polo Oluwa Segun Odunsi mama titi dina Adedeji Kende Olamide Akin Ogbefre Ambrose Abari Aki eyin na Olaleke Olutoyin Akin eseun gan pupo pupo Sherifat Funke Aziz eyin na eseun be ti darapo pelu wa melo la fe wi melo la fe ka fun mi layo Akinwe Komi Aki eyin na gan pupo pupo gbogbo yin la mariri yin gan ni edumare yo ma wa pelu yin o Oluwa desi boni se ka kebulu abi a mo rele wa mi ka se da go merin ko si ti bi se eyan iroyin po nle ko si ndege la e ma da le na ni ni bi na lati ma wale lori igba nko gbe iroyin fun to so ni sugbon e gba le ke ma fi se ajare le o ile ise olopa ni ipile ti enugun na ti bere gbianju iwadi bayi papa lati ma topase driver kan ati conductor re tu Kombo mejeji won ti daran kale bayi oran tan si dani pe won lu olopa won to jabagba lowo re won ni awon mejeji ni kanje driver kanje kondo ti won wa oko Mitsubishi L300 commercial bus won ni lu olopa ni aludoju bole leyin ebe won to jaban AK47 re odoran moran eye ti musa ti gbabo lowo olopa won ni won gbabo lowo olopa o agbedo so fun ise olopa nbe SP Daniel Undukwe o si payoro nu atejade to fi sode lojo simi sunday wi pe awon afurasi ti di won wa won o wanted ni won bayi fun idipanpapo lati wa labi offense number 1 serious assault dangerous driving attempted murder snatching of a police rifle
2: so
1: ti di mefa di mero bayi lori e yi won ni lojo ti isele gan lojo keso osu keje ni all saints roundabout lojo ona abakali ki gan nilu enogun ni isele ti isele lowo pangani bi ago kan kojo gun seju ni ama lo bayi won tin wa won ti di wanted won jabagba lowo olopa won tun lu olopa so ti di attempted murder dangerous driving assault won
2: ewo
1: so ti pon le fun ere kereke bayi ka ma fi eyun ka ma fi dagbere lori igba nko gberoyin fun ti oso oni akotun lase lowo olohun o tun di ni ago meji losan ola nigba ta tun mo iroyin igba nko gbide se ti gboyin baba tin dide bayi Michael Ola Tunbosun o na ni e tun lanfani ati je igbadun ti e na lori eto talking point o de o monkey ali de o o de to

Àdé mi lórí ètòkè ètòkè ilé ìta pè ní àgò láàjìn yóò tún nítumọ̀ gẹ́gẹ́ bá ti máa ṣe títí wá di ìgbà náà tọ́ ìyá àdé nìyín náà ni ó Aminat Adetun Badmus òun lorúkọ tèmi mọ́tàlá yẹn ilé ìtó ṣe bẹ́ẹ̀ kọ́ mọ̀mọ́ ó ṣe dáadáa.

0: Splash FM 105.5.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, àrò yìí kan kò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe

oṣù keje jẹ́ oṣù ara ọ̀tọ̀ fún iléeṣẹ́ West Midlands Communications Limited. Èyí mú wa rántí gudugudu méje yàyà mẹ́fà tí ìkànnì ọmọlúàbí Splash 105.5 FM ti ń gbé ṣe. Ẹ̀ẹ́dún fìlù Tọ́ni kí ọlọ́jọ́bí tí wọ́n jẹ́ alága àti olùdásílẹ̀ Ọba Murtala Adébáyò Àkàdé mẹ́fà.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Nitrin Chadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkòrí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ ọ̀jìmì tó mọ̀ nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Nitrin Chadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ̀tọ́ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: Your phone don't fall, no wahala.
2: Your phone don't fall, no wahala.
1: With the new Itel Power 80, drop, no wahala. Fall inside water, no wahala. Tired of power anxiety, no wahala. Ready to upgrade your life? Grab them now at retail shop.
3: The first 6,000 customers get benefits worth 120,000 naira.
1: Itel Power 80, no case, no wahala.
2: No wahala.
4: Prepared for global opportunities.
5: Study at Trinity University, Yaba, Lagos.
4: We combine practical learning with real-world experience so you graduate confident and career-ready.
5: We equipped you with skills the world demands.
4: Courses on offer include nursing, medical laboratory science, biochemistry, biotechnology,
5: cybersecurity, computer science, accounting, economics, marketing,
4: mass communication, and others. All our programs are fully accredited. Admissions are now open at Trinity University. Contact us at www.trinityuniversity.edu.ng or call 0704-634-9760.
5: Trinity University, building on the rock.
6: Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira. Ǹjẹ́ lo mọ̀ wípé ìtàngbésí ayé rẹ lè yí padà?
7: Ṣé lóòótọ́? Báwo, ṣé àwọn ṣẹ̀ṣẹ̀ dé ni? Mi ò gbọ́ nípa ẹ̀, sọ fún mi sí.
6: Àfi bí ẹni wí bí àná ni. Ọdún méjì sẹ́yìn ni.

0: díẹ̀.
1: káṣe olóore ìlú tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. ayẹyẹ náà máa lágbára tò ní yùbáyùbá. owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. káṣe ẹ ti wá di alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. ó já gbogbo ènìyàn mú kewé wá gbọ́nbẹ̀. bó o ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayò kan gba àǹfààní 5 tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá ó tún gba àǹfààní ọ̀fẹ́ yọ kan.
2: èyí bọ̀ gan o ẹjọ́ báwo lè mí ṣe lè ta.
1: o lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí splash fm *347*1004*1#. lórí ilágelu fm *347*1004*2#. bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.kase.ng. ẹ̀yin ènìyàn mi ẹ má dúró ẹ má rọsẹ̀ àkókò yín rè láti káṣíẹ̀. ayẹyẹ ọdún kejì káṣíẹ̀ ogunlẹ́gbẹ̀ èèyàn ló máa káṣíẹ̀ ṣó ti káṣíẹ̀ mo ti káṣíẹ̀.
3: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
4: Airtel.
5: Splash FM 105.5.

0: bí ọlọ́run àti ẹ̀yin èèyàn ara ọ̀rẹ́ mọ̀lẹ́bí àti ojúlùmọ̀ ti ń bẹ pẹ̀lú wa. Splash FM pé ọdún mọ́kàndínlógún tó ti ń gbóhùn sáfẹ́fẹ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó tún wá ṣe rẹ́gí pẹ̀lú ayẹyẹ ọjọ́ àbí ọdún mẹ́tàdínláàádọ́rùn 87th birthday ti ẹ̀kẹ́ni Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ọba Murtala Adébáyò Àkàdé ẹ̀mẹ́fà. Ẹ̀wá gbọ́ o, ayẹyẹ ọjọ́ àbí oníbejì yóò máa wáyé lọ́jọ́ Ṣẹ́gun Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kejì ọdún 2026 pẹ̀lú ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́dọọdún tá a máa ń ṣe Mitrechadol tó ń bẹ nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn. Àkórí ìdánilẹ́kọ̀ọ́ ni ìpèníjà ètò ààbò tó ń gbẹnu sókè àti ọ̀nà àbáyọ láti àkàtà àwọn tí ọ̀rọ̀ bẹ̀rù gbàgbàgbà. Olùdánilẹ́kọ̀ọ́ ọjọ́ náà máa jẹ́ ọ̀gá àgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá tó ti jẹ́ Jimmy Thomas nípa ìhùwàsí ọ̀daràn. Alága ọjọ́ náà ni Ọ̀gbẹ́ni Biodun Ladipo tó jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ológun lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ẹ má gbàgbé o, ọjọ́ Tuesday ọjọ́ kọkànlélógún oṣù kẹjọ ọdún 2026 ní Trinchadol nínú ọgbà fásitì ilẹ̀ Ìbàdàn aago mọ́kànlá òwúrọ̀ lẹ́tọ̀ gbogbo máa bẹ̀rẹ̀. Ọ̀fẹ́ ìwọlé o. Splash FM bí ọdún mọ́kàndínlógún ẹ bá wa jó ẹ bá wa yọ̀.
1: My brother, are you saying Lafarge don't change name?
2: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of HBM construction for this week country since 1960.
3: HBM Nigeria, formerly Lafarge.
2: HBM Nigeria PLC, formerly Lafarge Africa PLC, beyond buildings.
4: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama
5: tàbí lẹ́ndì NC HND A level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry.
4: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Akran Avenue Ikeja, Nìbàdàn, a wà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ̀ di mímúṣẹ.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If e no be Panadol, e no fit be like Panadol. Make you always dey read the label before una use am. If the symptoms no comot after 3 days, I beg, go see your doctor or physician.
7: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
8: Maggi Stack tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
7: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
8: Maggi Stack yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
9: Flash FM 105.5.

0: Salatair, quality anti-malaria, contains artemether and lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Salatair is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Salatair from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Salatair is endorsed by the Nigerian Medical Association.
1: Ìjẹun owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Ìdùnnú bá ní ìròyìn Nàìjíríà. Báyìí gẹ́lẹ́ ni yóò ṣe dún.
3: Ọkọ̀yàwó, gbé ìyàwó ẹ mọ́ra.
2: Fún ọdún 75, Coca-Cola ti wà nínú àwọn àkókò ìdùnnú tí ó mú wa pọ̀. Láti ìgbéyàwó sí ọjọ́ ìbí, sí ìsọmọlórúkọ, sí ìwújáde, sí ìgbòkègbodò, kódà sí gbogbo àkókò. Ó ti pẹ́ àdẹ̀ṣìjọ wà.
3: O lè fẹ́ ni kòyàwó ẹ lẹ́nu.
2: Nísìn, o lè jẹ́ alábápín nínú ayọ̀ wa kí o sì jẹ̀gbádùn ìdá ogún sí pẹ̀lú Coca-Cola, Fanta àti Sprite Páàkì 60cl fún ìwọ nìkan ṣoṣo. Gba ti ẹ nílé ìtajà tó súnmọ́ ẹ.
4: 2 years ago, the biggest radio raffle hit Uyawesu.

0: ìkókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC bòǹtẹ̀lú Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe Panda Paracetamol.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Wo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀ kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: And because LG cares beyond products, eligible customers can access free malaria insurance upon purchase of an air conditioner from Fuani Showroom or any authorized dealer store nationwide.
1: Àwọn èèyàn kí mọ bí dítà àwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéé, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jára ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Túndé ọ̀rẹ́ mi.
4: Sọ
3: pé special.
4: Special.
3: Lẹ́ẹ̀kan sí.
4: Special.
5: Ẹ̀rí tó yani lẹ́nu.
6: Special.
5: Tóbi ọkàn.
6: Special.
7: Atẹ̀látmẹ́ special tó ti dé o. Gbogbo ẹni tó ń wojú olúwa fún ìwòsàn, ìgbàlà, ìgbékalẹ̀ ẹnu iṣẹ́, ìtúsílẹ̀ àti ìyanu tí ó yẹ ayé rẹ padà. Ó yà tètè máa yára bọ̀ sí gbọ̀ngàn International Conference Center ní Fásitì Ìbàdàn ní ọjọ́ 24 Friday àti ọjọ́ 25 Saturday oṣù keje ní o. Ní déédéé aago 8 àárọ̀ lójúmọ́ ni yóò máa wáyé fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé. Ẹ lè pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08134-77-3145. Lẹ́ẹ̀kan sí 08134-77-3145. 4-5 máa bọ̀ fún ìyípadà.

0: Salatair Quality Anti-Malaria contains Artemisa and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Salatair is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Salatair from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Salatair is endorsed by the Nigerian Medical Association.
1: Wọ́n tún bẹ̀rẹ̀. Kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ààrẹ yìí kankan ò sí lẹ́yìn ẹ̀.
2: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
2: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
3: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o, tó fi dórí àwọn apps tí ó lò. Gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ gbọ́ ohun tó máa ń wí.
4: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
3: Ṣé mi ò sọ fún ẹ?
4: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
3: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
4: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
5: Ade, kí ló dé sí lálẹ́ ọ̀nìyàn domi ṣàwákùnrin tábìlì rẹ báyìí?
6: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
5: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
6: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
5: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
7: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó mà Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yáfun yáfun. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
8: 2 years ago, the biggest radio raffle hit we ever saw.

0: Charlatan Quality Anti-Malaria contains Artemether and Lumefantrine, available in cherry-flavored dispersible tablets with very convenient dosing for kids. Charlatan is also available in tablets for adults. Knock out malaria in 3 days with Charlatan from Shalina Healthcare. If symptoms persist after 3 days, consult your doctor. Charlatan is endorsed by the Nigerian Medical Association.
1: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè ní a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tàn.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi.
4: Ó ti ẹ̀dá ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
3: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn, chili àti kànáfùrù.
3: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
6: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama,
7: tàbí lẹ́ndì NCE, HND, A-Level tó sì fẹ́ wọlé pẹ̀lú direct entry.
6: Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A Ọba Akran Avenue Ikeja. Nìbàdàn, a wà ní White House Adéwumi Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹmà Àgbàdo Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: tún máa san owó fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn nínú oṣù keje yìí. Ìyẹn fún àwọn olóríire tí wọ́n ń ta. Wọ́n tún máa gbọ́pẹ́ lákọ̀tún. Ayẹyẹ náà máa lágbára dùn ní yùgbàyùgbà. Owó tó lé ní 50 million naira 50 million naira ló wà nílẹ̀ láti pín. Káṣí ẹ ti wádìí alágbálúgbú omi òkun tí kò ṣeé gbọ́n tán. Ó ṣá gbogbo ènìyàn múke wẹ́ wá gbọ́n bẹ̀. Bó ṣe ń ta ayò mẹ́ta ló máa gba àǹfààní 30 tayò kan gba àǹfààní 5. Tó o bá tún pe ọ̀rẹ́ rẹ wá, ó tún gba àǹfààní 1000 yọ kan.
1: Èyí bọ̀ gan o, ẹjọ́ báwo lèmi náà ṣe lè ta.
0: O lè ta pẹ̀lú kóòdù ẹ̀ lórí Splash FM *347*1004*1#. Lórí Ilágelú FM *347*1004*2#. Bẹ́ẹ̀ ló sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cash.ng. Ẹ̀yin ènìyàn mi, ẹ má dúró, ẹ má rọsẹ̀, àkókò yín rè láti káàṣì ẹ̀. Ayẹyẹ ọdún kejì káàṣì ẹ̀, ogunlẹ́gbẹ̀ẹ́ èèyàn ló máa.

0: abinibi ni ẹ̀bùn ọlọ́run lára mi ṣẹ́. Kò lè yé àwọn èèyàn láéláé forever bó ti ṣe jẹ́nu ayé mi kò lè yé anybody. Ẹ gba àwọn odùn ńláńláńlá lọ́jọ́ títò ní. Ẹ̀yin mọ́mí wa ṣe ti wá nǹkan fìdílé lónìí. Ètò tòní ìtún ní agbára o. Ṣẹ rí ètò tòní tẹ́ ẹ fẹ́ gbọ́ yóò tún ká wàárù lọ́jọ́ títò ní ṣẹ́. Ọlọ́run ọba mi náà ló pé kó rí bẹ́ẹ̀ o. Ẹ gba àwọn ẹ̀fẹ̀ tẹ́ ẹ mọ́ ń gbọ̀n àmọ́ ètò tòní ó ní agbára. Ṣẹ mọ̀ pé mo sọ ní last week fún yín. Mo ní pé kẹ́ ẹ máa ronúlẹ̀ kí n tó dé sí ìkànnì Splash FM yẹn lọ́jọ́ títò ní. Ìyún lọ́sẹ̀ tó lọ mo sọ bá ń fún yín. Mo ní kẹ́ ẹ máa ro nǹkan kan lẹ̀ kí ni nǹkan náà. Mo ní ẹni tí ẹnu bá ń kùn awo kí ni ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe. Àbí ń sọ fún yín, ṣẹ́ rántí, ṣẹ́ gbàgbé, ṣẹ́ rántí, ẹni tí ẹnu bá ń kùn, irú awowo ni ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe. Ẹ̀yin lẹ́wà máa sọ fún mi, èmi ò wá sọ awo tí ẹni bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ ṣe. Gbogbo awo tí ń bẹ láyé ni ń kà fún yín lónìí. Ẹ mọ̀ wò pé irú abàmì wo rèé kí ni ọmọ ìkìlọ̀ tó mú wá lónìí. Inspiration Ọlọ́run ni bọ́lọ́run ṣe create mi nu ọ yàtọ̀ fúnra wọn o. Ọlọ́run dá wọn kan ní orin, Ọlọ́run dá èmi ní ọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá rẹ̀yìn tí ń kọrin orin lọ́lọ́run fi dá wọn o. Ọ̀rọ̀ lọ́lọ́run fi dá èmi ẹ mọ́ gbé wá sẹ́gbẹ́ ara wọn ó yàtọ̀ fúnra lára wọn káàfàtà káàkí àgbà ńlá ayé. Èmi làgbọ́n mi rè gún ọ̀rọ̀ rìsáàsì ọpọlọ mi ni kì í jẹ́ ń sùn torí ẹ̀ náà ni ìjẹ́ ń sanra. Ẹ̀rọ pẹ̀sẹ̀ Ọlọ́run tẹrí ọ̀rọ̀ bá fún mi. Ọmọ ọ̀lẹ́ àtàláwò kọ́sẹ̀ nìkan la yọ̀ gbà.
1: Èmi ò pé wọn ò lágbára bí wọ́n ṣe máa ń sọ àwọn Ọlọ́run lókè lọ̀gá wọn á lè kàwé ìhù ni.
0: Ọlọ́run ògo ni forúkọ rẹ lọ́jọ́ tòní. Eléyìí tí mo kọ́kọ́ fẹ́ sọ yìí, mo rántí nǹkan kankan nígbà kan lọ́hùn-ún èmi àti ọ̀rẹ́ mi tó kọrẹ̀ ǹjẹ́ ẹni ọlá. Nígbà náà lọ́hùn ni àwa náà wá nẹ́tíwọ̀kì káàkiri kó tó di pọ́lọ́run ọba mi ràn wá lọ́wọ́ díbi tá a dé yìí. Àwa ń wá nẹ́tíwọ̀kì kiri kí náà ń pè nẹ́tíwọ̀kì béèyàn ó ṣe gòkè ní o kéèyàn máa wá iṣẹ́ kéèyàn ṣàṣiṣẹ́ kó ṣàfi rówó náà ni. A wá lọ sí ibi iléeṣẹ́ kan iléeṣẹ́ wọn aṣàbáwọn ṣiṣẹ́ abáwọn já bisikí abáwọn já súwìtì abáwọn kó gbogbo nǹkan láti inú tírélà à ń kó wọnú stọ́ọ̀ wọn. Nígbà tá a wá kó wọlé tán ni a bá kawó fún ẹni tó mú wa lọ ẹni tó sì mú wa lọ òun náà ni ẹni ọlá ọ̀rẹ́ mi dáadáa òun náà náà kówó fún torí wọn àdé mi mọ̀. So wọ́n wá kó 30,000 fún wọn ní owó sí àwa méjèèjì nú o pé ká mọ̀ kó lọlé làbá ń lọ mo bá sọ fẹ́ni ọlá sí owó yìí nà ó ní rárá o òun ò létí sí ààrẹ ṣèbéèmí mo mú ọ wá síbi létí sí owó yìí o mo ní sí àkíní nà àlàyé ní sùúrù kíní sí ọgàn náà ibi tá a ti ń lọ lójú ọ̀nà tèmi àti ẹniọlá ti ń lọ o. Ṣàdédé ni ẹniọlá ni ẹnìkan ti ń bọ̀ ó sì ń ka owó lákàrin ni o ẹ mọ̀ gbọ́ o mo wá ní à arábo níbọ̀ tó ń sá fún ó ló ń jẹ ní ẹni 1,000 ni o já lọ sápamọ́ abáṣáwọnú kọ́ńpìlì ńlá kan lọ kọ́ńpìlì ọ̀hún wọ́n ń ta àwọn nǹkan tí wọ́n fi ń oríṣiríṣi nǹkan tẹ́nu ń jẹ sá òun náà ń tà ń bẹ̀ like bí á bí emergenda kọbẹ̀ kó mọ́ dàbí ìpolówó ọjà aṣáṣàwọnú kọ́ńpìlì ọ̀hún bá di sáwọbẹ̀ báyìí abá ní ká mọ́ sápamọ́ mo bá níjọ èló ló jẹ èèyàn ṣé bí 30,000 rèé lọ́wọ́ rẹ̀ yìí ó ní bẹ́ẹ̀ ni kọ́ wá yọ 1,000 fún ẹni tó jẹ lówó ó wá dogun fún ọ onírárá o sọ mọ̀ pé tí n bá ti lè yọ 1,000 fún ẹni hun ìyún fún ẹni tí mo jẹ lówó tí n bá ti lè yọ 1,000 fún ẹni tí mo jẹ lówó yóò sọ tira sàn mi a gbọ́dọ̀ sapamọ́ fún ẹni ọ̀mú ni irú wàhálà wo lélẹ̀ báyìí o ibi àti ń sọ̀rọ̀ lọ́wọ́ níbi tá a sapamọ́ sí nínú kọ́ńpìlì ohun kọ́ńpìlì ni o ṣàdédé la gbọ́ takotako bọ́n gbà làbángbóyè ẹ mọ dojúbolẹ ẹ mọ dojúbolẹ gbogbo owó ọwọ yín dà fóònù yín dà ẹ dojúbolẹ mo ní wàhálà dé ọdọ àwọn amúrọba làṣàwọ yìí o nọmba ká mọ bíi tí adúró sí mi tá a lúgọ sí ó di gbà gbì mọ̀sẹ̀ gba gbogbo owó ọwọ́ wa nu o àti fóònù àti gbogbo tí ń bẹ lọ́wọ́ wa àti gbogbo owó tí ń bẹ lọ́wọ́ ẹni ọlá ọ̀rẹ́ mi mọ̀sẹ̀ gba nu mo ní eléegbogbo o sì kó bá mi nítorí 1,000 oye sí èèyàn gidi o.

alẹ gbọ la iṣẹ agbésùpilẹ náà lónìí ẹ gbọ itú bàbá àtàlẹnu mi àmọ ẹ mọ fọkàn bá mi lọ lọjọ títò ní ẹni tí ẹnu bá ń kùn ẹ wò mí kírú ẹni bẹẹ kó mọ ṣàwo méjì o kírú ẹni bẹẹ mọ ṣàwo ògbóni kó mọ ṣàwo ọdájú kó mọ ṣàwo ọpa kírú ẹni bẹẹ mọ ṣàwo òmùlẹ kó mọ ṣàwo àgbà kó mọ ṣàwo àrífín kó mọ ṣàwo àkọsẹ kó mọ ṣàwo ìkọfá kó mọ ṣàwo akọlù kó mọ ṣàwo agbálù kó mọ ṣàwo àtẹsẹ kírú ẹni bẹẹ mọ ṣàwo emèrè kírú ẹni bẹẹ mọ ṣàwo àjẹ ani kírú ẹni bẹẹ mọ ṣe àwo inú omi o kírú ẹni bẹẹ mọ ṣe àwo inú òfurufú kírú ẹni bẹẹ mọ ṣàwo ẹlòmíì kírú ẹni bẹẹ mọ ṣàwo bátúsùn ani kírú ẹni bẹẹ tí ẹnu bá ń kùn kó mọ ṣàwo f&k ẹ mọ wò pé irú awo wo ni jẹ f&k onílẹ gbọ ani ẹni tí ẹnu bá ń kùn kírú ẹni bẹẹ kó mọ ṣàwo rpd ani ẹni tí ẹnu bá ń kùn sẹ kírú ẹni bẹẹ mọ ṣàwo andu kírú ẹni bẹẹ mọ ṣàwo amọkẹ àti lọzigun ṣíà èmi mo sọ bẹẹ fún yín. Àwo kí ni irú ẹni bẹ́ẹ̀ ó wá ṣe òní lẹ́gbọ́ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ̀yin ara ilé lẹ́ẹ̀ kọ́kọ́ sọ fún wa. Ọlọ́run ọba mi náà ló gbé mi ga sẹ́.

ẹja lọ sọdọ dádì wa láìsí àgbésù pilẹ lọjọ títù ní bàbá làṣí sí àgbésù pilẹ náà bá pè mí lórí fóònù yìí tí ẹ lọ sí ilé ọdọ wọn lọtẹ bàbá bá ní ẹ ló bó ní dégbé nga débóyè mo ní bàbá mú wa dáadáa sà yọmọ dá fún ọ ayé rí òní dìbàjẹ o mo ní àmì bàbá o wàhálà míì tún ti sẹlẹ mo ti fa wàhálà mo nírú wàhálà wo lẹfà bẹẹ là béèrè lọwọ èèyàn ọmọ pẹlú ọdọ mi ìní tẹlifíṣàn lé mo ní mo mọ bẹẹ sà mo wá gbọ pé ẹẹmánu kan ti ń bẹ ń ṣàlẹ ẹyìn kùlé ọdọ mi ń bẹun wọn ní ó ń wo fíìmù èmi náà wálé mi náà nífẹẹ sí fíìmù ọhún pé kí n lọ rè wo fíìmù nínú ilé máàánù ọhún o nígbà tó yẹ páwọn èèyàn náà wà ń bẹ tí wọn wo fíìmù ń bẹ gbogbo àwọn ará àdúgbò wa mo ní sà sí gbogbo àwọn ará àdúgbò yìí ni ò ní tv ńlé ni ṣe bẹ́ẹ̀ o wọn náà ní o ọ̀dọ̀ máa yẹn ló kàn ti wùwà ká ti máa wo fíìmù ni o èmi náà bá gbéra kújẹ́kújẹ́ ọba dọ̀dọ̀ máa nà ọ̀hún pé kí n lọ rèé wo fíìmù nígbà mo wọlé síbẹ̀ ni máa yẹn bá ní ẹ wo ẹ pa tẹlifíṣàn láìsí àbẹ́sù pilẹ̀ ti di ọ́n wà láàní àwo tv kankan mọ́ mo ní ẹ mọ́ ṣe bẹ́ẹ̀ jájọ mọ́ wò ó ara ìsáfara èèyàn sáfẹ́ èèyàn wọn ní rárá o a lè gba àyìn sọ́dọ̀ o ẹ mọ́ bá ti yín lọ yan bá lé mi jáde nígbà wọn lé mi lọ tán kálukú wọn bá tún kóra mọ́jọ́ padà wọn tún wo fíìmù ọ̀hún jẹnirétọ̀ nìyẹn sì tàn lójijì mo bá ṣẹ́jú mọ́ gílóòbù táwọn iná nepa bá dé tún bí náà ti ṣe dé báyìí ni wọn bá lọ rí pa jẹnẹrétọ níbi wọn ti pa jẹnẹrétọ tán iná bá lọ nígbà tí wọn fi bọta pé káwọn ọmọ tan jẹnẹrétọ ibi tí wọn ti ń fa jẹnẹrétọ pípípì mọkàn ra lọrí àtàǹpàkò mi mọlẹ lẹ báyìí lójijì jẹnẹrétọ bá bọǹbù àfi gbúà èmi kọ ẹsẹ ọlọrun ni lẹrù bá bá àwọn náà ni dádì ẹyìn jẹnẹrétọ mọ ti gbin náà nígbà tí dádì wọn fi sáré jáde tán fi sáré wọnú ilé ọlọ́mọ dà wà láàmú ṣe lásán mọ kàn pa o ilé wọn tí wọn ń sáré wọ tí wọn ti ń wo fíìmù ẹnì kíni lédì ilé wọn kàn paradà ní lọ́ba di mọ́tò ń ké bàbá ìkànnì yín o.

0: gbadun Olorun lo lara mi kaaki agba nla aye kaaki duniya lojo tito ni eni ti enu ba nkun tan ba nso pe alagbaja su ara re o tamodo su ara re daddy lagbaja eyin ejo yawo yin la fe fi sun yi o mama lagbaja ejo oko re na la wa fi sun yi o kilo fun oko re o wala oko re ti poju oko re ogbase lowo wa ko sisi ehn iru awon yin la le so pe enu nkun eni ba nse gomina ti enu nkun tan so pe asi lagbaja ko mo jo ba se jare eni ba nsi are ti enu nkun tan ba so pe alagbaja nkan mo joba si eni ba joba nilu ti enu nkun ani eni ti enu ba nkun iru awon eyan be kan mo si awo meji o kan mo sawo ogboni kan mo sawo odaju kan mo sawo opa kan mo si awo omule ani iru awon eyan be kan mo sawo agba kan mo sawo arifin kan mo sawo akose kan mo si awo akofa kan mo si awo akolu kan mo sawo agbalu kan mo sawo atose kan mo sawo aje ani iru eyan be ko mo si awo emere ko mo sawo ayan ko mo sawo nu mi ko mo sawo nu ofurufu ko mo sawo elumi ko mo sawo batisun ani iru eyan be ko mo sawo fnk ko tun ma se awo rpd iru eyan be ko mo sawo andu ko mo se awo amok ati indokusia awo kini iru eni be o se eyan ara lile ba ni dasiyun
1: you want to dance
2: I want to play
0: àwọn èèyàn ti ń pè mọ́ ń bọ̀.
1: You want to dance?
2: I want to play.
1: Aba.
2: Let us dance to she don't miss it. Let us dance.
0: Ibi tá a fẹ́ gbà lónìí nìyẹn o. Àwọn ìṣẹ̀lẹ̀ abàmì tó ṣẹlẹ̀ kéèsì pọ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ lónìí mo ní rárá ní tá a fẹ́ so lónìí lele ní tá a ṣeré lórí ètò lọ́jọ́ títò ní. Ta ló wà pẹ̀lú wa ńbẹ̀? Hello. Ètò mọ nìyẹn. Àmì Ọlọ́run, ó kọ yín àtibí tẹ́ ti ń pè wá. Oya. Ẹni tí
3: àwọn òyípadà ni kọ́ lọ sí.
0: Àwọn òyípadà ni kò ṣe.
3: Àwọn òyípadà tàbí kọ́ lọ sí àwọn àtúnṣe.
0: Kó lọ sí àwọn àtúnṣe, àwọn òyípadà ọ́ àwọn àtúnṣe ẹni tí ẹnu bá ń kùn. Àmì Ọlọ́run Èdùmàrè, ẹ máa gbọ́ mi káàkiri àgbà ńlá ayé, ẹ máa gbọ́ mi káàkiri dúníà, alé mi lólú fún wọn tán tí mo padà wá sílé ayé. Èmi náà sì kọ́ Ọlọ́run ọba mi ló ṣe mí bẹ́ẹ̀. Ẹ̀rọ pẹ̀sẹ̀ Ọlọ́run tẹrí ọ̀rọ̀ ba fún mi. Ẹni tí ẹnu rẹ̀ ẹni tí ẹnu bá ń kùn awo kí ni kó ṣe ẹ̀yìn ara lílẹ̀ mọ̀ sọ fún wa. Ẹ mọ̀ sí ààrẹ káàkiri àgbà ńlá yí. Ébà.
1: Àwọn oníjújú wọn lu jújú wọn.
0: Èmi nìyẹn o, àwọn kan kí mi lórí agbágbé pé àlàyé mi gbẹ̀ngúlò. Èmi náà kí yín káàkiri àgbà ńlá yí. Ẹ jẹ́ ń sí ojú òpó lẹ̀. Ẹni tí ẹnu bá ń kùn ẹ̀yìn o. Awo kíni kí irú èèyàn bẹ́ẹ̀ ó ṣe. Awo tí mo kà kalẹ̀ yín tuntun kalẹ̀ lẹ́ẹ̀kẹta fún yín mọ̀ ń bọ̀ ná 070-69-49-30-00 tàbí kẹ́ gba pa bí wọlé 070-14-47-5770 nọ́mbà tó wọ ìkànnì splash fm lọ́jọ́ tòní nìyẹn. Ẹni tí ẹnu bá ń kùn awo kí ni irú ẹni bẹ́ẹ̀ kò ṣe. Ẹ lódì kọlà yìí bàbá mi.
4: Ọ̀rọ̀ orí òkun ní dàrú òní ránwèrè lẹ́wà.
0: Àmì Ọlọ́run Èdùmàrè.
4: Àlàbọ̀ ọkọ ìyàwó ẹ̀ bàbá àti ìjì látojú olórí.
0: Bàbá àgbàlagbà ẹ̀ráṣà.
4: Àwọ̀ àtúnṣe ni ó lọ sí.
0: Àwọ̀ àtúnṣe ni kírú ẹni bẹ́ẹ̀ ó ṣe. Awo àtúnṣe àti awo àyípadà. Ok, mo ti gbọ́ ẹ máa bá mi bọ̀ lórí ètò. Ẹ máa bá mi bọ̀. Ẹ máa bá mi bọ̀. Ẹ lódì kọlà yìí.
5: Ẹ lọ ẹkọ ọ̀lẹ́.
0: Ẹ mọ̀ kúrọ̀ lẹ́sà o.
5: Ṣé gbé ṣé lè fi?
0: Ọkùnrin ilẹ̀ ń ké sí wọn. Àlẹ́ kò ní bàjẹ́ fún yín. Ọlọ́run mo padà wálé ayé ni. Ṣé rí njọ́ kìíní àná àwọn tá a mi. Ara mi ni wọ́n pa. Àmì Ọlọ́run Èdùmàrè. Àmì Ọlọ́run.
5: Orúkọ mi ni Akinwale Fatai. Eke ìjẹ́bú bẹ̀rẹ̀ látọ̀mí àdìo.
0: Látọ̀mí àdìo.
5: Kó má ṣẹnu òsì, kó má ṣẹnu ẹbọ. Kó tún ṣe wọ àtúnṣe.
0: Awọ àtúnṣe.
5: Dákun gbẹngbẹ sí èlè. Dákun wọn máa ń gbẹrẹ káàkiri àgbáyé.
0: Kí ni
5: òun ò máa ní kó ní kí ọmọ aráyè.
0: Àmì Ọlọ́run Èdùmàrè. Àmì Ọlọ́run.
5: Dákun láti Jíbóyè. Tá
0: n lọ sọ́nà
5: mi
0: á ju. Wọ́n pè
5: mí kan ní Jámọ́jẹ.
0: Mo gbọ́ mi.
5: Wọ́n pè mí kan ní Yànàbàfó.
0: Yànàbàfó.
5: Tá bá kó mi, wọ́n pè mí kan ní Yànà Sípà. ta ba ko nbe o ma wo bi ni epo kan won pe ni epo lade
0: eh ki lo sele gangan bule lo
5: mi ba pe o wa wu wa du re gere gere bayi
0: eh
5: ko ni bi epo ko to la ma ngo ati ni ko to aye bayi o
0: eh ko to aye
5: ni mo o ti je meji o
0: awon ijoba na ngo be se nso yi o o ti ge si meji bayi
5: ati mo ba ti gbo awon lo ni ma o
0: Hey,
5: Emma
0: worry, Kato Kolori eto aso. Emma worry aso Kato Kolori eto. Amiu, esun gan ni. Esun gan ni. O dabo sa, esun gan ni sa. Eje lo soju oja na, ati mi ba mi Dixon odojo oja.

0: inquiries, call us on 081-347-73145. 081-347-73145. See you there. With my life.
1: Olùfẹ́ ìrìn àjò afẹ́ gbogbo agbáṣẹ̀gá àti àwọn tí ìṣe Yorùbá jọ lójú ohun ilẹ̀ Yorùbá ń pè yín ẹsẹ̀ gìrì ojúlé ifẹ̀ ilẹ̀ òwúrọ̀ ìpínlẹ̀ ọ̀ṣun fún ayẹyẹ ọdún àyọ̀galú tí yóò wáyé nínú oṣù agẹmọ ọjọ́ kẹtàlélógún àti ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2026 nínú gbọ̀ngàn ọ̀jájá hall ilé ifẹ̀ bẹ̀rẹ̀ láago mẹ́wàá òwúrọ̀ lójoojúmọ́ ayẹyẹ yóò wáyé pẹ̀lú àṣẹ bàbá wa ọba ọlọ́lá jùlọ ọ̀ọ́ni ilé ifẹ̀ èyí ni ìpè fún gbogbo ọmọ Oòdùà gbogbo olólùfẹ́ àṣà ìbílẹ̀ àti gbogbo ènìyàn tó fẹ́ ní ìrírí òdodo nípa àṣà láti wá gbọ́ èdè ayọ̀ tó jíire kẹ́ ẹ sì jẹ́ akópa nínú ayẹyẹ mánigbà má dúró kí wọ́n wá ròyìn fún ọ wá kó o lè ní ìrírí tó jinlẹ̀ fúnra rẹ jinlẹ̀ fúnra.
2: Sade, kí ló dé sí lánàá ní domi ṣe wákùnrin fi tábìlì rẹ báyìí.
3: Mo ń kó àwọn àkókò yín domi mi jọ ni o. Mo fẹ́ jẹ ẹ̀bùn ńlá kan.
2: Ẹ̀bùn ńlá kẹ̀, ṣé bẹ́ẹ̀ náà ni?
3: Bẹ́ẹ̀ ni o, nípa kíkó àkókò oríṣi mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà nínú náílọ̀nì domi. Ẹnikẹ́ni lè di ẹlẹ́bùn ńlá.
2: Mo ń lọlé ni o, mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni máa kó àwọn àkókò yín domi tèmi náà jọ.
4: Lóòótọ́ ni o, má ṣe jẹ́ kí ìpolówó máa Indomie moment yìí kọjá rẹ lò. Kó àwọn àkókò oríṣi mẹ́wàá jọ, kí o sì ní àǹfààní láti jẹ àwọn ẹ̀bùn ńlá yá fún yá fún. Lọ sí www.indomie.ng/myindomiemoment.
5: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
6: Yéè, mo gbé o, data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
5: Ṣé mi ò sọ fún ẹ?
6: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
5: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lè mi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
6: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
7: Guy, why you dey smile like this? Wetin happen?
8: Cause I don't win trip to go abroad.
9: You too could win in the Goldberg Back to Bar promo. Visit any participating outlet, buy two bottles to win instant prizes and the chance to win a trip abroad to watch the Super Eagles play. Terms and conditions apply. Goldberg, the gold standard. Not for sale to persons under the age of 18. Drink responsibly.
10: Kakaunti ẹ tó ṣe bó ṣe ṣe sí. Nítorí pé ẹ ṣáàmọ̀ but kọ̀kọ̀ kí èmi múnú owó yín mo máa fi kun ni. Nítorí for the last 20 years, 30 years iṣẹ́ làwọn tó bí àwa wọ́n fi kó owó Ogun State ni. Kò sí yunifásitì náà lọ́gùn state tí Adébútú family ò ṣe sí. Táwa náà ò dẹ̀ ní ṣe sí. Gbogbo ìlú tó wà ní Ogun State làwa invest gbogbo investment lọ bíbá ló wà. Àwa ò lè ju owó yín. Ẹni tí ò ní ju owó yín ni kẹ gbé sí ipò. Tẹ bá gbé àtọ̀hún rìn wá sí ipò. Kárí gan ló máa ṣe kárí wàká. Kí wọ́n bá fún yín? Kárí wàká. Bọ́tẹ́ni ò kúrò láàrin yín. Ìpẹ́rù ni mo wà. Tí bá mú nǹkan ìṣẹ̀lẹ̀ máa lé mi bá one time.
11: Olóore ìlú.

ọjọ́rìí bí àná ó pé ọdún kan lónìí tí ààrẹ àná lórílẹ̀‐èdè nàìjíríà ajagun fẹ̀yìntì muhammadu buhari tó dágbére fáyọ. ọjọ́rìí bí àná lábẹ́ ìjọba àwọn kan tó dàbí ìgbà tó jẹ́ pé oko ẹrú tá a wọ̀ yìí ìjà bọ́ ń bẹ̀ báyìí. àní ọjọ́rìí bí àná tó dàbí ẹni wípé ǹjẹ́ a tiẹ̀ lè yé ọjọ́rìí bí àná tó dàbí ẹni pé agbára ò ní bọ́ sọ́wọ́ ẹlòmíì. ẹni tó bá tabà ẹtún bẹ̀ ṣe ni. ara ayé pariwo títí tí fẹ́ lè máa kan àwọn ará ọ̀run lára. wá dàbí ẹni wípé àwọn ọmọ ìsírẹ́lì ò ní bọ́ lóko ẹrú fáráhù. ṣùgbọ́n ìbéèrè mi náà ni wípé ǹjẹ́ a ti bọ́. fi àsìkò yìí dúpẹ́ àfin kí gbogbo àwọn èèyàn gbogbo pátápátá ní ìjọba ìbílẹ̀ oríire. àkí gbogbo ẹ̀yin olùkọ́ pátápátá. akitiyan ìgbìyànjú ojú tí ń pọ́ngún tí àwòdì yín bá a rà. ẹ kú àfọmọnìyàn ṣe. ẹ̀yin àgbààgbà ọ̀tọ̀ kò lóòlú ẹ kú làákàyè ẹ kù sí ẹ sì kú ọgbọ́n ọnú. ẹ̀yin aláṣẹ ẹ̀yin elétò ẹ̀yin elérò ẹ̀yin onímọ̀ ẹ̀yin ọlọ́gbọ́n ẹ̀yin olóye. ẹ̀yin aláàtò gbogbo náà tí gbogbo ẹ̀ fi padà á dà bó ti dà yìí. kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà kí àwọn ìgbìmọ̀ tí wọ́n gbé kalẹ̀ láti rí i dájú pé àwọn èèyàn wa tí wọ́n jí gbé yìí wọ́n gba òmìnira lábẹ́ àkóso àti olùdámọ̀ràn pàtàkì fún ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè yìí nuhu ribadu. náà bẹ́ẹ̀ náà la tó wá fi ń kí ààrẹ orílẹ̀-èdè nàìjíríà o. ààrẹ bọ́lá ahmed tinubu. ọ̀dọ́ ẹ̀ lọ tún ra mú. ẹ kú májèó bàjẹ́. ẹ ṣeun gbà. àwọn tó kí gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ náà fúnra wọn. onímọ̀ ẹ̀rọ olùwáṣẹ́yí abiodun mákindé. àti gbogbo ìgbìmọ̀ tí wọ́n jọ ṣiṣẹ́ pátápátá láti rí wípé ètò ààbò tó péye àti ìgbàdáǹdè àwọn ènìyàn wa àwọn ọmọ wa àti àwọn olùkọ́ wa ó bọ́ sí rọ̀rùn. bí ọ̀rọ̀ bá ti ń di ọ̀rọ̀ òṣèlú báyìí onírúurú nǹkan ni ó máa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ìkọlura ìṣẹ̀lẹ̀ síra wọn. àwọn kan ọ̀rọ̀ kan wà máa wá bí àrokò lóríṣiríṣi. àwọn àrokò ọ̀rọ̀ bíi pé àwa náà ni wọ́n fẹ́ fi palẹ́kùn. bíi pé wọ́n rí pé àwa náà fẹ́ ṣe nǹkan náà ni wọ́n ṣe ń bínú. àti onírúurú àwọn lẹ́mọ ọ̀rọ̀ nínú òṣèlú. àmọ́ èmi ń rọ̀ wá wípé lábẹ́ bó tilẹ̀ kú rí ẹ má jẹ́ kí a gba ara ta jù. ká má sì ti ṣe tìtorí n tá a fẹ́ jẹ́. ká wá wo n tá wà á ṣe láti fi rí wípé àwọn kò fura nínú àwọn ènìyàn. tó jẹ́ pé ọ̀rọ̀ tá a máa sọ láàfin máa tàn wọ́n fáyé. ohun tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. èyí tó ṣẹlẹ̀ ń bẹ̀ tí ò dùn mọ́ wa nú tó sì jẹ́ pé gbọ̀ngbọ̀ngbọ̀n tó kan lọ́rọ̀ àwọn tí ọ̀rọ̀ yìí kàn ní gbọ̀ngbọ̀ngbọ̀n tó jẹ́ ọmọlẹ́bí àwọn tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ nígbà tí ìjínigbé yìí wáyé. káàkiri púpọ̀ wípé ẹ kú ara fẹ́ra kù. agbára ọlọ́run àwọn ìṣẹ̀lẹ̀ tí máa dùn mọ́ nínú tí fi máa pa ìbànújẹ́ rẹ́. àwọn ìṣẹ̀lẹ̀ ìdùnnú téèyàn máa fi sọ wípé àṣé bẹ́lẹ̀ yóò bá ṣe bóyá èyí ni ìbá ṣe. àwọn ìṣẹ̀lẹ̀ tó jẹ́ wípé tó bá padà dé tán èyàn máa sọ pé a jẹ́ pé olúwa náà lóòótọ́ ló mọ́. àṣé wípé ọ̀gbọ́n ọlọ́run ìwọ ló mọ bó o ti máa pa ìbànújẹ́ rẹ́ kúrò lọ́kàn ọmọ ènìyàn tí ó wàá dàbí ẹni wípé
aburo sele si ri ati re eyan ti won ge lowo ge lese to si tun rerin ojo na lohun ti isele ka gini lowo gini lese re to waye latara isan abi arun kan e o dabi igba to je pe opin aye re ti de ṣugbọn nigba ti opin aye re ko pada de bo ti nlero to je pe ireti re na duro shinshin duro ireti re o wa gbopon ju aini ireti re lo ati ibanuje re lo o wa pada di eni to nri erin pada di alayo bi akun bi o se ko ni so le se de ti wa titi yin lagbaro lo e kaabo sori eto baba olore ilu this is your one and only senator Kaku Alaya lo le gbele nla one aka senator Kax kolo kolo ti n gbadi e ko sanra bi igun Yeah.

0: I only rikishiri gimo.
1: Rigimo! Only one statement e jiri enyo lote.
0: I won ten bere kun.
1: Ah! Omo to wo susu to ni baba ohun go.
0: Oh.
1: Baba e bi pe se bo ohun se gore. To fi fe ya e.
0: Ko pari.
1: To fi bi e lomo.
0: Aso na to fi ri e baba.
1: To tun fi jeun.
0: Abe ri nkan.
1: Onje ago lo nje abi. Aso wa ago lo na. Ile ago lo
0: nbe.
1: Ore de ago lo su.
0: Eko ako na eko ago na fi ko e.
1: Eko ago lo le abajo to fi go. Hello. Eka o.
0: Mo jentu awanu awanu ah apenu gbodi e
2: won kilo wa de se ara mu amo insecurity yen ni je ni kokun lo ni awe ko ni
1: agbo be e ma
2: ma se se
1: na de
2: polo e
0: no su mo
1: ni awan da e mo re ti pa ju lori le yes
2: ni su ni su seri acholo lákàrà pé láti ṣe ìdájọ́ ìṣe local council akó àṣeyọrí
0: ìwọ́n
2: ìṣe jointi yẹn ẹmọ́ra sí wọ́n tún jíyàn pé lọ́ndà yìí o ẹfúra o ẹfúra o ta lókàn ó yẹ ìrìn rẹ̀
0: ìrìn lókàn.
1: Ẹni tó ń jẹ́rìí òun àní fẹ́ gbọ́ pé òun lókàn.
0: Ni o lo kan wahala na
1: o to kan yo hello
3: hello baba olorun ilu
1: baba nje ope ni o gbadọ fohun
3: ewo iya kan to ba yin soro ni isin o mo me ma ki ijo kan ti
1: okunrin ni ki se ya o
3: iya wa kan ku
1: okunrin leni ya o
3: awa sin iya tan àwọn àfáwà béèrè wọn ní ta lọ́kàn tábà ń wòra wa lọ́nà nìdí àmì àwọn àfáà béèrè wọn ta lọ́kàn báyìí o ṣé kò yà nílẹ̀ ní pé níjọ́ kẹjọ àkọ́bí ìyá yẹn tó jọ́kùnrin ní ọ̀sìnṣẹ́gbẹ̀ẹ́yà
1: kábíyèsí
3: jọ́ kẹjọ àṣìṣẹ́ ojú kò tá a jọ ń wòra wa ni ṣé ọlọ́run ọba
1: ló
3: ṣe rí nìyẹn. Ẹ bàbá olóògbé ẹgbẹ́ ẹ̀kọ́ tí wọ́n ti yẹ máa ṣe ti yẹ bá wọn ẹ fi àwọn onígbẹ̀mbẹ̀lẹ̀ mọ́lẹ̀ àwọn oníríṣi
0: ìṣẹ̀lẹ̀
3: wọn a fi ṣe mu iwájú lọ
1: àwọn
3: ṣe wá rí ẹwà mọ́jàásùn ẹ̀mọ́jà náà gẹ̀rẹ́ o nítorí pé àwọn ará bí yìí wọ́n ti sá kúrò ní sambisa tó wà ní ọ̀yọ́ state wọ́n fọ́nká wọn ọ̀rọ̀ náà lọ o àwọn mẹ́rin gbọ́tọ̀ ń gbé bàbá àgbẹ̀ tí ń ti okó bọ̀ ń tí wọ́n mú ibi bẹ́ẹ̀ bí mẹ́ta mẹ́rin ni wọ́n bí ẹ bá gbọ́ sí ẹ ń bèrè tá a ti ń lu ilé o ẹ̀jẹ̀ ẹ̀mọ́jà aṣọ ẹ̀mọ́jà aná gẹ̀rẹ́ wọ́n ti wà lọ́yọ̀ ṣe tì o kọ́ ni wọ́n tó àbọ̀ ẹ̀bùn wá o ẹ ṣe àgbà wọn gbà o.
1: Àmì o àmì o kọmíṣánná bímbí oró mo ti ok you might lọ bẹ díẹ sáré gbà hello.
4: Ẹkálé wàá olórí ìlú.
1: Bàbá ń jẹ́ òpin ní o gbọ́dọ̀ fọ́ọ̀hún.
4: Ẹ kú iṣẹ́ takuntakun tẹ́ ṣe àárí ọwọ́ yín.
1: Ṣé ni mi ń làágùn látànà?
4: Wọ́n ní jí gbé wọn ní jí gbogbo àwọn tó wà nídìí ọ̀rọ̀ máa jíyàn jù máa pààyàn ọlọ́mọ àtàṣírí wọn ní Nàìjíríà.
1: Agbára ọlọ́run.
4: Olójúmọ̀ ló ń sọ̀rọ̀ láti kan Akínmọ̀rẹ́. Èmi káfẹ́ gbá yín mọ́ràn pé àwọn sójà wọn tí wọ́n fi ẹ̀mí wọn lélẹ̀ láti jẹ́ ká rí àwọn ọmọ yìí ẹbí ẹrántí wọn o.
1: Ẹrántí
4: ẹbí wọn.
1: Agbọ́yé.
4: Ẹrántí ẹ̀mí ẹbí wọn kò rọrùn. Àwọn kan àwọn láwọn tó dípẹ́ǹd lé wọn lórí. Inú gbogbo wa ń dùn pé wọ́n wà láàyè wọ́n wà láyọ̀ but àwọn sójà yẹn ẹbí tí wọn kí ló máa ṣẹlẹ̀ tẹ̀bí tí wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹjọ́ ẹjẹ́ kíjọba ọ̀ràn tí wọn kún ó sì ṣe nǹkan tó yẹ fún wọn olùdájọ́ nǹkan ló ń sọ̀rọ̀ láti wọn.
1: Ẹ kú la ká ètò pọ̀ ọpọlọ yóò ní ìjọba bẹ́ẹ̀ ni ó sámi lọ́jà nítorí lẹ́ẹ̀kan tí mò ń sọ̀rọ̀ tí à ń ṣe kẹ́dùn pẹ̀lú àwọn olùkọ́ wa àwọn èèyàn àwọn olùkọ́ wa tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ ó sámi lọ́jà nítorí wípé ọ̀rọ̀ pọ̀ ṣé ti àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn tẹ́gìrì wo aláwọn tó jẹ́ pé wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ lára àwọn ọmọ ogun wa náà pàápàá eléyìí tó ṣẹ̀ṣẹ̀ ti bi gbàdáǹdè tó tún ṣẹ̀ṣẹ̀ wáyé yìí ó wà ní ọ̀kan lára àwọn ọmọ ogun wa kan fi ara pa yànnàyànnà
0: àbírú àwọn báyìí tó jẹ́ bí oṣù kan àti díẹ̀ la lò ń bẹ̀
1: mo rí bá aṣọ ẹ ṣe fàyà mo rí á
0: wọ́n ṣà ń bèrè mi bẹ̀ẹ̀bẹ̀rọ̀kọ́ ẹ mọ̀ pé mo bá wọn wọ gbó lọ
1: ni. Wọ́n mọ̀ nígbà tí mò ń sọ ní ọ̀sẹ̀ tó kọjá pé mo fi 6,000 kún elélówó oṣù ẹrẹ náà rán mi létí.
0: About 2 million
1: mo ní kó wá jẹ́ 2 million 6,000
0: ẹ tó fi 5 naira kún gan.
1: 6,000 and 5 naira àwọn kan ń sọ wípé àna obi ẹlẹ́dẹ̀ wọ́n mọ̀ tọ́jú tiẹ̀ kò.
0: Ọmọ
1: wẹ́mu wọn àtúmọ̀ ibòmí tí àtúmọ̀ àrùn ẹ̀ lọ láìpẹ́ yìí
0: tí mo tún lọ wẹ́mu
1: elédè rẹ̀ wà fẹ́ pẹ́ńbẹ̀ gan.
0: Ẹ má jẹ́ pẹ́ńbẹ̀ gan.
1: kí ló dé
0: ìta lọ igan ojú rí tó
1: àwa náà mọ̀
0: ojú ayé rí tó
1: sórí bó ṣe wà lọ mo ń fọkàn ṣàdúrà
0: èmi
1: ò dẹ̀ lè wà nínú àdúrà kí kádùrà mi má gbà sí ẹ.
0: Èmi tiẹ̀ ti wá wò pé gbogbo àwọn ọ̀nà tààtọ̀ yẹn kí n tiẹ̀ wá mú yín mọ àwọn ọ̀nà yẹn torí ìgbà mí ìtẹ́ bá kọ̀
1: kákàn
0: tiẹ̀ jọ lọ.
1: Má ṣe yọnu mo mọ̀ pé ibi tó ń lọ ní pé bóyá a lè fẹ́ nídìí àti kéegi mú torí ipa fẹ́ bẹ̀rẹ̀ òwò àkàrà.
0: Bẹ́ẹ̀ni
1: má ṣe yọnu torí àti iṣẹ́ gìtà.
0: Ká tó rí gbódá kọ ẹ̀wà sí.
1: Ìbẹ̀rẹ̀ lọ́wọ́dé ló kọ ẹwẹ́ má jẹ́ á dára wa láàmú lórí sórí ohunkóhun tó bá rò pé ó lè wúlò fún wa tó bá rí láwọn ojú ọ̀nà yẹn.
0: Láwọn ojú ọ̀nà yẹn.
1: Ìwọ ṣètò a ṣètò ọkọ̀ tó máa gbé wa.
0: Ẹ ní tẹ̀lé mi. Kẹ́ẹ̀kan lọ.
1: Má jẹ́ ká ṣe yọnu.
0: Ó hàn sínú ibẹ̀ mọ́.
1: Alo.
0: Àṣà gbọ́dọ̀ ṣe lẹ́rù
1: bá bàbá. Kọ́mọ́ṣẹ́ bẹ́ẹ̀ bí owó oṣù á dín o.
0: Àìmọ̀ òjò dín.
1: Tó má ṣe yọnu.
0: Ẹjọ́ lé sí ni.
1: Ẹ lo o ti sá lọ. Mi wìlì ọ̀jọ̀gbọ́n Àlàmú ní ahoro ìṣẹ̀lẹ̀. Ó ní orin kan tí mo fẹ́ lò fún wọn báyìí.
0: Bàbá dáadáa.
1: Orin yẹn mo fẹ́ jẹ́ kó dàbí ìgbà tó jẹ́ pé mo fi wo ọkàn wọn. Nígbà tí ìṣẹ̀lẹ̀ pé wọ́n gbé ìyàwó wọn abilékọ Àlàmú olùkọ́ yẹn pẹ̀lú àwọn tó kù yẹn. Orin tí bàbá yẹn kọ nínú ọkàn wọn.
0: Orin yẹn mo fẹ́ kọ
1: ta fẹ́ bá wọn tún síta báyìí. Torí pé ó ti padà já sọ pé orin náà rèé o.

0: mi fẹ́ nígbàgbọ́ pé nǹkan orin yẹn bẹ́ẹ̀ ṣe torí pé alẹ́ òní ọ̀la àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó gbọ́dọ̀ ti máa yàtọ̀ bó tiẹ̀ jẹ́ pé láàárọ̀ yìí èmi ti gba professor Alamu ní ìmọ̀ràn pé kọ́ jọ kọ́ sì ṣe sùúrù díẹ̀ náà torí irọ́ ò dáa the stress was too much. So I need láti get over it. Come on, rush it, madam.
1: Bẹ́ẹ̀ni.
0: Don't rush
1: her. Ẹ farabalẹ̀.
0: Ṣé o ti yẹ yín?
1: Ẹ jẹ́ kára mọlé padà.
0: Torí a dúpẹ́ pé Ọlọ́run ò gbé oúnjẹ alẹ́ yín fọlọ́ngìn ni jẹ. Àwa náà rí gbogbo bẹ́ẹ̀ ṣe lọ sílé ìjọsìn bẹ́ẹ̀ ṣe dúpẹ́. Àwa gan a ń bá yín yọ̀. Ibi mélòó làwa fẹ́ dé ṣùgbọ́n táwa bá sọ̀rọ̀ ẹ gbà wá gbọ́ pé ta wí yẹn.
1: Bẹ́ẹ̀ lórí.
2: Big man wicked but common man wicked.
0: Hello.
3: Báyìí sẹ́ni tó pa kú.
0: Ìṣẹ́jú kan àtààbọ̀.
3: Báà ṣe fẹ́ orí.
0: Bẹ́ẹ̀
3: náà lórí.
0: Èmi
3: la ò ní
0: yọ̀sí.
3: Inú ògbó òṣèré bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ lọmọ kò ní ṣe. Òṣèré bẹ́ẹ̀. Akóríire.
0: Náà.
3: Bẹ́ẹ̀ni bí Adéhùn níjọ́ máa tìyàwó wa dé o.
0: Ìgbọ́n
3: Yorùbá ló kù nígbà ń rú o. Ẹgbẹ́ tó sọ àbò yọmẹ́ ẹ pọ̀ o.
0: Ọmọ
3: ìsàlá bẹ̀bí ọ̀rọ̀. Ọmọ ìsàlá mẹ́jà kankan o. Àtọ̀gbọ́ ẹ̀ ti wa o. Ẹ dákọ̀ ẹ̀ bí mo jù àwọn tí wọ́n jí fóun ẹ mo jù tó wọn o.
0: Ìyá
3: tí wọn mọwọ́ tí wọn mẹ́tẹ́ wọ́n jẹ ìwé àmọ́ tí wọ́n jẹ o. Ṣọgbọ́n tọ́jú wọn. Mo sì fún ọ lẹ́sọ̀ àbò tó dáa.
0: Mo
3: sì fún ọ lẹ́sọ̀ ìtọ́jú tó dáa. Àtọ̀jà àtijọba kìnyẹ́ Ọ̀yọ́. Àwa bẹ̀ ìjọba kìnyẹ́ Ọ̀yọ́ àtàrẹ. Ẹ dákọ̀ ọ̀rọ̀ lókà gọ́ọ̀mẹ̀ntì. Ọ̀dọ̀ lọ́ọ́ yín. Ẹ fáwọn alága lókà gọ́ọ̀mẹ̀ntì wọn ni mo ti ságbègbè wọn. Orí lókà gọ́ọ̀mẹ̀ntì ló gún gbéńgbà àwọn èèyàn. Wọn ò ní jẹ́ agbérí òní gbàbọ̀ ni o. Ẹ pé sọ ọpọlọ yóò ní ìjọba o. Báyìí sẹ́ni tọ́ka kú.
0: Mo jẹ́ ó ti re dànù ó re bété. Ok ẹ jẹ́ ká sáré lọ fún side hustle tá a bá padà dé àwọn nọ́mbà sì yí ìwọlé but à ń padà bọ̀ ẹ kó kalẹ̀ ń bẹ̀ yẹn o.

0: 105.5.
1: Má yìí kúrò mbẹ́.
2: Ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ Bíbélì láti ẹnu ìránṣẹ́ Ọlọ́run. Ajíhìnrere tí ń bolo àti fẹ́ òjò. Olùdarí ilé iṣẹ́ ìránṣẹ́ Revealing Jesus Ministries. Ayé rẹ kò ní rí bákan náà mọ́.
3: Ẹ já gbàdúrà. Ajíhìnrere àti ìyá fi gbogbo ọpẹ́ àti ògo fún ọ lónìí o fún orí ọ̀fẹ́ tí ẹ tún fún wa pé ká tún jẹ alábàápín àti akẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ lónìí. A gbàdúrà fún gbogbo ènìyàn tí ó wà lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ ìlónìí wípé kí ọ̀rọ̀ rẹ kó la ipa nínú ọkàn wa kí òye ọ̀rọ̀ náà kó yé wa yékéyéké àti èmi olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ kádi aláyọ̀ kádi alábùkún fún lórúkọ Jésù Kristì náà olúwa wa àmì. Ẹ̀kọ́ Bíbélì ni ètò tẹ́ ẹ̀ gbọ́ lónìí o. Ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí a sì ń ṣàgbéyẹ̀wò rẹ̀ ni a pè ní ìhìn rere Jésù Kristì. Wérò orí kìíní ẹsẹ̀ 16 oní Paul apostili ó ní èmi kò tijú ìrere Kristì nítorí pé agbára Ọlọ́run ni sí ìgbàlà fún olúkúlùkù ẹni tó bá gbàgbọ́ fún Júù ṣáájú àti fún eléni pẹ̀lú nítorí pé láti inú rẹ̀ la fi òdodo Ọlọ́run hàn láti ìgbàgbọ́ dé ìgbàgbọ́. Àti mo ti ṣàlàyé nǹkan tí ìrere jẹ́ fún wa pé ìrere jẹ́ ìròyìn rere ìròyìn ayọ̀ tó ṣe pé téèyàn bá gbọ́ yóò tan òǹgbẹ ọkàn èèyàn màmá sí rántí ó ṣèṣe kẹ́yìn máa gbọ́ ẹ̀kọ́ ó ṣèṣe kó jẹ́ pé ọdún alákọ̀ọ́kọ́ tí wo gbọ́ ẹ̀kọ́ ìlele náà mo ti fẹ́ ní ẹjẹ́ àti ẹ̀ ṣe àwọn olóyìnbó máa ń pè kankan ní revision ẹjẹ́ tún yẹ̀wò so mo ní ìrere yìí ó jẹ́ ohun tí èèyàn ó gbọ́ ìròyìn tí èèyàn ó gbọ́ tó ṣe pé yóò sọ èèyàn di ẹni ìgbàlà tó ṣe pé yóò tan òǹgbẹ ọkàn ènìyàn àti pé ó jẹ́ ìròyìn tí ó máa ń fi ayọ̀ kún ọkàn ènìyàn láyé so kì í ṣe téèyàn ó gbọ́ tó ṣe pé ọ̀wà banújẹ́ gidigidi tó ṣe pé ìdálẹ́bi ó wà kún ọ lọ́kàn rárá ó jẹ́ ìròyìn tó ṣe pé tó o bá ti gbọ́ báyìí gẹ́gẹ́ bẹ́ẹ̀lì ṣe sọ níwèé ṣe àwọn àpòsílẹ̀ orí kẹjọ ní ẹsẹ̀ kẹjọ yẹn nígbà tí Philip tó wàásù Jésù tó wàásù ìrere Jésù Olúwa ní ìlú Samaria Bíbélì sọ pé ayọ̀ ńlá sì kún sínú sí ayọ̀ ńlá kún ìlú yẹn torí pé kí ni o ẹnìkan wọ inú ìlú yẹn ó sì wàásù Kristì fún wọn. So ohunkóhun tá a bá pè ní ìrere tó ṣe pé lẹ́yìn táwọn èèyàn gbọ́ tán tí wọ́n bá gbọ́ ìrere yẹn ní tí wọ́n pè ní ìrere ni o tí wọ́n bá gbọ́ tán tí ò jẹ́ kí ayọ̀ wọn kún ṣùgbọ́n tó mú kí wọ́n banújẹ́ gidigidigidi tí wọ́n wá nídálẹ́bi ọkàn kì í ṣe ìrere nìyẹn o kì í ṣe ìrere olórin kan ó ní ṣẹ̀ṣẹ̀ nínú mi dùn ayọ̀ kúnnú ọkàn mi torí mo ní Jésù ayọ̀ kúnnú ọkàn mi torí mo ní Jésù Olúwa ayọ̀ kúnnú ọkàn mi. So bí èèyàn bá gbọ́ pa Jésù kìsì nípa ìrere ni o nípasẹ̀ ìrere ni o kí ni ó ṣẹlẹ̀ ayọ̀ ni ó kúnnú ọkàn rẹ̀ pé àṣẹ tí Ọlọ́run ṣe fún mi lélẹ́yìí ṣé pé Ọlọ́run fẹ́ràn mi tó báyìí Jòhánù orí kẹta ẹsẹ̀ kẹrìndínlógún torí pé Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó sì fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fúnni pé ẹnikẹ́ni tó bá gbàgbọ́ kó má ba ṣègbé ṣùgbọ́n kó lè ní iye àìnípẹ̀kan. So ohun tí ìrere dá lórí nìyẹn ìròyìn máa ń fi ìròyìn tàbí ìhìnrere yìí ìrere Kristì yìí ó máa ń fi ìfẹ́ Ọlọ́run hàn fún ènìyàn ni. Ọmọ gbàgbé pé àwọn òpó mẹ́ta tó gbé ìrere ró òpó mẹ́ta tàbí ìṣẹ̀lẹ̀ mẹ́ta tó gbé ìrere ró àti wo máa ti ṣe díẹ̀ báyìí màmá ìwé Kọ́rìntì kíní orí kẹẹ̀dógún láti ẹsẹ̀ kẹta òní síwájú ohun gbogbo mo fi èyí tí èmi pẹ̀lú ti gbà lé yín lọ́wọ́ bí Kristì ti kú fún ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí ẹsẹ̀ kẹrin àti pé àsìkò rẹ̀ àti pé ó jíǹde ní ijọ́ kẹta gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí. So ìṣẹ̀lẹ̀ mẹ́ta tó wà mẹ́ẹ̀ náà ni ikú Kristì ìsìnkú rẹ̀ àti àjíǹde rẹ̀. Ṣé ẹ rí ìṣẹ̀lẹ̀ alákọ̀ọ́kọ́ la mọ̀ sí wò àmọ́ kan ní orí ikú Jésù náà láti sì wà bẹ́ẹ̀ torí mo fi yé wa ní ṣé mọ̀ pé mo pe èdè kan níjọ́ ní mo ní tí ikú tó fa ikú tó mú ẹ̀ṣẹ̀ tàbí ẹ̀ṣẹ̀ tó mú ikú wá ní ayé tí ò bá yé wa àti pé irúfẹ́ ikú gan tí ádámù tó kú tí ò bá yé wa irúfẹ́ ikú tí Jésù Kristì tó kú kò lè yé wa náà. mo se da wa pada sinu we genesis genesis ori keji at genesis ori keta nibati olorun pa lase fun adam ati efa wo pe gbogbo igi to wa ni ogba eni ke je elele je o iyan ni pe mo fun yin ni iyanda mo fun yin ni ominira lati se onkohun te ba fe sugba o ma je ninu igi kan igi yi se ni igi ti be le pe ni igi imo rere ati buburu oni jona to ba se ti je nu re kiko ni iwo kwa se ri pe nu we genesis ori keta adam sa igbonu si ase olorun o si igbonu si ofi olorun o kojala e se mo pe de ti mo tin pe niyan aha looto ni pe olorun fun ni iyanda lati ti onkohun to ba fe sugbon o se lodi si oro olorun lati wa imo lona ti ko to o wa imo lati odo satani itanje satani nipa oro ti satani so fun efa oro yen na se ni efa na wa lo so fun adam into fa ese wonu aye ni ese mo pe beli so fun wa pe olorun ni kiku ni iwo oku mo so fun ani jo ni mo ninu ewe ninu ede beru ta fi ko ese beli yen bi won se ko bi won se so ide bi mo se so nu ede beru ni ninu iku ni iwo oku ni kiku ni iwo oku so yen ni pe ki se iku kan ni adam oku so iku alakoko to ku ni iyapa kuro lodo olorun se mo pe mo so fun a mo ni iku je iyapa ha so iyapa lo sele olo aya nipa ko lodo olorun iko elekeji na ni pe to si sele to man sele fun gogo eyan na ni o leyin igba ti eyan ta ba so pe eyan ku tabo salaisi ki lo sele aya ni yen nipa kuro laarin awon eniyan tabi aya emi re kuro nipa aya emi re nipa eje pe beyen aya emi re nipa kuro ni ago ara re so iku elekeje niyan sugbon iku eleketa kan tu wa na ni iku ayeraye tabi iku orun apade yen ni pe te eyan ba ku to ku gege bi elese lai ni ibala iru eni be o lo sibo lo lo yo lo si orun apade so iku meta to wa niyan iku temi to man sele ngba te eyan ba sin gbele aye yen ni pe iru eni be o aya nipa ku lodo olorun ko si repo kankan laarin ohun ati olorun iku elekeji to man sele na to se fojuri yen na ni pe eni na a o salaisi agbo ara re o sise mo aya mi re nipa kuro ni agbo ara re sugbon emi re ta aya nipa yen gan ibo ni o lo orun apade ti emi yen ba lo o ni be le pe ni iku ayeraye se ti ri be mama so to ba je wi pe iku meta ti adam ku leleyi yo wa je pe ngba ti bele ni bi Kristi ti ku fun ese wa gege bi iwe mo ti wi Jesu Oluwa na ohun na funra re o gbodo la iku mete ta koja bi o ba se ise ra pada wa ni toto iku mete ta ina lo gbodo si kini mama o gbodo la koja bele si so fa pe nkan to sele gangan niyan iku ori igi agbelebu ti Jesu Oluwa ku ki se pe o ti salaisi nikan ese mo pe iku meta lo ku bi Adam se ku iku meta to se pe nkan lakoko to sele na ni wipe o ni iyapa kuro dodo olorun tori Jesu Oluwa je etutu fun ese gbogbo alaye ohun na lati se kini o lati to iru iku yen wo tori bele so fanu we beru bele so fanu we beru ri keji a je fi ese yen han wa o salaye nkan kan fun wa nipa ise lala ti Jesu Kristi to se fun wa e je pa iwe beru yen lati ese ikesan iberu ori keji ni ese ikesan bele so fun wa o ni awari eni ti ada awa awari eni ti adara rele die ju awon angeli lo ani Jesu kini tumo ede yen yen ni pe je mo pe awon angeli won ni agbo ara bi ita wa emi ni won so o ni pe ada Jesu Oluwa rele ju awon angeli lo yen ni pe Jesu Oluwa re ara re sile lati gbe awo eniyan wo Philipi orikeji na so je fun wa o gbe awo eniyan wo o ni ari eni ti adare le die ju awon angeli lo ani Jesu eni ti a fi ogo ati ola dele ade nitori ijiya iku se ti ri o nitori ijiya iku so Jesu Oluwa o ku fun ese wa to ba di lola o tu tesiwaju ti bi a se sagbeyewo ero iku ti Jesu Kristi to ku fun wa
2: fun alaye idan si ibere tabi lati se oniruowo eto yi e kan si wa lori number yi 081-633-09793 le kan si 081-633-09793 e tun le download eko yi ati awon eko miran lori website wa www.ekobibeli.org eko bibeli jesu nibi gbogbo.

0: Hey, now where can you take all this power do, sir?
1: I have made money. I have made too much money.
2: Padà látò jọ ọjà ẹ kó àdúró tì ẹ ṣe gan ẹ kó ìfẹ hello ó rà pé ìpè kan wọlé hello
3: hello
2: hello yeah
3: hello ẹ kú wa gbálẹ ọ
2: ó jàre
3: ẹ di abọdún ìlú kọ mi
2: láti
3: àpẹtẹ
2: káró ilé bàbá o ó dàbí ẹni pé kọ̀nẹ́ẹ̀tì máìkì mọ́ fóònù yín lálẹ́ yìí.
3: Hello.
2: Ok.
3: Ṣé ẹ ti ń gbọ́ mi dáadáa báyìí?
4: À ń gbọ́ yín bàbá.
2: Tútù yẹn jáde dáadáa.
4: À ń gbọ́ yín.
2: Ó jáde dáadáa.
3: Ó yẹ kí èṣù kan náà ó máa fọ́ lépo láìmọye ìgbà.
2: Ó
3: yẹ kí ìjọba wọ́n ti tètè àfọwọ́ àsìkò ìgbà tí ọba tó gun. Ilé yẹn bì sí àkóògùn.
2: Bẹ́ẹ̀ni.
3: Kì í ṣègbà tí ogun bá dé tán. Ṣé ẹ gbọ́ pé wọ́n tún gbé ẹgbẹ́ kan lọ lánàá bí gan ní abúlé mi?
2: A gbọ́ bẹ́ẹ̀, a gbọ́.
3: Ṣé yẹ ká ṣẹ̀ máa tún dúró di irú nǹkan bẹ́ẹ̀ yẹn? Ọ̀rọ̀ kan ni kí lẹ ti ń pe permanent aircraft now. Drones, owó rẹ̀ pọ̀, individuals máa ń rà á, kí nìjọba kí làwọn ìjọba wa ń ṣe táwọn ò lè ra drones. Wọ́n dẹ̀ ṣe CCTV camera káàkiri àti inú igbó àti inú ọ̀dọ̀. Ṣé wọ́n ti nígbà tá a bá àmọ́ wa kẹ́dùn wọ́n fi tún fáwọn kan lọ oníkan. Ó yẹ ká gbọ́ náà ó.
2: Ó yẹ ká gbọ́
3: náà. Èmi ò mọ̀ bí sáà bá kínú ìlẹ̀ o. Àní àní rí wàhálà o. Yòókù bẹ́ẹ̀ la o.
2: Ọ̀kọ̀ọ̀kan la máa jí.
3: Àní.
2: Ẹ ṣeun ẹ kọ́ ọgbọ́n nú. Ọ̀rọ̀ yẹn lóòótọ́. Bó yẹ ká gbọ́n. But ibi tèmi ń lọ bẹ̀ ni pé ṣé ẹ ń sọ pé my leader ọgbọ́n ni. Now ẹ jẹ́ ká sáré ìmáfojì Peter Ekare Matthew Ajibade ẹ ṣe àmì afa abániṣe ẹ kalẹ̀ ẹ ṣe gan ni. Nígbà tí ọba Makin jáde sọ̀rọ̀ láti dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn. Àmọ́ ọ̀rọ̀ kan wá tún jáde lẹ́yìn ìgbà náà táwọn èèyàn wá pariwo sí. Ṣùgbọ́n kọmíṣánná bí ń bí oró mo fẹ́ bèrè ni pé ṣé ọ̀rọ̀ yẹn tí burú jù ni. Nígbà tí apàṣẹ ìpínlẹ̀ tó bá ké gbàjarè tó àwọn àgbá ìjọpọ̀ orílẹ̀-èdè lágbàáyé wípé tọ́ ibi tí mi ti ń ṣàkóso tí mi dẹ̀ ń gba security vote lé lórí o ẹ gbà mí o àwọn aláṣẹ wa látòkè ó dàbí ẹni wípé wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ ìjínigbé yẹn wá bá wa ṣe ìwádìí lórí ẹ̀ ṣé nǹkan tí ọba Makin sọ yẹn ṣó ti wá burú jù ni. Torí wípé nǹkan tí àwọn kan sọ ni wípé ó ti ń lọ́rọ̀ òṣèlú nínú. Àti wípé ní orílẹ̀-èdè tó wà lábẹ́ àkóso tara ẹ̀ tó ní olórí àti ààtò ìjẹ́ adarí lórí rẹ̀ káwa máa dọ́gbọ́n ké gbàjarè lọ sí àwọn ẹgbẹ́ àgbáríjọpọ̀ orílẹ̀-èdè lágbàáyé pé kan máa wá tọrùn bọ bá a ṣe ń ṣàkóso tiwa. Ìyẹn níbi tí àwọn kan sọ pé ó kù díẹ̀ káàtó sí. Yìí lọ bá tí se mi ta ba ni di owo na ngba mi a ma nkan si awon ara okere to ba de ti do ni gba mi gba mi ta ba ke pa awon ara okere na emi o ti ro ko buru ju o bo ti le je wi pe asomo wi pe tori pe nda niyan bi fe so wi pe a fe dije dupo gba re lojo la lo fata kan fi ndogba awon kan pe kini ni stage manage egbo se awon omo lebi oluko imo isiro ti won ran lo soro asante se ajoso wa laarin won ati ijoba apapo tenna ka esun si wi pe won stage manage re ni wi pe to a ma mu eyan yin kan wa mu eyan yin kan wa ran lo soro asante se faramo kawon yin na wa ni afaramo to re ni stage manage ni stage manage ni awon mo gun le wa tawon na ni yawo ati omo ti won de ni ebi ti ati ri eni to ti di opo bayi eru eyan meji di teni kan soso ati romo to da laini baba bayi nitori pe ko mo mi le lo baba ba ti e laye e de pe ni stage marriage odindi yawo le to sise siru ilu gege bi oluko won gbe e wo woman yen bo se run ha gogo na won fa so bi won loju awon okunrin nu won wa de won le won seke seke la isobo ninu igbo nla ero jeje to je ko niruru nkan lo le ti be yo ko sani bo ni paje e de pe ni stage manage ti awon igbiyanju ti awon my leader ton wa se ati awon o ti e larabirin kan baye jinjo raisi o da papu je lo npe awa wi ta iri o wi gbolohun kan jade o ni o ye ki CCTV gbogbo bi awon omo ogun wa se lo gba awon akeko wa yen awon omo wa to luko yen o ya ka ma ri CCTV ti e na fe de o anyone stage manage ni abi what stage manage ni gbogbo nkan daru awon amo tekun awon to ba lo ba lo awon awon ile kuse kuse ti won gbe awon ado loro alagbele ero si to bugba mo to gbe mi e de ni won stage manage e jo ngba na oluko ti won gbe da si lorun ti won dun a fe ri aye e to ba je pe won stage manage e ni bi be ko gbogbo eyin te n so awon ipede rirun yi lenu e lo dake bee bee ba wa dake bee nitori oselu mo layo lati so fun yin gege bi aso tele pe ti yin na ade o titi yen na ba de awon my leader na le ma pe owo lo na ni a tun fi gbeyin na le nipa inawo gbogbo eru gbogbo eto gbogbo se ru e wu yin komi maja sasun
4: I say eri pe lati eri pe bi o bi be ja pata lale yi mi o tori wipe lakoko na gbogbo nti o ti nfa ka ma pariwo ma ro yin lotun losi ati kokoko ri wipe a ni aseyori kan lori o ti kokko o ti kokko bu itu
5: ororo itura
4: si ogbe wa o won so wi pe won stage manage o won stage manage o won politicize won politicize o ohun ti emi fe so si ni wi pe eni o je be ni bi o si je be koni kaluku wa seri oro emi omo eniyan o ma koja ka ma fi se awewa ohun to ba ti mu to ba ti la emi to ti je wi pe an soro nipa igbe aye alaafia fun omo eniyan o ye ko je ko bori gbogbo ohun ti eniyan le fe ma ro lokan re a o gbodo fi oro yi se awewa baba si wa ri enikeni boya bo se wi ye o fe ri be abi ko ri be ba pa ri awon kan ti won ta fasoke yi do bori awon ba ma tun wa e tun ero ara won pa tori wi pe boba yi o ri won torun wo won o ba re enikeni to ye tori ti o da abi ti o je to wa pa omo la keji re lekun o na lekun to nduro de nigbeyin oja aye re
5: dadan
4: awon oloyibo ni you who kills to live we have death awaiting him. Amen. I mean, all you who kills to live or to have success. Oh, no, man, need, oh, man, read death, oh, man, read destruction, no, at the end of the day. Oh, to a kamaru lele. Kamas of Tokori, unta je, kafi ba, unta je, kafi ba je. So, unti mori mbe lak o kono, ati e dupe, lo wo lon, wipe, bote le je wipe, kusi ba ishe fe, sko iton yi, a won kan ti ba ishe le, yi won ti ba rin.
5: Ben.
4: Iru awon to je awon mogun il awon mogun le wa ti won ti ba rin wa nbe awon ara ilu to ti faragba ohun na wa nbe ohun temi o ba ri nbe ni wi pe ati apa otun ati apa osi ohun to se pataki ni wi pe ki a wa ni isokan ki a ma je ki gbogbo ohun to je differences wa ko ma fa ai bale okan fun wa ati fun ara ilu awon adari wa eje ki won pakiti mole ki won se ohun to to la fe ki won o se mi kan wa lati ro won loni ni lati ro yin wi pe e se ohun to to eyo ta fi so ti nipa ti yin wi pe nigba lagbada gbagbaja wa ni ipo nigba ta modu wa lori oye o se daada oro bi oju bayi lo
5: e se o adupe o
6: e le ka wo to sun nisin Adeleke ni won gbe kale. Tolo unu fe je governor. Temi bi pe PDP o ware ni kankan gbe kale. Won wa le gbe baba Adeji dancer. Won ko so be ni won mi te kitiche. A good candidate o le wole mo Nigeria. Tori pe ton ba fe nibe. Enye wowo ni to pariwo kiro o le wole. I told him lo be fayo se daada. The problem is this. If I don't say, at if I am, if I can't lose one pound, if I'm under the family, you know, book gang full rare. Oh, you call my pay. Once you don't see, but you call my pound to lose now already. Bomb Muslim, or to lose. Bomb Christian, or to lose. Hello, between the movement and you got ready. Suppose you know, back on the buyer and the decorous of people who believe in one idea. Why sit down to believe in one idea? Ogbon ni tun fe gbon ogbon tawo lowo ni se awon jawo lo debe ogbon ta biola se won je o debe ni fa ti ku gan gan gan gan gan gan mo pariwo fa ti ku gan gan gan gan gan gan gan to gbon o babura won re lepa awon kan wa to fi yan je ni Nigeria yi they are 17 in number awon alagbara they are 17 in number awon lo fi are je you quote me that video
7: olori ilu
8: lópò ìgbà àwọn èèyàn kí mọ bí dé tàwọn ṣe máa ń tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ ẹ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lè mi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí
9: Yé, mo gbe o. Data ti mo sese se ma ti tan.
10: Se mi o so fun e.
9: Jara e. Ma je ki phone e ma fi data re se o ble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba kugba.
10: Ero ibani soro laso le mi o. Kokoro ti nje data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
9: Je igbadun data re ni welemu. Live it 100 MTN.

0: 781-374-7735. 081-347-7135. See you there.
1: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kì í mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
2: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
1: Ṣé mi ò sọ fún ẹ?
2: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
2: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
3: Brotherly, na today o. 3-3 Connect Bar Tour. No let us hear no seat to you.
4: It's the 3-3 Connect Bar Tour. Come into select bars near you this weekend and in the coming weeks. Gather your crew, come enjoy great music, games, and the chance to win prizes when you buy 3-3 exports. So come to the 3-3 Connect Bar Tour and share the taste that brings us together. 3-3 Export, taste that unites. Not for sales to persons under the age of 18. Drink responsibly.
5: Flash FM 105.5.

0: ìtùnú dixie ló máa jẹ́ kẹ́ láǹfààní láti jẹ́ pé kẹ́ ẹ gbọ́ wa dáadáa lápá ọ̀dọ̀ ti yí bẹ̀ yẹn. ọ̀gá wa túnde ọ̀làwúwo lólóòtú ètò alex ferguson ti já ní olóko dáná lóko mi. olóko ilé tó ń dáná ròyìn eré ìdárayá lórí afẹ́fẹ́ lédè yorùbá ti àǹtí àdì sport actor àtò ilé tó wà active. ẹ wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ti iléeṣẹ́ wa ń bí facebook ìkànnì ti splash 105.5 fm ní facebook àbí splash 105.5 ìbàdàn ibi tẹ́ gbà wọlé nù tàbí ní tiktok àti sìjáni olóko dáná sport actor. ẹjẹ́ á bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà ṣùgbọ́n ká tó bẹ̀rẹ̀ ní tó níṣe pẹ̀lú naija ṣe é gbàgbé ó ń súnmọ́ wa o káàṣì at 2 years káàṣì ẹ̀ ń pọ́dún méjì yìí bọ̀ nínú oṣù yìí náà ni àtún yí ìdẹ́gbẹ̀ngbẹ́ mílíọ̀nù fáwọn èèyàn tí ó gbọ́ pẹ́ lọ́jọ́ náà kó tó wá dìgbà yẹn tójoojúmọ́ yẹn lọ o tójoojúmọ́ yẹn lọ ìyẹn kan tún máa jẹ 25,000 lásàlẹ̀ yìí bá a bá ń sọ nípa ti káàṣì ẹ̀ *347*1004*1#* *347*1004*1#. kóòdù yẹn nìyẹn láti gbẹnu sí káàṣì ẹ̀ olóòtú ń plè káàṣì ẹ̀ láti jọ yìí jẹ́ káàṣì ẹ̀ jẹ́ ti gbìyànjú talẹ́bí àwọn èèyàn mú nǹkan jẹ́ ń bẹ̀ yẹn lápá àbí lásìkò ìwọ́n mú nǹkan jẹ́ gidigidi gan ni o bàbá sọ nípa ti káàṣì ẹ̀. àwọn tí a ń fezí ní tiktok tó tó ànábì àfáà tó tó fún nù ọbaṣà àkódéṣàn àbí àkófáṣàn òun náà ti wọlé báyìí ẹjẹ́ abẹ́rẹ́ ní ti kábẹ́rẹ́ ní tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè wa nàìjíríà ní ìmúrasílẹ̀ dé ìdíje fi ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ ti àwọn obìnrin ti ń kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀ yìí balógun rashidat ajibade ó ti wọlé o òun àti mọ̀mọ́ agbábọ́ọ̀lù asisat oshoala òun náà ti wọlé aṣọ́lé fún ikọ̀ ti super falcons chiamaka nnadozie òun náà ti wọlé o àwọn tó kọ́kọ́ wọlé lénìí ibẹ̀ láti rí glory ogbona christy uchebe fatima olóko náà bẹ́ẹ̀ olúwa tó sì dì mẹ́yìn rafiat imran náà bẹ́ẹ̀ shukurat oladipo òun náà bẹ́ẹ̀ inú àwọn agbábọ́ọ̀lù tó tètè wọlé bí nǹkan ṣe rí nù ìpàgọ́ ti ṣílẹ̀ ìyẹn ní casablanca láti àná látẹ̀ni èyí náà mọ́ndé gbàgbà tó yẹ pé lẹ́ẹ̀ ti mọ́ èyí náà ni ìpàgọ́ sílẹ̀ ní ìmúrasílẹ̀ dé ìdíje ti afcon ti àwọn obìnrin tí ó mọ láǹfààní àti wáyé july 26 ni ó gbìnàyà tí ó sì láǹfààní àti tẹnubodò ní ọjọ́ 16 oṣù kẹjọ august 16 bí nǹkan ṣe rí nù ìfìyègàbága wa àkọ́kọ́ àwa àti malawi lájọ gbé pẹrẹgì kaná tó bá di july 18 ní al-madina stadium ní rabat ibẹ̀ ni ó ti láǹfààní àti wáyé bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ẹjẹ́ sanwó iwájú ẹ ti ń béèrè kóòdù káàṣì ẹ yìí *347*1004*1# kóòdù yẹn nìyẹn láti gbẹnu sí káàṣì ẹ n ò ní pẹ́ yí koto lálẹ́ yìí bàbá sọ nípa ti káàṣì ẹ ti ń plè káàṣì ẹ ti pẹ́ o ìjẹ́ káàṣì ẹ o ti gbìyànjú tààrẹ̀ o ti gbìyànjú tọ̀sán gbìyànjú talẹ́ náà àwọn èèyàn mú nǹkan jẹ́ ń bẹ̀ yẹn gan-an lápá àbí lórí idán gangan lálaalẹ́ ẹjẹ́ àwọ̀ ẹjẹ́ àgbà orílẹ̀-èdè norway wọlé ìfigagbága tó wáyé láàrin ilẹ̀ gẹ̀ẹ́sì àti ikọ̀ẹ́gbẹ́ agbábọ́ọ̀lù ti àgbà ọ̀jẹ̀ ti orílẹ̀-èdè norway mọ́jì agbóhùnsí mẹ́ àwọn ọmọ bíbí orílẹ̀-èdè norway wọ́n ti ránṣẹ́ kú sí agbábọ́ọ̀lù fún ikọ̀ ti atletico madrid tá a bá ń sọ nípa alexander solot wọ́n ti ránṣẹ́ kú sí pé tá a bá mú ọ àti wọ́ o àti ìyàwó rẹ náà o àwọn ò pa gbogbo yín dànù ni kí a ló fa gbogbo eléyìí wọn ni iwo mo pe igbese to gbe ifigabaga to waye laarin Norway ati le Gẹ̀ẹ́sì igbese to gbe yen opolopo lo ti demi won legbodo ti wo si mo kankan pe eyin agba ball e ma wo pe oju teyin fi wo ball lawon olulufe na fi wo ball pe eyin o mo pe lara awon nkan ti awon eyan fi lo isemi aye lasiko ta wa yi o na ni ball alafesegba abi ka ni ere idaraja lolokun ojo kan sugbon ball ni number 1 pe pass to ye ko fun Eli Haaland ifigabaga laarin le Gẹ̀ẹ́sì ato orilede Norway Eli Haaland da duro bayi defender yo kan to ku o ti di 2 against 1 defender kan to ku ohun tu wa duro si waju ti e pe o ni koja ile lo taju le bayi to le fi pass ile fun Eli Haaland o wa da ball gba ki wo na fe go ka si lo fun Eli Haaland ni bo ohun ni se ka ti e lo wa fun to wa gbadanu a so pe Eli Haaland ni o gbe pe ta si mo pe to ba fun 80% assurance wa pe Eli Haaland o le lose ball yen laye anjano striker iwo wa da ball gba o pada bi fi ball ohun o pada fi se n to da pe njo ki jo ta ba mu o ita won lo ololufe ball alafese gba omo ibi orilede Norway in ti won ko si Alexander Solot nu pe to ba ya ti to ba tin bo ninu odije fi eye agbaye mo tele won pada so orilede Norway o mo gba inu ko ti Atletico Madrid lo mo gba inu ko ti Atletico Madrid lo to ba pada wa ba ba mu o o da fi mu mo ati wo ati yawo re yen Lena Senes o e da fi mu mo e ti ba aye opolopo je en tan ba fi le meyin na sowo mewa o se yin in ti won so fun Alexander Solot nu boya yo apada lo le o abi ko ni lo le o o ku si Alexander Solot lowo won ti le lenu pass awata mo ball igba igan gbogbo ala wo pe da kini ile Eli Haaland ti o gbo kankan o si dagba o ku pada fi ball ohun se kankan won ni jan ba mu to ba lo le odun to ba gba mu to ba lo le odun ti an ba mu sowo won leyin eje re o gbe emi ko mo wi be o awon ololufe bolu alafese gba lorilede Norway awon won so be lati beye ka so won waju agba bolu nigba kan fun orilede ti Uruguay to tun se daada fun won paapa julo idije fi eye agbaye odun 2010 baba so nipa Diego Forlan won ti kede gege bi oluko ni agba oje ti orilede ti Norway o gege bi tin te a lowo nu won tun jodi bi mo pe kii se ikwege agba bọọlu agba oje nikan oni o mo je oluko ni won baba so nipa ti Diego Forlan won ni yo mo sise gege bi under 20 coach na yo mo sise gege bi under 20 coach iyen fun orilede ti Uruguay orilede re na ni ta ba so nipa agba bọọlu nigba kan o gba bọọlu fun Atletico Madrid olorepo oluko ni Marcelo Bielsa won ni ki sise ko agba oje nikan yo mo se o baba so nipa Diego Forlan yo mo sise under 20 ise ko agba oje nu ti orilede ti Uruguay gege bi tin te a lowo interim coach ni won pe oluko ni fidi e ninu ko agba oje bi nkan se rinu yo mo se mejeje papo mo ra won na ni lati beye ka so won waju *347 *1004 *#1#. Code cash yenu. Code cash yenu. 25,000 benle lale yi. Fenty yo gbope. Lati be yenka sonwo waju. Yikwe gi agba bolu ti PSG. Wala wan shetan lati £110 million. Iyen release clause. Ile ti nbe lori adehun agba bolu. Fun ikwe gi agba bolu ti Aston Villa. Ta ba nso nipa Lucas Digne. Ele to ti fi gba kan gba bolu nu ko egbe agba bolu ohun ri tele. Sugbon bayi inu o nbe nu dije fi eye agbaye. O nbe nu dije fi eye agbaye. Baba nso nipa Lucas Digne. Agba bolu lowo eyin lapa alaafia ni. Fun ikọ egbe agbábọọlu ti Aston Villa mo ja gbọsi nbe o agbábọọlu yi tin lo bi eni odun 22 bayi ta ba nso nipa gba ballu yi eni odun 22 July 20 o na ni o pe 32 years ta ba nso nipa gba ballu release law si e gangan o je 10 million iko ti PSG ni anfani ni o je fa won ba won ba ile ri gbe o alakoko ni pe o le gba ballu gege bi left back alakoko nu elekeji o le gba ballu gege bi right back pe njo ti o ba si Nuno Mendes nle aba won ni figabaga kan to pataki awon Alvarez Nuno Mendes pe eni ti won jo pin ayeye gba ti o Hernandez abi Lucas Hernandez pe awon o ti mojo la Lucas Hernandez yo koda ti Lucas Hernandez gan ba wa nbe awon kan ma lo yen lege bi center back ni Lucas Zigni abi ri afa so re ojoku won so news e lowo oni won se afiyan figabaga France at orile de Paraguay mo soro e lowo bayi odo e ni goalkeeper France lo ti bere lo kick se ngba o fe start ball bi nkan se ri lapa abe yen niyan opolopo idunadura ni waye lowo bayi iko Manchester United in hot lowo iko Man U in hot lowo bayi star 347 star 1004 star 1 hash iko egbe agba bọọlu ti Barcelona Barcelona ti kọwe won ti kọwe si ajọ ti se amojuto Spanish La Liga Barcelona ti kọwe si ajọ ti se amojuto Spanish La Liga pe edakun idije eleti kalekun gbagbagba yi idije league le orilede Spain La Liga ti saa ti nbo edakun a nilo iranlọwọ yin papa isere Camp Nou gbogbo le Camp Nou won fe da orule bo e mo pe se ti fe pari nbe gbogbo cover oke won ti pari gbogbo e won wa ni ajo La Liga idakun abala akoko idije league yen first half of the season first half of the season gbogbo figabaga ta won fe gba nle e ba wa se ko je pe papa isere Montjuic Olympic Stadium ele ti won lo nigba ti ise nlo ni papa isere Camp Nou lowo ibe la won alakoso ko Barcelona ni won so fun awon La Liga pe edakun abala akoko idije league ti sa 2026 to 2027 yi edakun e fun wa ni anfani alailegbe lati gba ni Montjuic Stadium gege bi nti abala la koko ti sa 2027 to 2028 oje beleti fun wa lati gba tori pe papa isere Camp Nou o ti ipari tan yanyan ko ti ipari tan yanyan bakan na ki se ti La Liga nikan won fe so o gege bi tin ti alo bayi ni pe awon alakoso ko Barcelona to fe kowe si ajo UEFA ipe ki ajo UEFA dakun gbogbo ifigabaga tawon o gba iyen ni ile iyen ni group stage won o dakun won fun awon ni anfani lati gba ni papa isere ti Montjuic yen o kan je pe n to sele nipa ti papa isere yen ni pe nigba ti Barcelona n lo papa isere yen ko to di pe won ko wa si Camp Nou pada gbese ni n bo si fun iko igbe agbabolu ti Barcelona eni gbese bi ti bo gbese ni bo si fun won tori pe ngba yen owo to ye ki Barcelona o ma pa ni papa isere ohun ko to iye to ye ki won ma pa won ki n taju ticket bi abi 20,000 abi 30,000 plus lo e mo pe team to ba n lo papa isere to ba fe dada anfani ni fun won lati ma pa owo to po ki yen duro fun ti iko igbe agbabolu ti Barcelona bakan na to je president fun iko igbe agbabolu ti Barcelona ta ba nso nipa Joan Laporta Joan Laporta ti jodi bimo fun awon ti Deco o ti so fun Deco ipe Deco dakun idunadura Julian Alvarez mo dasi fi emi ati awon alakoso ko ti Atletico le o dabi igba to je pe tori pe wo to je oni o je ki en ma fun o le pe ti agbawo ati agbawo ba jo nsoro bayi awon nigbagbo pe ikọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Atletico bí wọ́n ṣe ń bá Deco sọ̀rọ̀ yẹn yóò yàtọ̀ sí bí wọ́n ṣe mọ bá òun tó ń jẹ́ Juan Laporta sọ̀rọ̀ papọ̀. Ẹ sì mọ́ gbàgbé pé lópin ọ̀sẹ̀ yìí òun làwọn alákòóso kọ Barcelona ní 130 million òun bẹ̀ ńlẹ̀ 130 million àwọn ò ní 150 táwọn lè san. Pé tí ikọ̀ Atletico bá wò pé bóyá pé owó kan bẹ̀ ń bì kan a jẹ́ pé ọmọ owó mọ̀ gbọ́dọ̀ wọn nìyẹn àwọn ò lè fi nǹkan kan kún 130 yẹn mọ́. Ṣùgbọ́n ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Atletico Madrid tiẹ̀ ní àlóhùn ò ní tàṣẹ́ kàkà kí n bù wọ́n máa bunlẹ̀ kóhun ta sókè ìta ó sàn ju kóhun ta fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Barcelona lọ. Ọ̀kúmọ̀lọ́ di pé ọmọ inú ọ̀ká ni ó mọ̀ ṣe kú pọ̀ká bí nǹkan ṣe rí nù. Àwọn tí a Facebook wọ́n yapa sí Facebook tí a ń wò wá àdúpẹ́ lọ́wọ́ gbogbo yín o gbogbo tí ẹ ti ń rí owó tẹ fi ń ra data àgbà náà ò ní wọbẹ̀ ẹ lágbára ọlọ́run àgbà náà ò ní wọbẹ̀ so wá easy ni kíyàn tó wọ́n sùn kó tó ṣe data kó wá ní data òun ó fi mọ wòyàn kan social media olólùfẹ́ pàtàkì àkí gbogbo yín. Àwọn ti Man U à ń bọ̀ lápá ọ̀dọ̀ Man U ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Newcastle àti ikọ̀ ti Arsenal wàhálà ti dé báyìí o wàhálà ti dé báyìí lórí àwọn méjèèjì láàrin àwọn méjèèjì lórí ti Bruno Guimaraes ọmọ bíbí orílẹ̀-èdè ti Brazil yẹn. Kí ni tuntun nípa ti ikọ̀ ti Arsenal lórí Bruno Guimaraes àfáà gé lápá Ogunas ó ti pẹ́ o àsìkò tẹ́rù lẹ́wà yìí Ogunas lọ́tún ló sì. Àwọn tí a Facebook Ayo James Rakib Ìṣọ̀lá òun náà bẹ́ẹ̀ Ọlásojú Ọlálékan Hassan Aliu Tundex Miriam Olivera náà bẹ́ẹ̀ Ọ̀gbẹ́ni Ṣeun Idris Abidemi Mutiwa Lawo àwọn tí a Facebook nìyẹn Adedeji Olúwa Rotimi Emmanuel Abdulsamad Mohammed Ogunas Adédayọ̀ Musa Alátaníyọ̀ Abdulhafiz Ọ̀gbẹ́ni Ṣẹ́gun Ayọ̀ Prince Adéyẹmí náà bẹ́ẹ̀ Ìṣọ̀lá Ọlásùnkànmí Abiodun Oyelade Abila àwọn Olúwaṣeun àwọn tí a Facebook nìyẹn wọ́n yapa Facebook gidi gan ni o tí wọ́n ń kí wa tí wọ́n ń wò wá Ajayi Bámidélé MD Nìbàdàn àwọn tí a Facebook nù. Tẹ̀já sanwó iwájú kákò ní orílẹ̀-èdè Spain ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United wọ́n ti kéde o agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Chelsea bàbá ń sọ nípa Andre Santos àti súnmọ́ bí àti yí koto ti káàṣe nípa yí koto mọ́ o *347*1004*1# kódì káàṣe ẹnu kódì káàṣe ẹnu àti súnmọ́ bí àti yí koto ó kù bí ìṣẹ́jú bí márùn báyìí tá a fi yí koto sópàdé ọládi méjì ọ̀gíní tó sìn ọ̀gíní omomi rántí agbábọ́ọ̀lù kan ní pápá ìṣeré IMG grammar school tó wà ní òkè bọ́là ń gbà yẹn tí mò ń sọ bíi ọdún 15 sẹ́yìn pléyà kan bẹ ní inú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù kan wọ́n pe ikọ̀ yẹn ní teenage ikọ̀ yẹn ní pléyà kan gbà yẹn ọ̀gíní ni bọ̀bọ́ yẹn ń gbá free kick láyé àwọn tó bá mọ ọ̀gíní ó mọ gbọ́ báyìí ọ̀gíní ó ń gbá free kick láyé ọ̀gíní teenage nìyẹn àwọn eléyìí mọ bọ́ọ̀lù gbà ẹ̀bùn ń bẹ Nàìjíríà kì í ṣe kékeré Oyedèrán Ajíbọ́lá náà bẹ Facebook Adégbàyè Sẹ̀mí Òbábátúndé Ọlámilékan Adélékè àwọn ti anu ní Facebook Dúródọlá Taiwo Yusuf Adigun gẹ́gẹ́ bí mo ṣe ń bá bọ̀ Andre Santos láti inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea ó ti wọlé sínú ikọ̀ Man U báyìí o £48 million oníkẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United ó san báyìí lọ́jọ́ iwájú ikẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man U ó san owó míì o £2 million gẹ́gẹ́ bí add-ons létò túmọ̀ sí pé àtòjú owó àtẹ̀gbẹ̀gbẹ́ ó jẹ́ £50 million sí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man U san lórí ti Andre Santos wọ́n ní olùkọ́ ni Michael Carrick lódìdí ìbéèrè fún pé ẹ bá ń gbé ọmọ yìí tọ́wọ́ òun bá lè tẹ agbábọ́ọ̀lù yìí ó ní àwọn nǹkan kan ó láwọn ẹ̀bùn kan tóun gan mọ̀ pé òun ní tóun ó pè sí lára gẹ́gẹ́ bí n sí Michael Carrick sọ nìyẹn £50 million ló bá dé lápapọ̀. Bákan náà ikọ̀ máa yóò dúró ń bẹ̀ o. Ẹ mọ́ gbàgbé pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní ikọ̀ máa yóò ni wọ́n sọ pé agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Atalanta ìyẹn Ederson ọmọ bíbí orílẹ̀-èdè Brazil tí wọ́n ti gbà láti gbé tẹ́lẹ̀ owó ti ń lọ bíi £39 million lápapọ̀ ló bá dé. 35 gangan lójú owó £4 million add-ons. Ikọ̀ máa yóò ní àwọn ògbé mọ́ pé ó fè medical pé wọ́n kẹ́fìn ìfarapa ní injury kan lára rẹ̀ tí ó sì dájú pé ó lè padà jiná mọ́ pé ó súnmọ́ pé injury yẹn bí ó ṣe lò ó tí ègbónu ni ikọ̀ máa yóò ṣe láwọn ògbé mọ́ o. Yuri Tillmans agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Aston Villa báyìí ikọ̀ máa yóò wọ́n ti activate release clause sí ẹ̀. Owó ti ń lọ bí £35 million òun ló yin yóò bá dé wọnú ikọ̀ máa yóò. Kódà wọn láwọn alákòóso ikọ̀ ti Aston Villa gan wọn ti ń kábàámọ̀ báyìí pé ìkálà wọn mọ̀ ni ìpè ikọ̀ kan lè wá fún Yuri Tillmans. Àwọn ó ti sun owó yẹn sókè sí ìyẹn tá à ń gbọ́nu ó kú ìṣẹ́jú bíi mẹ́ta tá yìí kò tó ti ká àṣẹ ẹ̀fẹ́ tí ó gbọ́ pẹ́ *347*1004*1# kóòdù yẹn nìyẹn. Kákú ò nípa ti Man U ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Chelsea àwọn ti kéde fún gbogbo èèyàn tó bá fìfẹ́ hàn láti gbé o. Bàbá ń sọ nípa Alejandro Garnacho pé Emba ti ní £43 million ẹ máa kó bọ̀ £43 million nínú yẹn ẹ máa kó bọ̀. Tẹ́ ẹ bá gbàgbé Garnacho owó ti ń lọ bíi £40 million oníkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Chelsea wọ́n san lórí ti Alejandro Garnacho. Adeleke Arsenalist Jelil ọ̀rẹ́ mi dáadáa Adédìran Jelil náà bẹ́ ń Facebook Godwin náà bẹ́ ń bẹ̀ Rọ́mọkẹ́ Adébáyọ̀ òun náà bẹ́ ń Facebook. Àwọn alákòóso ikọ̀ ti Chelsea ní ìwọ́ tó bá ti ní £43 million máa kó bọ̀ lórí ti Alejandro Garnacho. Oúnjẹ ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé bóò lẹ̀ sí fẹ́ ṣe Garnacho tẹ sáìn ní 40 tẹ wá fẹ́ tà ní £43 million. Àwọn alákòóso ikọ̀ Chelsea ní bẹ́ẹ̀ làbí ni wọ́n ní lọ́jọ́ kìíní àná táwọn fẹ́ mú Garnacho kúrò nínú ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Man U. Man U fi síbẹ̀ pé lọ́jọ́ kíjọ́ tí Chelsea bá ta Garnacho ìdámẹ́wàá nínú owó tán bá fi ta Alejandro Garnacho kó mọ̀ jẹ́ ti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Manchester United. Pé nígbà tí ara ọmọ ní 40 tá a bá tún wá fẹ́ tà ní 40 nísìnyí Man U ó gba 10% ṣé owó ọ̀hún gan yóò padà pé àwọn mọ́ ìdí nìyẹn táwọn ṣe yóò ṣe tà ní £43 million káwọn lè rí owó pa. Àwọn mọ̀ pé báwọn bá lè yọ 10% fún ikọ̀ Man U yóò ṣàkóso ẹ̀jẹ̀ kan tó wúwo díẹ̀ sọ́wọ́ àwọn kí yẹn dúró bá yẹn. Bákan náà nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Arsenal ká tó wọ inú ti Bruno Guimaraes yẹn ikọ̀ ti Arsenal ti gbà láti ta Leandro Trossard báyìí fún ikọ̀ ti Besiktas. Wọ́n ti jọ yanjú gbogbo ẹ̀ tán yányán €18 million ni ó bá dé owó tí Besiktas ó san báyìí wọ́n mọ̀ san €2 million lọ́jọ́ iwájú tó lóyìnbó pè ní add-ons. Bákan náà ó kù ṣẹ́jú méjì tá yìí kò tó ti káàṣì ẹ̀ *347*1004*1# kóòdù káàṣì ẹ̀ nu ẹlẹ́tíńpìlẹ̀ káàṣì ẹ̀ látijọ́ ẹ̀ tí jẹ́ káàṣì ẹ̀ ṣé ẹ ti gbìyànjú talẹ́ àwọn èèyàn gbẹnu sí káàṣì ẹ̀ lálálẹ́ wọ́n jẹ́ agbó sí ń bẹ̀ ẹ sì kú ìmúra ẹ kú ojú lọ́nà káàṣì ẹ̀ @2 years òun kanlẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n káàṣì ẹ̀ @2 nípa ti Bruno Guimaraes yẹn wàhálà ti bẹ́lẹ̀ láàrin ikọ̀ Arsenal àti ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Newcastle. Ikọ̀ ti ní Arsenal ni àwọn yí ọgbọ́ wọn sọ ẹni tó sọ fáwọn o wọn láwọn yí ọgbọ́ wípé kíni wípé owó àdéhùn ti ń bẹ lórí Bruno Guimaraes ò ju £50 million lọ ipe agreement kan bẹ láàrin Bruno Guimaraes àti àwọn alákòóso kan ti Newcastle pé tí wọn bá ti lọ Champions League £50 million ó ní ikọ̀ tí ó bá fẹ́ gbé Bruno Guimaraes ò ní ó san pé wọ́n á san £50 million ìyẹn fún ikọ̀ Newcastle tí Newcastle bá ti ní lọ Champions League ni o. Ṣùgbọ́n àwọn alákòóso kan Newcastle ní tá a sọ fún yín bẹ́ẹ̀ wọ́n ní àwọn wù gbọ́ ni òótọ́ ni tẹ́ ẹ gbọ́ tòótọ́ ṣùgbọ́n ẹni tí òun àti Bruno Guimaraes tí wọ́n jọ ní àdéhùn yẹn tá a bá ń sọ nípa ìkan lára àwọn tí wọ́n ní ìpín ìdókòwò nínú Courtney Newcastle ìyẹn Amanda Stanley ó ti kúrò nínú Courtney Newcastle tẹ bá wá ń gbọ́ pé £50 million ni kò sí tó jọ bẹ́ẹ̀ o ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Newcastle wá ní kámọ̀kùọ́ kámọ̀jalè àwọn ó tà á táwọn bá rí £100 million ikọ̀ ti Arsenal wá ń sọ fún ikọ̀ ti Newcastle pé tẹ bá ní ìta gbọ́ yẹn kò rí bẹ́ẹ̀ mọ́ tòótọ́ àti gbọ́ ṣùgbọ́n àwa ò lè san ju £60 million lọ lórí ti Bruno Guimaraes ẹjẹ́ ayíkoto ti káàṣì ẹ̀ *347*1004*#. Àti yí koto ọ̀hún àwọn nọ́mbà ọ̀hún ti ń bára wọn falà káàdì báyìí o nọ́mbà kan ti jókòó nọ́mbà tó jókòó ó ètò ló bẹ̀rẹ̀ nọ́mbà yẹn 9236 ló parí nọ́mbà yẹn 9236 ogó dákun gbé lẹ́ẹ̀kan náà ni ẹ ti ń pè káàsì ẹ ti pẹ́ o ibi tí nǹkan dé dúró nù lórí ti Bruno Guimaraes Arsenal láwọn ò lè san ju £60 million lọ ikọ̀ Newcastle ní ta ń sọ fún yín bẹ̀ ṣé Sandro Tonali ta ta 90 kinní kan só mọ bọ́ọ̀lù gbá ju Bruno Guimaraes lọ ni ẹ̀lú ẹ káàlẹ́ o
1: hello hello I can hear you
0: you can hear me
1: Yeah,
0: I'm calling you from Splash FM.
1: Wow.
0: Did you play cash here?
1: Yeah, I just played it today. This evening, safe.
0: This evening, you never played before?
1: No, I don't play like 3 times.
0: Okay. Congratulations, you win 25,000.
1: Wow, thank you.
0: You are welcome. Hello.
1: Yes, sir.
0: Our customer care will get back to you, and thank ask you, for sir. Some details from you.
1: Okay, sir.
0: Okay, then you will be paid.
1: Okay.
0: Okay, congratulations. Bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn lọ́nà látún láǹfààní àti pàdé lórí àkọ̀tun ètò yín ètò wa ìdọ́gangan sábẹ́lẹ́tì látọ̀yọ́ upchairs in ben tiktok ẹni ọlọ́run mọ̀ gbogbo Illinois ní Chicago bá mi kò ní bàjẹ́ fún yín lógún ọlọ́run ìjọba àtàló Ala Madrid lókè lọ́la kún fáyà kún lọ́la lápàdé lórí ìdọ́gangan ní ìkànnì ti splash 105.5 ìtúnú dixon ló jẹ́ kẹ́ gbọ́ wa dáadáa lápá abẹ yẹn ọ̀gá wa túndí ọláwo olólùtú ètò alex ferguson ti jáni olóko dáná ló kọ mi ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì splash fm ó dàbọ̀.
2: splash fm 105.5

ẹ̀ka alẹ́ ni gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbóhùn mi. Mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò. Ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní tẹ́ ti ń gbọ́ mi káàkiri àgbáláyé. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o. Ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ kà sí opposite Wema Bank, Temi Dire Market, Gbági Titun, nílùú Ìbàdàn. Mo la gbogbo ẹnu mi lẹ́ẹ̀kan sí pé ẹ̀ka alẹ́ o ní gbogbo bí ẹ bá ti ń gbọ́ mi. Òní ni ọjọ́ kọkànlá. Dádì ṣe lè gbìyànjú tó bá dìde tẹ́ ẹ bá lè dìde. Ntọ́ bá mú yín dìde, àwọn ọmọ rẹ yóò dìde. Ntọ́ bá mú yín dìde, iṣẹ́ tó ń ṣe yẹn yóò dìde láyé. Ntọ́ bá mú yín dìde, gbogbo iṣẹ́ rẹ ni ó bẹ̀rẹ̀ sí dìde. Àṣẹ ìgbédìde kọ wọnú yín lọ lónìí Sátọ̀dé. Ó dẹ̀ jẹ́ kúkú sọ báyìí pé àdúrà tiẹ̀ yóò gbà. Àdúrà àwọn ọmọ mi á gbà. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ọ́mọ̀ dìde ló jẹ́ kí n gbàdúrà yẹn fún yín. Ìwọ̀nba àwọn tó bá dìde, àdúrà rẹ ti gbà. In Jesus name. A gbó wọn pẹ́ sókè. Níbi tá a bá ti ń kọrin ọpẹ́ ìwọ kan mọ́ra wọ́ pé Olúwa mo dúpẹ́ ìwọ lákiri sóre. Mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Engineer, ẹ pé Pastor Mrs. Temitayo.